0: dájú wípé wọ́n dòlẹ̀ mí wọn ni ìjọba rìn ní gbogbo ìgbà. Mínísítà náà tẹ̀síwájú wípé ara àṣeyọrí láti dájú pé ètò àbódè ni èsì ìdájọ́ àwọn tó ṣekú pa ènìyàn nílé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n kéde lọ́sẹ̀ yìí yẹn fi hàn wípé a ti ń jàjàbọ́ díẹ̀díẹ̀ nínú ìdájọ́ òdodo lórílẹ̀-èdè Nàìjíríà o. Lára àwọn tó wà níbi àpérò náà látorí akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ àti akọ̀wé ní ti àyẹ̀ka ìlanilọ́yẹ̀ àti àwọn aṣojú ẹ̀ka ètò ààbò ológun iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn akọ̀ròyìn.
1: Babalọla University Adó. The Directorate of Part-Time Studies at Afe Babalọla University Adó-Èkìtì calling. To study at your pace while you earn, Afe Babalọla University Adó-Èkìtì offers flexible programs in three key colleges, medical and health sciences, where we offer Bachelor of Nursing Science for licensed nurses in human nutrition and dietetics, Social and Management Sciences offers accounting, business administration, and much more. And in the College of Sciences, we offer computer science, biochemistry, and more. Choose the path that works for you. It's regular 100 level direct entry at Afe Babalọla University. Directorate of Part-Time Studies, designed for working-class applicants and matured O-level holders. Take that next step today. Call 0803-713-6168 or 0803-489-0002. Or you can visit the website pts.abward.edu.ng. Directorate of Part-Time Studies, Abward, your future on one shadow.
0: Ronyale Tantes wájú àjọ kólẹ̀ kódọ̀ ti ìpínlẹ̀ Èkó lọ máa sọ pé ọwọ́ àwọn ti ba ènìyàn méje kan tí wọ́n ń dalẹ̀ síbi tí ó tọ́ ní agbègbè ìpájà Yọ̀bọ nípínlẹ̀ Èkó. Adarí àjọ náà dókítà Muyiwa Gbadegesin ló kéde rẹ̀ fáwọn oníròyìn lára ìlànà láti fòpin sí ìdalẹ̀ síbi tí ó yẹ lójúnà àti dáàbòbò àyíká ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní agbègbè mẹ́ran Kọ̀máǹdì Ayọ̀bọ Ìpájà mọ́ṣáláṣí ẹ̀gbẹ́dá ìṣẹ̀rí rádàbà ọ̀tí gọdọ̀ abáranjẹ ìkọ̀tún. Níbẹ̀ ni àwọn ṣiṣẹ́ dé láti dájú wípé àwọn tó ń kólẹ̀ síbi tí ó tọ́ ọwọ́ palamba àwọn segi. Wọ́n mú dá àwọn aráàlú lójú pé ibi tílẹ̀ ṣì wà àwọn yóò kó gbogbo ẹ̀ láìpẹ́ láì jìnà. Ẹwẹ̀ alága ìjọba ìbílẹ̀ Badágúyẹ local government ọ̀gbẹ́ni Babatunde Humpe ti buwọ́ lù ú wípé àwọn ọlọ́kadà ò gbọ́dọ̀ rìn ju aago márùn-ún òwúrọ̀ di aago mẹ́wàá àṣálẹ́ lọ lójúnà àti fi ètò sílẹ̀ dáàbòbò àyíká láti rí dájú pé wọ́n mójúlówó oníṣẹ́ ọlọ́kadà àtàwọn ọ̀bàyéjẹ́ ènìyàn tó lè fẹ́ fojú hàn. Ọ̀gbẹ́ni Babatunde Humpe tún sọ dúmọ̀ pé àwọn ọlọ́kadà gbọ́dọ̀ ní aṣọ ọ̀dánimọ̀ tí wọ́n fi mọ àwọn ojúlówó tó ń ṣiṣẹ́ ọ̀kadà nílùú Badágúrì. Ó tẹ̀síwájú pé kí aráàlú wà lójú alákàn fún ìṣọ́rí kọ́sì fọwọ́sowọ́pọ̀ mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ lójúnà àti fi ètò ààbò tó gbópọn lélẹ̀ ní ẹkùn Badágúrì. Ìròyìn àrẹ́ta ò ní jù báyìí lọ. Aago méjìlá ọ̀sán ni ajá pàdé fúròyìn àpapọ̀. Adéyẹmí Adésán lóòótú Abdul Fattah Abdul Gafar ló sọ pé ẹ̀bárika jímọ̀ ó dàbọ̀.
2: Ejimare lodi ri ewa fakuko.
3: Ejimare lodi ri ewa fakuko.
2: Oba oke lodi ri ewa fakuko.
3: Ejimare lodi ri ewa fakuko. Nibi kakede ati polowo o se royin. Bande FM awa ma loba.
4: Láti iléeṣẹ́ Bond 92.9 láti ń bára wa sọ̀rọ̀ lónìí. Ẹkúyálẹ̀ta sa ẹkúyálẹ̀ta máa ń gbogbo bí tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́mi. Lónìí ọjọ́ Ẹtì Friday Jímọ̀ Alálùbáríkà Jímọ̀ Olóyin Mọ̀mọ́ ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà ẹgbàá ọdún 2024 mo ní àlejò pàtàkì ní orí afẹ́fẹ́ lónìí. Ohun tí ẹ̀dẹ̀ máa gbọ́ yìí wọn ò sí lẹ́kọ̀ọ́ bó lè jẹ́ pé káàkiri àgbáláyé níṣẹ́ wọn dé. Sáà Alikusa.
5: Ẹ̀kọ́
4: Ẹlásà mo máa salamọ sí ni.
5: A fi ọlá Jímọ̀ a fi kí gbogbo àwọn mùsùlùmí tó ń bọ̀ wá.
4: Ẹ ṣe orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà àti ilé ìwé tí
5: ọlájúlá rẹ̀. Ọlábísí Yusuf ni orúkọ mi. Mo wá láti ilé ìwé The Wise School of Basic and Remedial Studies. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wá sí The Wise IGMB School. A fi kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara.
4: Mo ṣe máa ń tẹ́ mi lọ́rùn nìyẹn The Wise IGMB. Mo bẹ́ẹ̀ pé orúkọ ọ̀dọ́ yín. Bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí sà. Ọ̀pọ̀lọpọ̀.

0: awon mo ti won lere ti pe ninu jam to koja lo a ma gba odunu marki soke
1: beni
0: boya otaleru gba marki 250 soke tabi odunu 300 soke tabi ka won ti e mu irinwo didi e 300 and something amo fun idi kan tabi omiran elomi ero ayara bi asa ero computer to nlo bi e meta se merin lo ku ko to tuto school omo lowo elomi de kere won mu won pa la n ba lo soju ogun ngba don ton nkan mi sele loro e
1: ngbo
0: don ton ibere ti won bere o yato sin to gbarade fun ki se gbo yoko lo e ku okine je gbo yole
1: beni
0: amo ngba to sa ma se gbogbo etan n to gba ninu ese abajade yen o je nkan to tin loju iru eni be de kere eleketa elekerin re ni to ma gbe oju jambu odun mero gan ni o wa fi kawe ngba yan ba fogun odun pile wiri odun mero lo ma fi se
1: baba lai beni
0: iru eni be di awon obi ati alagba to atun fun re ti won wa di radio bayi amoro le fe fun ni won ma pa gbe awon lowo oni le iwe yi the wise IGM le se fun lo be titi oni je odun kere lo se jambu
1: beni e se gidi se ri tori awon eyan bayi la fi wa opopolopo lo se jambu lodun yi ko se pe awon mi wa to pe akoko se won na ni awon mi o le se pe keji abi eketa sugba tan ni igakule ki ni an pe ni igakule ni bi jambu gangan eni ti o ba ti gba 200 a le so pe iwe mi be o ni igakule bo le je pe a ni cut off mark ta wa jo jambu ti gbe jade sugba eyan wo the number of candidate gan to ti wa available so se ri eni ti o ba ti meet up 200 be o wa fe se course gidi mo fẹ́ ṣe medicine mo fẹ́ ṣe accounting mo fẹ́ ṣe mass communication mo fẹ́ ṣe disadmin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn kóòsì tó ṣe pé kóòsì yẹn gangan o ní hot course báyìí kò wá ní 200 ṣe rí pé irú èèyàn báyẹn àkọ́kọ́ ni pé bóyá á wò pé bóyá òun fẹ́ lọ jókòó di ọdún tó ń bọ̀ kò tún gbìyànjú àbí kó má kúkú lulẹ̀ lọ sí yunifásitì mọ́ kó ń lọ sí ibòmíì tó kéré sí yunifásitì àbí kó lọ sí yunifásitì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí ò yunifásitì tí ò lórúkọ tó ṣe pé ṣe máa browse orúkọ ẹ ní orí íńtánẹẹtì ni ṣe rí gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ jọ gbogbo òbí àti alágbàtọ tó bá ń gbó mi táìm tá a wà yìí ẹ má jọ kọmọ yín lọ sí nǹkan báyẹn kò kí ń ṣe jáàbù nìkan lọ́nà tẹ́ ẹ fi lè gbà tẹ́ ẹ máa wọ yunifásitì ṣé bẹ́ẹ̀ ṣe ti ṣe jáàbù tẹ́ ẹ rọwọ́ mú yẹn ẹ ti gbọ̀nà àkọ́kọ́ nìyẹn ọ̀nà èkejì wá ni pé ẹnì wo yunifásitì through A level program tó bẹ̀ ṣe pé ní 200 level ẹ ti máa bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ nira ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ nìkan jáàbù jáàbù náà ló sì máa fún yín ní admission báwo lẹ ṣe máa ṣe tẹ bá wá sí ilé ìwé wa ìjọba fọwọ́ sí wa wẹ̀ accredited IGMB school ẹ máa ṣe program A level wa ní 9 months a máa bẹ̀rẹ̀ ní July ìjọba bá bẹ̀rẹ̀ ní July a máa parí ní around April or May àwọn tó bẹ̀rẹ̀ ní last year wọ́n ti ń gbìyànjú wọ́n ti ń gbáradì láti parí báyìí káwọn náà wọ 200 level ṣé tó bá ti wá parí program yẹn ní 9 months ẹ ẹ ti ṣe déédéé ẹni tó ka 100 level ní yunifásitì nìyẹn ṣé tó bá wá dọdún tó ń bọ̀ kàkàkẹ́ tó lọ tún jambu àbí utm ní ìṣe ẹ máa wá padà lọ sọ́dọ̀ àjọ jambu ẹ wà lọ gba direct entry àwọn náà la máa bá mọ́nítọ̀ ẹ direct entry yẹn ẹ wà wọ 200 level lọ ṣe kóòsì tẹ ẹ bá ṣe èyí túmọ̀ sí pé lose ọdún kankan nìyẹn àwọn tó pààsì lọ́dún ìtàn wọlé lọ́dún ẹjọ́ máa bára yín pàdé ní yàrá kàwé 200 level lọ́dún tó ń bọ̀ ní láìṣe wàhálà ṣé gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ̀ ẹ jọ̀ọ́ ẹ má dúró di next year ẹ̀kẹ́ tún attempt jambu mi ẹ má sì torí ẹ̀kẹ́ sọ pé ọmọ ọmọ kúkú lọ sí yunifásitì máa máa lọ síbò mi àbí ṣàmà yunifásitì kan wà tó ń send admission sí mi wọn yunifásitì náà dá nǹkan kan ayé ti kọjá bẹ́ẹ̀ àṣẹ ìdẹ̀mọ̀ pé period tá a wà period ní security school tó bá dáńtọ́ tó wà public everybody mọ̀ ló yẹ kọ́ ọmọ lọ sọ tó ní wọn náà láti wá lórí ètò lára
0: látàrí ètò ààbò tí mo ti ní lọ́kàn láti bèrè lọ́wọ́ inú mi dẹ̀rù pé mẹ́nuba nígbà tí ilé ìwé yín the wise kò ní ètò fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó olùgbé ìpínlẹ̀ Ògùn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sun Èkìtì Ondo àtàwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá àbílẹ̀ Hausa àbúrò àlọ́ àbúdá wọn ti ń gbẹmí àbúkẹ́ òkun irú àwọn ọmọ yẹn èmi wò pé àti máa wá láti Èkó wá sí Ìlọrin wá ka ìwé ṣé yẹn kò lè.
1: ẹ ṣeun gidi gan ṣe rí àkọ́kọ́ ni pé Ìlọrin tá a wà ìlú tó lálàáfíà ni ọdún gbogbo alámọ bí Nàìjíríà ṣe rí ń sọ ṣùgbọ́n anywhere tó bá jẹ́ state capital accommodation to just standard one to se pe inu ogba wa ile iwe wa na do wa nbe lo mo ni ma wa gbe bele keji wa ni pe a ko wa se ni ofe lati ma je ko ni awo obi lara so accommodation program wa is free so nbe mo ni ma gbe yen e ma wori nbe kan fo
0: owo ile iwe bo lo se fan la ko ya to
1: ah se ri o se dede owo ile iwe ton gba ni normal university ti joba da sile so bito me se jambu na to foju to ni afoju so pa ma fe wo university o sha ma ni budget so budget wo se dede budget in university ni akoko ni ekiji to wa ni pe a se to wa gba eto san die die eyan le san le kan o le san le mi je ti san ni
0: emeta ni gbogbo awon bi atara gba to ti won gbo wa igbese oni won ma gbe bayi lati wa si the wise IGMB awon bi seri ti ninu eyo kon ni lati bere ni kia kia e won eni ton ba lo osu mesan pe o ma bere lati osu to nbo July won wa pali ni kere oru to nbo bi won se 100 level ni 200 level se godon odon ni won ti ma se 200 level
1: o ka to ma ti wa pari won wa lo si jam ton ma ti fe pari wa lo gba direct entry awon na la ma ba monitor e
0: se pe jam ma mo nipa admission won jam ma ba
1: jam wa jo jam bu fi owo te won fun te wa
0: ke inu awon e to ba fe lo si great ife o le lo
1: dada gbogbo ready to wa ni
0: Nigeria go yin la gimbi
1: lo university to wa ni Nigeria pata
0: en ba fe lo lo ti ko lo pere
1: ah e mi ngba ni wa ba do wo ba to se pe ni ajo jambo o na lo fun ni admission o na lo ti lo gba form se ma jambo receipt university kankan gbogbo university ta fe lo gaga ta choose yen na o na ma la fa ni lati lo o si kan de la fa ta choose yen gaga ta ba la fa ni lati study
0: eh o da je mo so le nkan e fe se form la won obi ma gba ni
1: se te ka fe gba form be ni ni number kan se ri aso fence
0: o ya
1: se ri number ye e te kokko kale na
0: o ya
1: 080 34 80 12 26
0: e ja jo tun pe le nkan sisa
1: 080 34 80 80 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 12 0806 0804 80 12 26
0: Yes, sir.

wọ́n ṣe àgbéjáde iṣẹ́ ìwádìí kan tó sọ pé láàrin ilé tó wọ́n jù káàkiri gbogbo àgbáńlá ayé tó jẹ́ mẹ́wàá kàábà ó jẹ́ ọ̀kan nínú ẹ̀. Ṣéwárí kàábà tí mò ń rìn rẹ̀ fún yìí ní mọ́ṣáláṣí lápapọ̀ wọ́n ní ó worth $100 billion. Ilé tó tún tẹ̀lé ìyẹn wà ní orílẹ̀-èdè France. Ilé yìí ni Alta Civil Nuclear Fusion Research Reactor. Ìyẹn jẹ́ $25 billion. Ṣé rí pé àlàfo tó wà bẹ́ẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí onírúurú àwọn ohun mèremère ní ìjọba Saudi Arabia ti dá lára sí ara kàábà pápánbárí ẹ̀ náà ni gbígbà àdúrà tí mo sọ fún yín yẹn. Bẹ́ẹ̀ náà bá wa fẹ́ ṣe arch tàbí umrah alálàáfíà tó fini lọ́kàn balẹ̀ dọ́ba Alfredo's Arch and Umrah Services Limited náà iléeṣẹ́ alálùbáríkà tẹ́ ẹ lè bá lọ. Iléeṣẹ́ Alfredo's fẹ́ gbèdé gírí lórí gígílí pẹ̀lú umrah ọdún 2026 yìí. Special umrah package máa wà nínú oṣù September àti December. ₦5.2 million ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní September. ₦6 million nínú December. Ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù September. Iléeṣẹ́ Alfredo's máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí Tohin. Tohif yìí ni ìwádìí jẹ́ kó yí wa. Ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídò. Eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídò bíi $650 million lọ́dọọdún. Bákan náà làyè yìí jẹ́ ààyè tó lápẹẹrẹ níbi tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn tó ṣohun tó kù díẹ̀ káàtó fún. Tẹ̀lé Alfredo's lọ sí Special Umrah inú oṣù September àti December ọdún 2026 tá a wà yìí. Lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí Tohif. Ẹ láǹfààní àti máa san owó yín sílẹ̀ díẹ̀díẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé iléeṣẹ́ Alfredo's 08034105710 08034105710 tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọmba 90 Ìkòròdú Road Friday Bus Stop ní ìpínlẹ̀ Èkó. A ó pàdé lọ́jọ́ mi. Abdulwasan Salahuddin Omotumokolo. Salaamu alaikum.

0: méjì ẹjọ àwọn wo ni zakati tọ sí
1: ìkíní àwọn mẹkúnú ọlọrun tí orí kan kọ arìnrìnàjò ọmọ orúkọ àti ènìyàn tí gbèsè ti wọ lọrùn bí àpò ẹwà àti bẹẹ bẹẹ lọ ni
0: allahu akbar ìgbésẹ wo wa ni àwọn ènìyàn tí wọn fẹ kí zakati wọn máa ṣiṣẹ yẹ kó gbé torí kò sí pẹkìgbà tí bára àwọn mẹkúnú ọlọrun tí àánú wọn kì í ṣe mí
1: ìjọ ansoro dín àkọkà ni kí wọn darapọ mọ ìjọ ansoro dín àkọkà lọ fi ìbẹrù ọlọrun ba alágbà zaka lọwọ olówó tí wọn sì fi ìbẹrù ọlọrun ba pin kò sí ojú ṣáájú nínú zaka pípé ìjọ ansoro dín àkọkà bó bá ṣe zaka ló bá wọnú owó yín tàbí sádàkọ ansoro dín àkọkà ni kẹ ẹ máa bọ láti wá ṣiṣẹ olóore wọn kalẹ sí 15 alájà alake street off community road àkọkà ìpínlẹ èkó ẹ sì lè fi sádàkọ tàbí zaka ti ń ṣọwọ sí 10135044730 zenith bank plc account name ansoro dín àkọkà zakat in bracket tàbí kakúkú pé 09094875711 ìjọ ansoro dín àkọkà ló sọ wípé kí gbogbo olówó mùsùlùmí ó má jojú mẹ́ran àníkẹ́ iye ipò kúrò nínú àlìkámọ̀.
0: Dáàdì wa àwọn òye màá ti ń pẹ́ lé jù ú ṣé wọ́n gbọ́dọ̀ sọ pé torí ààrẹ lókèètì wá sí agbègbè àkọkà kí àwọn ọmọ máa continue education wọn mọ́.
1: Wọ́n máa continue mi ò tí ì rí ìwé tó tẹ́ mi lọ́rùn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tí mo dé ilé ìwé Asarudin Akoka Nursery and Primary School èmi gbọ́ gbà pé nǹkan ju nǹkan lọ.
0: Asarudin Akoka Nursery and Primary School èmi náà débẹ̀ lánàá mo rí àyíká wọn tó rẹwà classroom tó ń jẹ́ kí ẹ̀kọ́ worí ẹ tún wo bọ́ọ̀sì ọlọ́yẹ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ.
1: Ṣé ìyẹn nìkan ni tẹ̀rí tó yà ní àwọn olùkọ́ wọn fi ń kọ́ àwọn ọmọ ní Arabic àti Western education extracurriculum sport quiz and debate. Wo bó o bá jìyàn tó ṣẹ́ lágbègbè àkọkà Asarudin ni kó o máa gbé ọmọ rẹ bọ̀ fún déèkì ẹ̀ láàárọ̀ kó wá gbé nírọ̀lẹ́ pẹ̀lú ààbò tó péye 15 alájà alake street off community road àkọkà ni wọ́n kalẹ̀ sí jẹ́ kí n fún ọ lójú òpó wọn pé wọn tó ráwọn ọmọ mi ń lọbẹ̀ lọ́la.
0: Mi ò lélẹ̀ mọ́.
1: 09132740223 Asarudin Akoka Nursery and Primary School.
0: Ilé-ìwé fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول العالمين سيدنا مولانا محمد عبده ورسوله أما بعد دوبو فون اولون با ليكولا

0: Ọlọ́run tó fi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ti gbogbo ohun ti ń bẹ nínú ayé àbí Ọlọ́run kọ́lọ́n bá wa kí ànábì kọ́lọ́n kó bá wa jà ànábì àti gbogbo àwọn tí ó gbà fún ànábì lódodo àti gbogbo àánà tí a ń bẹ lójú ọ̀nà tí ànábì wa Muhammad fi lélẹ̀ àtàwọn tí ó ti mọ wá lẹ́yìn wa kọ́lọ́n kó máa ṣùwà lẹ́nu láéláé. A wá ń fi àsìkò yìí a fi ń kí gbogbo ẹ̀yin aráalé àti ẹ̀yin olólùfẹ́ ètò wa ti ogori afẹ́fẹ́ ètò wa Zakat Half Hour ti ìjọba olóríire Ansarud Society of Nigeria Akoka Branch tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ à ń kí pẹ̀lú gbólóhùn tó fi ń dáa jùlọ tí a sì pé gbogbo àsìkò náà ni ló bá mu òun náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ò yí padà Abdullahi Kemade náà lórúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò wa pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run ní kàlẹ́ndì àti ní àwọn àbáwá àgbà tí wọ́n jẹ́ igbákejì ìmáàmù wa ní Ansarudeen Akoka Branch tí a mọ̀ sí the Branch Assistant Missioner. Àwọn àfáwá àgbà náà ni wọ́n yóò máa dáwálẹ́kọ̀ọ́ lónìí pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti ń ṣe látẹ̀yìn wa kọ́lọ́n kó má délé jẹ́ àṣemọ fún wọn. Àwọn àbáwá náà ni tí mo fi ọ̀tàkùn dárúkọ wọn Fadilatu Sheikh Al-Hajj Al-Imam Adam Erin Folami kọ́ bá wa sálámù ọ̀sẹ̀yìn ara ilé.
1: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.
0: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Tọ́ gẹ́gẹ́ bí ti mọ lórí ètò wa yìí èyí ṣe sí wa náà ni pé tá a bá ti gbọ́ sálámù àwọn àfáwá náà ètò kan náà ni kí agbóhun tí wọ́n ní fún wa ní ìbánisọ̀rọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń ṣe fún wa ní gbogbo ìgbà abiola balikiola eléyìí tí wọ́n fẹ́ ṣe lónìí kọ́lọ́n kó bá ṣe hàn fún wọn kọ́lọ́n kó sì bá kọ́ sínú iṣẹ́ dáadáa fún wọn kí gbogbo wa káwọn nǹkan fìdílé ká gbádùn àwọn ọ̀fọ́ wa kọ́lọ́n kí ó jẹ́ kí ó yí wa yékéyéké bisimilahi balaka fadal mashkura.
1: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله وبعد أدوبة فون لون
0: الحمد لله
1: وباتي أدوبة فون أونا ني وباتي أو دواسي تو فمي والي تو سيني كما بلاي وباتي أو تيك باباتي أو تيك بوالوكو أبلون قولو ما شجا شكو لوكو أقو لوكو يجنو لاي
0: أمين
1: كاسي شكو لوكو رنينو إسلام كاسي قولو دادا قولو لا في عرب aki gbogbo wa ninu ile gbogbo bi te tin gba wa ka ki gbogbo agbaye ohun ti a fe fi bara wa soro leni gege bi ise wa ohun na ni awon kan tin lo lasuko ta wa yi ta ba dori social media a ri orisirisi nkan tin lo ninu aye ta wa yi lasuko yi nipa challenge nipa awon kan ta le pe ni mashaqatil aliya allati tuwajjihuna fi biladina Nigeria awon kan ta si pe awon problem ti Nigeria n face lowo lowo bayi ati awon idojuko insecurity idojuko banditry ati idojuko kidnapping to wa gbo to gba to gbode to gbokun lasuko ta wa to da si pe apa awon ijoba wa gun o fe ka mo kini oju won islam fi wo a si fe sira wa ngbere pako a fe pe wa sakiyesi a si fe yara wa ni oro ka pera wa sakiyesi lori oro na tori pe oro na tin lo sibi ti o ye ko lo eni kan bere ibere kan o ni gbogbo ohun ti wọ́n ń pè ní mọ́ṣáláṣí ilé ìjọsìn ní nàìjíríà ó ní kán lọ wo ó ní gbogbo ohun tí wọ́n ń pè ní chọ́ọ̀chì ní nàìjíríà ó ní kán lọ wo mo wá bèrè pé kí ló fà á tí wọ́n fi wọlé ilé ìjọsìn ọlọ́run ó ní àwọn gangan ní ìṣòro ta ní nàìjíríà ẹ dákun ṣé ìṣòro wa lóòótọ́ ní ilé ìjọsìn ṣé ìṣòro wa lóòótọ́ ní ẹ̀sìn àwọn tí wọ́n present kíni yìí fún wa ẹ̀sìn ni wọ́n fẹ́ ká máa rán o ọ̀tọ̀ni ti ń bẹ́ẹ̀ o wọ́n fẹ́ ká máa jàjà ẹ̀sìn kí wọ́n sì máa ṣe nǹkan mí lábẹ́nu ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn àbáwo mọ́ṣáláṣí ká ní ká sọ pé nítorí pé mọ́tò gbẹ ẹnìkan ká ń sùpọ̀ tó yí pé mọ́tò gbọdọ̀ rìn mọ́ ṣáájú pé kò ṣeé ṣe solution kọ́ lélẹ́yìn àmọ́ kí ni provided solution tí islam provide fún wa ta bá bára ní situation yìí kí ni islam sọ fún wa lórí ẹ̀ ohun ta fẹ́ jọ sọ láàrin ara wa nu àwọn tí wọ́n sì paint islam.

0: الحمد لله الحمد لله رب العالمين ادوپe fun olorun oba ogun agbaye olorun oba to nso wa bo lagba ti tin so wa olorun oba ko ma dawo iso re pada lehin wa lara wa ala itu bi olorun wa ala na muhammad sallallahu alaihi wasallam wassalatu wassalamu ala ashrafil mursalin سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وذريته والتابعين لهم بإحسان إلى يوم الدين. يكلون أتلون وبا أربان محمد أتوارى لي أتوارى صابي أتبوا ما بيسلوا السنة المحمدية. Tí wọ́n sì jó olódodo nídìí ẹsẹ̀ ọlọ́run ọba kó máa tẹ gbogbo wọn ọlọ́run ọba sí dáadáa fún wọn lẹ́jọ́ sí pẹ́ àti bẹ́ẹ̀ ni atọrọ dáadáa atọrọ àmójútó látọ̀dọ̀ ọlọ́run ọba wá fún ẹni tí ọlọ́run ọba tọ́yàn tó ní kí ọmọ gbé ètò yìí lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ti sí ní dáadáa yìí ọlọ́run kó ìbànújẹ́ kò ní ọ̀rẹ́ kọ́ wá fi ìdùnnú kò fẹ́rọ́pù rẹ̀ ọpẹ́ fẹ́rọ́pù rẹ̀ ọlọ́run mẹ́jọ kó sàṣìtì gbogbo tí mú yín fi rú nǹkan mú ìyàtọ̀ fún ọlọ́run ọlọ́run dákun mẹ́jọ òdìbà lánà muhammad adùn ọlọ́run bẹ́ẹ̀ ni àwa tá à ń sọ náà ọlọ́run dákun tọ̀wà sọ́nà gbogbo tí ọba aládàá wa jẹ́ ọlọ́run dákun náà jẹ́ káàdì mo ṣàdúrà fún àwọn tí wọ́n ń se ètò yìí tí bí wọ́n ń jáde ẹni tó gbé owó kalẹ̀ ẹni tó lè sọ́sọ́ wọ́n wá kú kí àwọn tí ó gbé jáde náà wọ́n ti ń mọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọjọ́ wọn sàṣìṣe bẹ́ẹ̀ lórí àlàájá síkírà adéwárá ọlọ́run mẹ́jọ orí àṣìṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jó ràn lọ́rọ̀ tá à mú kọ ọ̀rọ̀ ọlọ́run bẹ ní ilé agudo ọlọ́run jẹ́ sàṣìṣe alaana muhammad sallallahu alaihi wasallam ní òní afẹ gbé ká gbé ètò wa tá a máa gbé láti lọ ara wa ní ọyẹ ká gbé jáde a sì máa try kọjá tó sáà tí ń bá ń lọ là á máa sábà try láti máa fi gbé ètò náà jáde kọlọrun ọba kọba tó a náà sọnà tọ ọlọrun ọba ọwọ́bọ̀ rahma gbàkẹ́lẹ̀ ọlọ́run ọba ìgẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ọba òwú àwọn ọmọ àlọ́bẹ̀ ó lẹ́sẹ̀ àwọn ọmọ àlọ́bẹ̀ adámà bíbi tí ìyẹn nípa ọ̀kadé tó fi fowá sí ọ̀gá gbogbo ntọ́dá tó fi fún alẹ́ àkọ́lé gbogbo ntọ́dá lọ tó wá já sípò gbogbo ọ̀nà tá à ń gbà fi lo ìgbésí ayé wa ọ̀nà àkọ́lé ni ibi oúnjẹ wa àkọ́lé là ń jẹ tí àwọn bá jẹ kú tá a fẹ́ ta dànù náà làwọn ẹ̀dọ́ ọlọ́run ọba mi ọ̀nà ṣe àwa á gbé ilé tó dáa a ètò ní òrùlé tọ́wọ́ pé yóò máa sọ wa kó nínú ọ̀rùn àti òjò ọlọ́run ọba ó fi gbogbo kí lè ṣe àpọ́njú fún wa ni a wo aṣọ a gbọ́ aṣọ kanlẹ̀ àtọ̀wé ọ̀mí a wà tónítóní léyìí tí ò sí fún àwọn ẹ̀dọ́ ọlọ́run yòókù ẹranko asọtọlọ ti gbé ọrọ náà wọn lò sí tí wọn fi lu ayé mọta bẹẹ ni gbogbo ntọlọrun ọba tó dá mi kò sí wọn wá fi gbogbo àwọn kiní wọnyí ó ní wọn máa jẹbọ yìí fọmi èèyàn gbogbo ntọlọrun ọba dá àti ilẹ àtòkè àti sánmà àtàánú gbogbo àti igi àti gbogbo ọpátá kò sí èyí tí òun náà fọmi èèyàn níbi igbó ẹni tí ọba sí ìmọ̀ ní wọn tí mò ń lókun gbogbo ẹ̀ kò sí ètò ṣòfò ń bẹ torí pé ọlọ́run ọ̀dá kankan lásán lásán ní gbé ń dájú wà dáadáa nù ní ilẹ̀ ọlọ́run ní ní so ní èyí ìlú adá kankan jùlẹ̀ lásán wà dáadáa nù ní ilẹ̀ bẹ́ẹ̀ sì ni yẹ̀yẹ́ kò rí àyè ní ọ̀dọ̀ mi rárá kò sì ráyè lọ́dọ̀ ọlọ́run ọba àdúpẹ́ rẹ̀ fọlọ́ pẹ̀lú ọ̀rẹ́ tọ́lọ́run ọba tó gbà ká fi dúpẹ́ torí pé ń mọ̀lẹ́ ìsáná lákàánọ́ọ̀tù ọmọ èèyàn aláìmórí mú gbogbo ọtọ́lọ̀ lè ṣe náà àákùn sí náà ni àti ẹ̀mí mìíràn dá àìdúpọ́ fọlọ́run bá sì máa fẹ́ tì nínú àfẹ́ẹ̀tì wa kọ́nà ọ̀tọ̀ wa sọnà kí ni yẹn máa bí bọ́ pé ẹnìkan ṣe kínní kan fọwọ́ sí ọlọ́run tó dá wa gan-an sáà mórí fún ọba àwa ṣe nǹkan fẹ́rẹ̀ nǹkan tí ò mórí rẹ wò ó pé ẹni tọ́lọ́run tó dá wa gan-an àmórí fún ó bẹ́ẹ̀ ohun tá a bá tán kálukú bá sí òun náà ni ó gba ẹ̀sán rẹ̀ ọlọ́run ọba kọ́kọ́ wa máa sí náà ọlọ́run ọba ibi tó dá dé ọmọ ànábì adáwọ̀ tó pọ̀ wá lédè ọlọ́run ọba wàlà kọ́dí karam náà bà ní adam wàhámẹ́lọ́hún fìlìbárò wàlì báhárì wàràsàtìlọ́hún mímọ́ tọ̀yìbáàtì wọ́n fàdọ́lọ́hún màláàkẹ́ fíìrì mímọ́ kàlákùnàtẹ̀kùdíìlà ṣùhánàlá ọlọ́run ọba ní òun ṣe àpọ́nlé fún ọmọ ànábì adáwọ̀ òun ní ọmọ lu òkè wọ́n tún lu ojú omi wọ́n sáǹfààní lérí àwọn kùnúùs àwọn nǹkan yìí bí ti ń bẹ nídìí ilẹ̀ wọ́n tún sáǹfààní pẹ̀lú èyí tuntun bẹ ní omi wọ́n máa rìn lérí ilẹ̀ wọ́n tún máa rìn lórí omi wàràsàtì náà hùn nínú ẹ̀tọ́ yìí bá àti ẹbí ń tá a sọ kọjá ọlọ́run ní aṣíárìsì kí àwọn nǹkan tó da fún wọn pé nǹkan tó da nǹkan tó kù jáde nílẹ̀ ilẹ̀ ẹranko ọ̀nà jẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ àwùyẹ ọlọ́run bá kọ́ abá sí ní sọ ilé ìdí ilé torí pé wàfíkú lè ṣe ńláwó àyẹ̀tùn tẹ̀dúnlò àlà àmìnáwòlè wáhìt gbogbo nǹkan táwọn ò tá a mójú kù ń bẹ pátá áyà ni nǹkan mi ni nǹkan mi yóò máa tọ́ka lórí pọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo ni tó yẹ mi èèyàn tó bá mú àgbàdo àbí mú ẹ̀wà tó mú kú olóko yóò yọ gbogbo ìdọ̀tí ẹ̀ kú pátá àwọn ìdọ̀tí ilé àwọn ẹ̀dọ́ ọlọ́run kan tó máa yẹ tí sì ń jẹ́ orí fáwọn náà àwa lè yí ẹ̀wà kò sí tá a lè fi sí àrùn sí mọ́mọ́ àrùn sí àjẹ́ ẹlẹ́wà bẹ́ẹ̀ àjẹ́ mọ́ráìsì àrùn sí gbẹ̀jì àfi sí àkàrà àwọn tó bá wù wá látọ̀ tálọ́kọ́ wa ìbọ́lọ́run ọba ni tálọ́rọ̀ fún wa bẹ́ẹ̀ ìbọ́lọ́run ọba ni gbogbo kìíní yìí kàràmọ̀ ní jẹ́ gbogbo táwọn jẹ pátá ẹ̀yẹ gbogbo ẹ̀ lọ́tún ló sì ẹyẹ ọ̀kan tọkàn bá fẹ́ sú àmì ẹyẹ ọ̀kan wọn àfi sí nǹkan mi subhanallah gbogbo kìíní yìí ìpàpẹ́lẹ́ ló ń jẹ́ fún wa ó sì ń jẹ́ ìdẹ́ra fáwọn ọmọ èèyàn káfí gbé ayé tó dáa ẹwo tí ọlọ́run ọba tó fi sínú ọmọ tó dá sí wàhálà ẹwo tó fi sínú àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń jẹ léyìí tó kú abá mọ̀ dáadáa àti ẹ̀ nínú ìdòògùn nǹkan ẹyọ ọ̀kan yóò ní protein yóò ní potassium yóò ní gbogbo kódà yóò tó ní carbohydrate yóò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí lódiwọ̀n tí ó wúlò fara ọlọ́run ọba fi sílẹ̀ òbí ni ọmọ ṣiṣẹ́ lára wa ẹlòmíràn kò lo oògùn lọ́dọ̀ kan bẹ́ẹ̀ tó fẹ́ lára oògùn ló ṣe rí lára tí ń jẹ ta ló ṣe ìbọ́lọ́run ọba ni gbogbo kìíní yìí lẹ́yìn náà ni ìdẹ́ra ni látọ̀dọ̀ ọlọ́run ọba ìdí ẹ dúpẹ́ ìdí àti ẹ̀mọ́ nídẹ̀ra tí ó sì sí ìlera kan nínú gbogbo ẹ̀ àfi tí ẹ bá ṣe lọ́nà tí ẹ̀ kẹ́ ṣe lókù bẹ́ẹ̀ ni aṣọ wíwọ̀ ẹwu èyí tí wọn wọn tẹ mú aṣọra rẹ wọn tún mú nǹkan bíra rẹ ọlọrun fún wa ní pẹtrú látara rẹ wọn yọ ọkì wọn yọ dísù wọn yọ gáàs wọn ẹwu bọ́nà ọba ti kí àwọn ọmọ èèyàn àtọ́ka dúpẹ́ fọ́rọ̀ ṣùgbọ́n èyí tá a fi dúpẹ́ ṣe là ń fa ìmúre là ń fi rọ́pò rẹ fọlọ́run à ń fi ìbàjẹ́ àfi rọ́pò ẹ ọlọrun ni ẹ ṣe báyìí ẹ̀yìn ọkọ yìí ò ṣe bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àníwọ̀ sẹ́yìn lórí ìtọ́ka látọ̀dọ̀ ọlọ́run yóò sọ pé báyìí ni ẹ sí apá bá ń bárí ẹ̀ ọmọ èèyàn tó wáá wá nǹkan mí lẹ́yìn ọlọ́run yóò pè lọ́nà yóò máa bẹ nǹkan mí ẹni tí ń pè yàn lọ́nà ẹni tó ń pè jí lọ́nà ẹni tó ń pè ní lọ́nà ẹni gbogbo nǹkan wọ̀nyí tó náà wọn bá dá kó lè jẹ́ èdè fún wa ọ̀pọ̀lọpọ̀ yẹn wá tún sọ́dọ̀ ọlọ́run síbẹ̀síbẹ̀ náà sọ̀gbúrù ọlọ́run ọlọ́run ọba ní sùúrù sùúrù tó sì ní kọ̀kọ́já pé ẹ lè lọ ibi kankan ẹ lè débi kankan ẹ sì lè sá lọ́mi lọ́wọ́ ọwọ́ àwọn tí ń ṣẹlẹ̀ nínú gbogbo ayé báyìí kì í sọ̀dọ̀ wa nàìjíríà nìkan tó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtìsẹ̀lẹ̀ ni pakaliki aigbadun aifokanbalẹ patapata ki se pe Nigeria nikan ni se lokan je pe nti sele ni bi osele lo igbon ta ile igbadun ya oni yo gbadun gbogbo wa tudi pe ngba ti aye da gbogbo ro ni nbe laye gbogbo kan daada ni nbe laye olorun ba si ko gbogbo kini to ewo awon mo ba ni Israel olorun ba ti se fun won to ninu idera pe onje ereye wara gbogbo ona wole wa to la won si ma gbadun lo to le gba ba si se kilasi si na idafara ta je afara ta mu afara ta lu olorun wa ni gbogbo ona wole wa ba won awon ofe afika won lo da ko afika o si wala olorun wa da wala se won ni agbada tan osu won mo le pada sinu odoro olorun oba won afika won ma si wala won to je kan to yi okan mo elekeji hey ti wa sele ni lu ti wa yi olorun ko sanu wa o olorun ko si eni ta fe bu gbogbo wa labura wa a le gbigba to olorun oba gan oba agba a le gbu kankan o kaluku wa le ko to òun ni kó bú rẹ kó yẹrẹ wò gbogbo táwọn àwọn àfáà wa pariwo títí lórí ìbàjẹ́ a wá se ìbàjẹ́ náà débi pé gbogbogbò àìfọkàn balẹ̀ sí lérí ìbàjẹ́ fẹ́mìyàn tí ẹ̀bẹ̀rẹ̀ bá se fúnyàn tọ́lọ́rùn sí tọ́lọ́rùn fúnyàn lọ́kàn balẹ̀ tọ́lọ́rùn fi òun lọ́kàn balẹ̀ kò sí tí ọkàn yìí rẹ̀ tí ó kọjá àìfọkàn balẹ̀ ẹni bá ti kò sí àtọ̀ká àtọ̀rẹ́ kò sẹ́ni tó fọkàn balẹ̀ mọ́ nísìn kọ́dà kọ́ fún àwọn kan ní ń dààmú wa ọkàn tiwọn náà balẹ̀ àwọn tí wọ́n ń dààmú ọkàn wọn balẹ̀ ẹni tí a ti ń rí lẹ́nu kànga àwọn tá a rò páwọn ìlú ó gbóògbó ìlú wa ń jà náà ọkàn wọn balẹ̀ ẹ bá rí ẹnìkan tẹ́ ẹ rò pé ipò tó wà ọkàn rẹ̀ balẹ̀ wọ́n lẹ̀ ń pa ìbẹ̀rù wa dé sílùú ó dé sínú ilé ó dé síta síbẹ̀síbẹ̀ nítorí ẹ̀ gbéjà àti gbogbo wa ti pẹ́ ni pé síbẹ̀síbẹ̀ àtòrí ẹ̀ lọ síbi tí ìrúlùwà bí láti rí kí ni solution sí àṣà wa ń dáwọn gbọ́kọ́gbọ́n ó wá yí wa lókùn ó yí wa lọ́wọ́ àti máa ta fẹ́ sí ọlọ́run nìkan lani kọjú sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run sì ń sọ fún wa náà rúkú à ń gbogbo ìgbà dábàá ń kapọ̀ á lè pe zohara lè fasáádù fi lè bá rìn wà lè bá rìn bí mà kásábà ti id nurse ọlọ́run ní ìbàjẹ́ ìbàjẹ́ fọkànbalẹ̀ wàhálà ọwọ́ adé tó wá kún orí sam okun onídùú okun ilẹ̀ ilẹ̀ bí ẹni pé gbogbo ń ta kà síwájú kó ń jẹ́ ìdẹ̀ra fún wa ọwọ́ adé mẹ́kímà ọwọ́ adé àìnídẹ̀ra mọ́ ọwọ́ adé tí ó dáa kò sẹ́lẹ̀ máa ń wá àwọn èèyàn tí máa ń lọ ní títí kẹ́ ẹ tó lè rẹ́ nítorí rẹ̀ túká yọ̀pẹ̀ ẹ̀ máa tọ́ bá jáde yìí ojú ń kájú pé wá sí kókókókó bó ti wá rí náà àtúrí ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run àtúrí ẹ̀ wá máa bẹ ọlọ́run àtúrí ẹ̀ fọkànbalẹ̀ ká wá ká máa yí nàìjíríà ọlọ́run ká máa wá àforíṣi èyí tí a fi wá àforíṣi ń ṣe là ń tó wá ń burú sí i ẹ wo gbogbo ń táwọn àfa tí wọn kà fún wa nínú ń táwọn muhammad fi ilẹ̀ sọ́nà máa àlè wọ̀sánà tó kù ní máa fa àwọn ìyà àbá ìfọkànbalẹ̀ sinmi o ti di káfí ẹgbẹ́ látara ṣẹṣẹ náà gan kò báyà ní àti yìí bá a ṣe bá tí àwọn bàbá tí wọ́n ń ṣe ọlọ́run níjọ yìí bẹ́ẹ̀ kọ́ láà ń ṣe lọ́run náà nìsí à ń ṣe lọ́run bá a ṣe fẹ́ kì í ṣe à ń ṣe lọ́run bọ́ lọ́run ṣe fẹ́ kì í ṣe bọ́ lọ́run ṣe lára àná fún wa pé ẹ fi sìn mí ọ̀nà ń kọ́ láwọn ayé fi ń ṣe lọ́run náà nìsí a ti sọ ọlọ́run di kú a ti sọ ẹ̀sìn a sọ di club a sọ di fẹ̀mí a sọ di bá a ṣe fẹ́ àwa ṣe wà nítumọ̀ tàbá gbogbo wa tá a bá ń kà tá a gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tá a ń gbà fi sìn lọ́run a rí i pé kò jọra wọn rárá a ṣe ètìrá fún lèlá ìrọ̀bàn àjúwọ́ lẹ̀pọ́lọ́ ká jẹ́wọ́ pọ́lọ́ ọba ní ọba wa olódá wa olóyè ẹni tó sì dáhùn tó níyàn
1: ìwọ pàṣẹ báyìí ní ẹsẹ tí ẹ bá wá tún wá rẹ ní tí ń ṣe gbọdọ ṣe wí nǹkan méjì ni wọn lè pè é wọn lè sọ pé ní tàṣà dídù ni a ti ẹ ti le jù àbí fẹ́ mọ owó nínú bàdàmí aróko tí ọ lajú ara bìdá ilẹ̀ ni wọn pè kọ lajú ni wọn bá rọ ọmọbìnrin kan nísìn tó bá wo aṣọ tó dáa tó sì kọ́dà pé tó láti ní kí ẹ wojú ó wá wọ bọ́lá òṣìṣẹ́ káwọ̀ ó bo gbogbo ara rẹ̀ wọ́n mọ̀ wò ni pé ibi oríṣiríṣi ilé yìí ṣe ẹgbẹ́ ṣe fáìn tó ẹni tọ́lọ̀ ọwọ́ àbúrò abáré ń tọ́jà rẹ̀ sí òhù tó wọ sọ òhù tí ń ṣàtì ẹnìmọ́ tí wọ́n ṣe rẹ̀ bẹ̀rẹ̀ dán kí ò dáwà pé ààrùn ó ti tiẹ̀ tí wàá lajú nísìn òhùn ó ti wà pa ó ti ráyé ó ti jàtà sí ìyẹrí nínú jàtà ẹgbẹ́ ní jàtà gbàtí náà wájú rẹ̀ fún òkúta wá ní oríta ọjáde ọjáta àbẹ́jáde ọjáta náà ni àwọn àmọ́ yìí ọtí mímú subhanallah láti bí ta sọ kọjá yìí sì ní ìṣẹ̀ṣẹ̀ mọ́ ó ti di eré ó ti di sport ó ti di pé èèyàn dárayá pé àfẹ́ dárayá ó ti di dárayá ó ti di eré lásán àti wọn ti ọlọ́run àwọn àbá kéwò sí títí wọ́n dàbí ní àfáà nínú ọjọ́ wọn pé òsì nǹkan kan ọlọ́tì dákẹ́ wò wá ọtí nínú ó ti di fàájì ìwọ́n tó ọba ti mú ọtí tó ọmọ mu tó ọba dágbo wọn tó ẹ pé nǹkan kan sẹ̀rẹ̀ tó ẹ pé olùlé mẹ́sìn ni wọ́n wà wọ́n pọ̀ ti sẹ́gbẹ́ kan ní pé eléyìí ọmọ sọ adì dẹ̀dẹ̀rẹ̀ àwa sọ ẹ̀sìn ọlọ́run ìtẹ̀yìn tọ́ náà aṣọ di dẹ̀dẹ̀rẹ̀ gbogbo ọ̀nà táwọn gbà fi rúrú lónìí ọlọ́run kọ́ sàánú ra ni ọ̀nà tọ́lọ̀ lóyìn ọ̀fẹ́ ni kí owó tọ́lọ̀ lóyìn ní kọ́mọ tí ì sí ìbáńbẹ́ ó kéré náà ló gba ibi wa ní ó fi sáyé lónìí ilé ìtọ́jú pé tá a bá gbà fún ìtàyẹ̀ kó tì wá lọ́bẹ̀ ọlọ́run ti tọ́jú ọ̀nà ní ìtàbí sáyé àwọn aṣọ di tọ́ba fi lọ tó ní ìbá ilé ìyọ̀dọ̀ òkú bẹ́ ìbákọ̀ rúbì ni òkè jokóbẹ̀ àwọn fi ń sáyé ìwọ náà wà mọ rí òròyìn tí wọn ṣe tó ọba mọra wọn padà tẹlé wọn lọbẹ ó sì padà sí tí wọn ṣe gbogbo àwọn à ń para wa ní pakúpa ẹrù ìgbà tó bẹ̀rẹ̀ tó di pé àwọn èèyàn wọn kàn wọ nìkan kàpá ó sì fi bẹ́ẹ̀ jẹun ìnáwó ni wọn máa tóbi lọ́dọ̀ ọlọ́run gbogbo tó náà wọn bá dá lọ. Wàmọ́n kọ̀tálà lọ́sán káka ánàmọ́ kọ̀tálà lọ́sá jìnnìyà ẹni tó bá pa ẹnìkan ṣoṣo ó dàbí ìgbà tó pa gbogbo ayé ẹwu tí ì sọ̀rọ̀ 20 tí ì sọ̀rọ̀ 40 yìí èsì lónìí tó jẹ́ ti pé débi pé méjì ọ̀hún tí èèyàn bá tí èkú bá kú nílé kan ọmọ kékeré kan ẹ̀ lè rán lọ́bẹ̀ kó ń kọ́ lọ ẹ̀gbọ́n ọmọ bá ni bẹ́ẹ̀ làgbàlagbà mí náà ẹ̀yọkú ìlú dúdú ó ká gbọ́ ọmọ sáńbẹ́ nísìnyí bẹ́ẹ̀ bá gbókùn síta ọmọ kékeré yìí wọ́n fi ṣe é nígbà tí èmi ò níyì mọ̀ ẹ̀mí ò ti wá níyì mọ́ fún wa bí pé àwa síbi ti wà lọ kò sẹ́ni tí ò bí wa kò sẹ́ni tí ò bí wa tó lọ́nà nọ́ọ̀sì lè nọ́ọ̀sì wà láàyè níbi láàyè tí ìdàkan bá pọ̀ nìkan ẹ̀kọ́ náà di àwọn tí wọ́n jẹ́ kílí náà àwọn wá lè lórí ní àwọn òṣèlú ti wọ́ tó wọ́n lọ pọ̀ sẹ́yìn tí ó máa níbi eléyìí ẹ̀wọ́ àwọn tó náà wà dé sí wa àwọn kílò sí kílì sẹ̀ àwọn ń dààmú kílì sọ láòkọ́ yìí pé bí èkéyí bí ò ṣe fọkàn balẹ̀ bẹ́ẹ̀ ni èkéyí náà ti fọkàn balẹ̀ kò sọ́n tó fọkàn balẹ̀ mọ́ ìtọ́nà wa ní ká ayé ló sì gbé kálukú délẹ̀ owó náà wá ń wo wa mọ́lẹ̀ ìjẹ́ ń tá a sì ń se èyí sólógùn lọ́la yìí bẹ́ẹ̀ ni àlọ́hùrọ̀ ó fún rahim ọlọ́run ọba ọba tí ń kẹwa ọba tí ń sàánú wa tí sì ń kẹwa ni ká bá ti lè pẹ̀yìndà àyàpọ̀ tó tọ́ kìlà mọ́jọ́ bí àsìkò ká bá ti lè pẹ̀yìndà nínú nǹkan ló ṣe ọlọ́run ló sì yí wa padà ọlọ́run ló yí padà ní sì túmọ̀ sí táà sí fún wa ìtọ́fẹ́ ká máa sí ọlọ́run ọba wá sẹ́ ò lè káràn ọba tí àpọ́nlé rẹ̀ ọrẹ rẹ̀ tó fẹ̀ ní káàlì ìyọ̀nà káàlì ìkó tán tá a bá gbéra lóhun tó ń kálukú dúró pe a ma bi Olorun oba a ma bi Olorun oba a si ma tuba to bi tuba ni pataki obi lo tuba pe ni deje mo ka si so salai fun wa nje o bi pe juro to toba aruba ewe loje ni tutuba mere agbodo mu se eyi to wa je kere eyi to je gbe ta ba ti ta ko da wa mu Olorun fi ni ji mu Ojo ojo ojo Olorun oba pele se ni o ale itiraf kokoko se itiraf ka mo pe to bo ta so yin si eluwe nkan mi ni o mo si a mo wa solution si bi si o solution bi gba ta n wa o fe ni o wa lo bi na Olorun fe mu ni nbe be ni ka si en ti ko tun lo buju si la fe wa solution mo so ni jo pe awon baba wa jo n ta ba ti mu ba baje pe won ma ku si gbere won ba kan tutu ba ni to bi lese kese ti mi ba se nda o awon ti mo pe ese mofa ni bi la re to mo pe se mofa wo ti se le yi ni le wa ni lu wa o mo pe se mu awon ma wa lo cd a mo pa ru ki olorun atuba olorun atuba olorun atuba titi ta to fi gari lataro niga ti eto joke ta si joko ni ti yo tori e mo tuba o mo si ku ni lu then agbodo si itiraf amake ni kon mo so pe safori jeni olorun o fe so olorun ti mo tele amo fe ko jewo ko jewo ipe elese ni o ka to agbe la re eyan pelu eyan eni ti ni o fori jeni olorun o se o se nkan ta safori jeni ah be ni ti ri be la se wole fori jeni be o mo claim right won claim right wa lo fori jeni ah koko sore nbe elekeji o ni anadam ko sabama ko ha ta se yi oda ko wa sabama ni ri e ni pe o ni si o pe o sabama le ile ko ma be ninu e ni re pe o ni pada si die mo o di meta eleke ni pe olorun mo ti jewo mo ti sabama mo wa ti wa mo ti wa sare n pe ni si kini mo ele wa furiji mi wallahi ele wa furiji nto afi tin je bi ka arun bipe to ba ko haku lo gba o da haku pada si eto eleto abe ni kan ni o se ele ni koko wo ile ni lo ko won furiji ona o ti be ye na yi na to ni amendment ha be ko lo oba obu ni ke fun wa ni oba se ke wa ni to ba ti wa ni ko lo oba o wa furiji ya inna allaha ghafurur rahim Olorun nikan ni furi jeni ti to keni bi je baba muli o eyi to ga ju na ipe won da awon fuju anu won ma lo ki se pe o to wa sin kan ti amoy amaye de ru foto mo ju le o je pe e to ga ju ni ori won ma lo do Olorun to ba fi firi jiyan yo to wa ke yo wa pa wi ese re re bi pe ko mo eni ko mo e wa wa lu ti ala ju nde nle wa ina yóò kí àwọn ìgbẹ̀gbẹ́ mẹ́tọ́ bá ti ṣe é ó kọ́ rẹ̀ ti wà lẹ̀ pé ẹlẹ́sẹ̀ báyìí ni àwọn kan bẹ tí wọ́n rí sí dára jù wá lọ oyún fẹ́ travel àbọ̀ fẹ́ ṣèkílẹ̀ fẹ́ gbà kankan ọ̀rọ̀ ìjọba àbúrò wọ́n bá ti wù wá òṣìṣẹ́ báyìí rí ọwọ́ rẹ̀ ní tuntun rìn ṣùgbọ́n tọ́lọ́wọ́ ọba ni pé tọ́ bá ti forí jìn ìkẹ́ ní ìtùpadà wá gbé síbẹ̀ torí pé ẹni tó bá ti tọrọ àforí jìn kamala dambalawo o dabi eni ti o atayi mi na vendi kamala dambalawo en to tuba ko ni ese o dabi eni ti o se na rara a pe gbogbo wa masalasi ni o ada ajo kan ni e je a ma tuba ni do Olorun e to se je ale istighfar aso ti ale bi yoro sunu ta le bi na si je ka mo pe ni le se istighfar la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin te ba ki si gbogbo gbogbo na nka wu ti pe sibe amako sai kasas masi ko kan ko masi ko kan ko masi e ri pe gbogbo aifokanbalẹ yi na ọlọrun ọba yọ pada sodi fọkanbalẹ fun wa ọlọrun ọba ko si daada fẹni kọọkan wa ọba ṣe adam ọlọrun ọba kẹrun ọba wa tun ṣe agbegbalọ ọlọrun ọba yusa si ori ọlọrun gbe leke gbogbo awọn ọta subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin والحمد لله رب العالمين
2: الحمد لله رب العالمين adupe pe atun ko eto temi debi kan adupe o adupe lowo olon ko ni ja so mu eyin le nbe won ninu ko ni ja gbo mo fun yin gbagbe bi se wa atun ni bere ni ta fun wa ni aro temi en ti ba koko dan bere omi lo ma je ebun wa ebe mi naun awon kan tin je awon ni won ti won le je ri si pe to awon tin je ebun yi adupe o adupe lowo iya wa ti o se nigbo wo ebun na alaja fatima oluya to isu ayibu awon ni se agbatẹru owo ebun te je ebun naun fe nikan to ki ni awon ibeere wa ni aro temi akoko nbe ki ti ẹni orukọ chidima ilu eko sáàbẹ̀ wo ni sáàbẹ̀ kẹta fún ànúbí amúhàn sọlọ́láwà aléwòsánà sáàbẹ̀ wo ni sáàbẹ̀ kẹta láyé ànúbí amúhàn sọlọ́láwà aléwòsánà ìbéèrè kẹta kí ni ìtumọ̀ zemzem zemzem kí ni zemzem tó ẹtẹ àtẹ̀jíṣẹ́ ẹ má pè àtẹ̀jíṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0031 85227 0031 85227

0: gẹ́rẹ́gẹ́ làago méjìlá ọ̀sán lò ẹ ká sàn àsìkò ṣé ò ní ìròyìn àpapọ̀ rèé láti iléeṣẹ́ rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà ogunlọ́gọ̀ ẹgbẹ́ àwọn obìnrin ẹlẹgbẹ́ òṣèlú all progressives congress apc ṣe ìlérí àtìlẹyìn wọn fún igbákejì adíje du ipò gómìnà ìpínlẹ̀ èkó ọmọbabìnrin damilọla sọláyàn james lẹkùn ìdìbò badagry àjọ kọlẹ̀ kódò ti ìpínlẹ̀ èkó rọ́wọ́ tó àwọn èèyàn méje kan ò fún ẹ̀sùn pé wọ́n da ìdọ̀tí sáwọn ibi àìtọ́ ìjọba àpapọ̀ pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn tọrọ kan láti fòpin sí ìpèníjà ètò ààbò àwọn ológun àtàwọn ẹgbẹ́ alátakò wòye àjà lórílẹ̀‐èdè somalia wáyé ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo frances àyà alága ìjọba ìbílẹ̀ badagry arábìnrin elizabeth ounpẹ àti ogunlọ́gọ̀ àwọn obìnrin lẹ́kùn ìdìbò badagry ti parapọ̀ fímọ̀ ṣọ̀kan faramọ́ pé àwọn tẹ̀lé ohun tí àwọn àgbàgbà ẹgbẹ́ òṣèlú apc fẹnukò lé lórí lórí bí wọ́n ṣe yan ọmọbìnrin damilọla sọláyàn james gẹ́gẹ́ bí igbákejì adíje du ipò gómìnà ìpínlẹ̀ èkó nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò arábìnrin elizabeth ounpẹ ṣàpèjúwe bí wọ́n ṣe yan ọmọbìnrin damilọla sọláyàn james gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dára jùlọ tí yóò sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ìlú badagry àti agbègbè ẹ̀ ó rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àtàwọn olùgbé badagry àti agbègbè ẹ̀ láti wà ní ìṣọ̀kan bẹ́ẹ̀ ló sì ń tẹnumọ́ pé fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú apc nìkan ló lè mú ìdàgbàsókè tó yá kankan bá ìlú badagry àti agbègbè ẹ̀
1: inú wa dùn wípé wọ́n fún wa ní ọmọ wa ìlú ní ọjọ́ bá gọọmẹ̀ sí àwà ọmọ bíbí ìlú badagry ló bá gọọmẹ̀.
0: Arábìnrin Elizabeth Ounpẹ wá gbóríyìn fún Ààrẹ Bola Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Èkó fún ìgbàgbọ́ tí wọ́n ní nínú Damilọla Sọláyàn James ní láti ìlú badagry. Ó wá rọ àwọn obìnrin nílùú badagry láti gbìyànjú rí pé wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ wọn káwọn pàápàá balẹ̀ láǹfààní láti dìbò lásìkò ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó ṣe agbátẹrù ìpàdé àtìlẹ́yìn ọ̀hún arábìnrin Arinola Josey dúpẹ́.

0: Ṣáájú ni ọ̀gbẹ́ni Sunday Adeku tó jẹ́ alákòóso àjọ elétò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tamu sí rìtọ́nì ọ́fíṣà àti kéde pé ọ̀gbẹ́ni Ganiyu ló rọ́wọ́ mú lẹ́tọ̀ ìdìbò abẹ́lé èyí tí ó kọjá pẹ̀lú ìbò ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlógójì ó lé díẹ̀ lẹ́yìn tí ó fìfà gba àwọn akẹgbẹ́ rẹ̀ Ọlábísí Adébáyọ̀ tó ní ìbò ẹgbẹ̀rún lọ́nà méjì ó lé díẹ̀. Àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú APC ti rọ aráàlú láti kẹ́tẹ̀kún sí òfegè èsì ìdìbò abẹ́lé fáwọn tó fẹ́ lọ ṣojú ẹkùn ìdìbò wọn lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú APC lẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa. Àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ìròyìn ẹgbẹ́ òṣèlú náà ọ̀gbẹ́ni Felix Mọ́kà sọ di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú náà gbọ́ nípa ayédèrú orúkọ àwọn tí wọ́n gbé síta pé àwọn ló jáwé olúborí lẹ́tọ̀ ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí ó kọjá. Ẹgbẹ́ òṣèlú náà tó sọ ọ́ di mímọ̀ pé irọ́ pátágbà tó sì jẹ́ wípé ó jìnà sí òtítọ́ ni ó kún inú orúkọ tí wọ́n fi síta wípé ó gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lámọ̀ràn ẹgbẹ́ òṣèlú APC lámọ̀ràn àtàwọn tọ́rọ̀ kan wò wípé kí wọ́n gbìyànjú kankan ètèkún sí ìròyìn òfegè ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú APC tẹnumọ́ pé àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú náà nìkan pé àti pé wọ́n ti ń ṣiṣẹ́ ẹgbẹ́ òṣèlú yìí nìkan ló lè kéde àwọn tí wọ́n mú. Àjọ kúlẹ̀ kó dọ̀tí ìpínlẹ̀ Èkó ti fọwọ́ ṣìkún òfin mú àwọn èèyàn méje kan wò lágbègbè ìpájà Yọ̀bọ́ fún ẹ̀sùn pé wọ́n dalẹ̀ sáwọn ibi kò tọ́ lágbègbè náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí èyí òdarí àgbà àjọ ọ̀hún dókítà Múyíwá Gbadegẹ̀ṣin tó ṣàpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti dẹ́kun kíkó ìdọ̀tí sáwọn ibi kò tọ́ nípínlẹ̀ Èkó sọ pé ìgbésẹ̀ ètò ọ̀hún ni yóò máa wáyé láwọn agbègbè bíi Ayọ̀bọ́ Ìpájà Mọ́ṣáláṣí Ẹgbẹ́dá Ìṣẹ̀rí Roundabout Yẹ Ìkóríta Ìṣẹ̀rí Igando Abaranjẹ àti agbègbè Ìkọ̀tún. Ọ̀gbẹ́ni Gbadegẹ̀ṣin wòye wípé ìwà dídá ìdọ̀tí sáwọn ibi àìtọ́ pàápàá jùlọ sáàrin ọ̀nà jẹ́ ìwà tó burú jáàyè tó sì lè ṣe àkóbá fún àwùjọ. Ìròyìn àpapọ̀ lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Radio Bond FM 92.9 ní gbogbo Ìkẹjà nípínlẹ̀ Èkó.
1: The Directorate of Part-Time Studies, Afe Babalawo University, Adu-Ekiti, calling. You need to study at your pace while you earn. Afe Babalawo University, Adu-Ekiti, offers flexible programs in three key colleges, medical and health sciences, where we offer Bachelor of Nursing Science for licensed nurses in human nutrition and dietetics. Social and Management Sciences offers accounting, business administration, and much more. And in the College of Sciences, we offer computer science, biochemistry, and more. Choose the path that works for you. It's regular 100 level direct entry at Afe Babalola University, Directorate of Part-Time Studies, designed for working class applicants and matured O-level holders. Take that next step today. Call 0803-713-6168 or 0803-489-0002. Or you can visit the website pts.abward.edu.ng. Directorate of Part-Time Studies, Abward.

92.9 Bond FM Igirigindo.

Right, that's a divine.

الهواء

0: wa. Akiyika bọ̀ sórí ètò Àlè Ìdáyà ìtọ́sọ́nà. Ètò tuntun tí Àlè Mùmínà, The Believing Women Organization, tí wọ́n tún ṣe àgbékalẹ̀ sórí ìkànnì Bond FM 92.9 láti lè máa tú àwọn obìnrin sọ́nà lórí ẹ̀sìn wa, lórí ẹbí wa, lórí ètò ìlera wa, àtàwọn nǹkan míì tó máa ṣe àwọn obìnrin láǹfààní. Gbogbo ọjọ́ Jímọ̀ náà ni ẹ máa bá wa pàdé, insha Allah.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run Ọba, Ọba àjọké ayé, Ọba àṣàkẹ́ ọ̀run. A dúpẹ́ fún Ọlọ́run Ọba fún ìkẹ́ àti àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kọ̀ wa. A kí gbogbo wa káàbọ̀ sórí ọ̀tún ètò Àlè Ìdáyà tí ẹgbẹ́ obìnrin rere ti ìpínlẹ̀ Èkó, ìyẹn Aluminat Organization Lagos State, tí wọ́n ṣe àgbékalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa sì ti wà níkàlẹ̀ láti fi oúnjẹ mi bọ́ wa. Àmọ́ kí a tó tẹ̀síwájú, ó jẹ́ kí ayára dókè lọ́hùn náà.

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. Adáko fún Ọlọ́run ọba, àṣẹ ìkẹ́ àti ìjẹ fún aṣíwájú wa Annabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí, ó dá lórí eléyìí tí a fẹ́ bá wa sọ yìí ni rírí ọmọ pẹ̀lú ẹwà Islam. Tó fi já sí pé tí a bá rí ọmọ náà, a máa rí ẹwà Islam lára. Ẹ̀rí àkọ́kọ́ náà, a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ àgbọ́yé pé ojúṣe tí Ọlọ́run ọba àlékè ọlá tí ó gbé lé àwọn òbí lọ́rùn, òun náà ni pé kí ni kí a mójútó ọmọ, kí a rí ọmọ. Nítorí pé gbogbo ọmọ pátá labí ní ìlànà tí ó lálàáfíà, gbogbo ọmọ pátá labí sínú ẹ̀sìn Islam, gbogbo ọmọ pátá òun náà ni pé kí ni ibi tí a bí wọn, ibi tí ó mọ́ ni. Tó fi já sí pé ó tako ìlànà Islam kan kí a máa sọ wípé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀, àtọmọ kékeré o, àtàgbà o, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Eléyìí ò sí nínú ọ̀rọ̀ Islam. Torí pé gbogbo ọmọ tí Ọlọ́run ọba àlékè ọlá tó dá wáyé tipasẹ̀ àwọn òbí kan bí wọn ni. Àwọn òbí yìí ni wọ́n máa wá ń sọ wọ́n di bí wọ́n bá ṣe fẹ́. Torí pé ilé náà ni ibi tí ọmọ yẹn bá yà sí. Òun gan ilé tí ọmọ yẹn bá yà sí, àwọn òbí ni tíṣà àkọ́kọ́, àwọn ni olùkọ́ àkọ́kọ́. Tó yẹ pé kí ni wọ́n máa kọ́ ọmọ yẹn. Tó yẹ pé bí a bá bí ọmọ, ẹni tí ó yẹ pé ọmọ yẹn bá tó bá wáyé, ilé tó bá yà sí, òun ló máa júwe ibi tí nǹkan tí ọmọ yẹn ṣe máa yà. Àwọn òbí kẹ̀dẹ̀rẹ́, àwa ni olùkọ́ àkọ́kọ́, àwa ni tíṣà àkọ́kọ́. Tó yẹ pé kí ni a máa kọ́ àwọn ọmọ yẹn. Ẹ̀ tí a bá wò ní àsìkò tí a wà yìí, a rí pé kí ni àwọn ọmọ tí a bí yìí, wọ́n ti rí oríṣiríṣi nǹkan. Wọ́n yọ pé kí ni ojú wọn ti ṣí sí oríṣiríṣi nǹkan, ti wà exposed oríṣiríṣi nǹkan. Kí a wò láyé òde òní la ti rí ọmọ tó yẹ pé kí ni o, wọ́n ti ọ̀rọ̀ social media, ó ti di funny fọ́ká, tó yẹ pé kí ni oríṣiríṣi ni wọ́n wò ń bẹ̀. Bákan náà ni secular ideology, ìyẹn pé òròrí tó yẹ pé wà láyé òde òsín, ó ti mú kí àwọn ọmọ kí wọ́n ya tí wọ́n lọ́tọ̀, kí wọ́n di bó bá ṣe dà. Bákan náà ni nǹkan tí ó yẹ pé kí ni nǹkan ọ̀bọ̀rọ̀ gidi ilé ayé, oge ni ó ti fẹ̀ mọ́ àwọn ọmọ yìí lójú. Bákan náà sì ni pé kí ni àwọn ọ̀rẹ́ tí àwọn ọmọ yìí tí wọ́n ń tẹ̀lé, ó ti mú ọ̀rọ̀ rẹ̀ ní oríṣiríṣi. Tó fi já sí nínú ẹ̀ náà ni pé kí ni oríṣiríṣi nǹkan tó yẹ pé kí ni tó ń ṣàkóbá fún Islam, òun náà ni àwọn ọmọ yìí tí wọ́n ń ṣe. Àwọn ìgbèníjà yìí tí ó wà fún àwọn ọmọ òbí tó yẹ pé wọ́n tọmọ wọn jẹ́ mùsùlùmí. Ẹ̀rí ó kúrò nípa pé kí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó kọjá pé kí ni o, kí a wá rí ọmọ ìlásán, kí àwa òbí lọmọ pé kí ni o, ìmáa rí ọmọ. A gbọ́dọ̀ lọmọ pé rírí ọmọ yìí ó ń já sí pé kí ni ọmọ yẹn gan náà a lè fọwọ́ sọ̀yà pé kí ni mùsùlùmí lòun níbikíbi tó yẹ pé tó bá wà. A lè sọ dúró ṣiṣẹ́ pé kí ni Islam tí òun ṣe òun náà ni ọ̀nà. Èdè a lè ní ìgboyà láti lè dúró pé kí ni a lè fi hàn pé ọmọ mùsùlùmí lòun, a lè fi ẹ̀sìn ẹ̀hún níbikíbi tó bá ti bá rẹ̀. Ilé yìí ni nǹkan tó yẹ pé a fẹ́ bára wa sọ. Ẹ̀rí bàtọ́ náà bá lè kọ́ láṣọ nínú àyà kan nínú Al-Qur'an kẹrin, ìyẹn chapter 66 verse 6, ìyẹn tí wọ́n tún tààrí. Ọlọ́run ọba àlékè ọlá ni pé kí ni yá ayọ̀ àlẹ́dínà àmọ́nú kún àǹfóṣìkùn wà àlékún náà rọ̀. Ẹ̀rí ọlọ́run ọba ni pé kí ni o, mo pe gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo, ẹ ṣú ẹ̀mí ara yín àti àwọn ẹ̀mí ara ilé yín kúrò nínú ìyá náà ẹlẹ́tẹ̀ ìlérò. Tó pé kí ni o, iná yìí o, ọmọ ẹ̀dá èèyàn àti òkúta ni wọ́n náà balẹ̀ kọ́lá fi kú. Ẹ̀rí a rí pé ara yìí ó jẹ́ ká mọ̀ pé kí ni o, kí a kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, kì í ṣe bíi pé ká sọ pé bí a ti bá fẹ́, táwọn olóyìnbó pè ní bí a optional. Mo wá optional, ká lọ mọ̀ pé kí ni Ọlọ́run ọba àlékè ọlá ó kàn pa ni. Ìyẹn lọ́lọ́ máa ṣe sọ pé ká ṣú ẹ̀mí wa àti ẹ̀mí àwọn ará ilé wa, ìyẹn tó jẹ́ pé àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ẹbí wa, ká ṣọ́ ọ kúrò ní ìjà ìyanu ẹlẹ́tẹ̀lẹ́rù. Tẹ pé Ọlọ́run ọba àlékè ọlá ní pé kí ni o, àwọn òkúta àtàwọn ọmọ ẹ̀dá èèyàn ló fi wá. Ẹ̀wàrí kí ni àwọn ń pè ní Islamic identity, yẹ pé kí ni bí àfihàn
1: tó fi jẹ́ pé ó fi ń fi ọmọ mùsùlùmí hàn ẹ̀rí. Eléyìí ni ìgbọ́ àgbọ́yé pé kí a lo ìgbàgbọ́, kí a sì practice ẹ̀yẹ pé ká ṣe gbogbo nǹkan tó bá lè kọjú wa. A lè rí pé kí ni ìgbàgbọ́ yìí ó dúró ẹ̀rí. Débi pé ọmọ ẹ̀dá èèyàn ò ní ní nǹkan kan jẹ́ pé fẹ́ fi gbogbo ìgbésí ayé ẹ̀rọ bí kò ṣe pé kí ni o sísìn Ọlọ́run ọba yẹn ni. Islamic identity ni ó dẹ̀ ní ṣe pẹ̀lú àgbọ́yé, ìgbàgbọ́ àti nǹkan tí ó pé kí èèyàn ń ṣe. A gbọ́dọ̀ lọ́lọ́gbọ́yé, kádẹ lọ nígbàgbọ́, kádẹ nǹkan tó bá wá ń ṣe yẹn, ilé máa fi hàn pé ẹni yìí àrí súra pé mùsùlùmí ni. Tó fi já sí pé kí ni o, Ọlọ́run ọba àlékè ọlá nínú la máa sìn. Gbogbo ìjọsìn wa lówùúrọ̀ ni o, lọ́sàn-án ni o, gbogbo ìgbésí ayé wa pátá Ọlọ́run ọba yìí náà la máa sìn. Gbogbo ilé ìsúra ìlú a máa rí ní ẹni tó ṣe pé kí ni orí lè fi hàn pé ó ní Islamic identity yìí. So ní tó yẹ pé kí ni ẹni yẹn náà dẹ̀ máa rí pé àwùjọ mùsùlùmí lòun wà, kò yẹ kó gbò ibi táwùjọ táwọn èèyàn bá wà tó yẹ pé wọ́n jẹ́ mùsùlùmí ló máa wà. Ẹ wá rí ọmọ tí ó wà tó bá jẹ́ pé ó fẹ́ ní Islamic identity yìí, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tó yẹ pé kí ni àkọ́kọ́ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àlékè ọlá. Ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àlékè ọlá àtòjíṣẹ́. Gbogbo nǹkan tó jíṣẹ́ bá ní ká ṣe ẹ̀rí ó ṣe. Gbogbo sunnah nabi Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe. Ìyẹn ló fi túmọ̀ sí pé kí ni ó nífẹ̀ẹ́ Ọlọ́run ọba. Ilé jẹ́ pé kí ni ọmọ tá bá fẹ́ rí pé ó ní Islamic identity, ó ní súra Islam lára ẹ̀rí. Islam yẹn ti rinlẹ̀ sọ́kàn ẹ̀rí. Ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́. Bákan náà yóò máa fi hàn pé mùsùlùmí lòun jẹ́. Torí arí lẹ́yìn ọmọ mi bó ṣe jẹ́ mùsùlùmí tó, a tún máa hide identity wọn yẹn pé wọ́n á máa bo ìjẹ́ mùsùlùmí wọn yẹn á máa bo mọ́ra. Ǹjẹ́ fi já sílẹ̀ lómi ìbọn tó bá pè lórúkọ Rosanna àárọ̀ o, Bọ́lá lórúkọ mi o, Abunki baby ni mi o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ọmọ tó bá yẹ pé kí ni ó ní súra Islam lára ẹ̀rí, tí ó fi Islam hàn lára ẹ̀ tó yẹ pé Islam ti rinlẹ̀ sọ́kàn ẹ̀ kò kí ń fi orúkọ ẹ̀ pamọ́. Ẹlẹ́kẹta mẹ́rin pé yóò ó máa gbàgbọ́ yé ẹ̀sìn Islam ẹ̀ dáadáa. Ẹ̀sìn tí wọ́n ní tó ń ṣe yẹn àgbọ́yé tó yẹ pé téèyàn kan bá tiẹ̀ fẹ́ tàbùkùn kan àbí fẹ́ sọ̀rọ̀ òun nípa ọ̀rọ̀ kan, ó máa mọ bó ṣe máa dánítọ̀ lóhùn pẹ̀lú nǹkan tí ẹ̀sìn wa tí ó gbé fún wa. Ẹlẹ́kẹrin mẹ́ ó máa ṣe á máa practice Islam yẹn, ìyẹn pé á máa ṣe Islam yẹn látọkàn ẹ̀, kì í ṣe tó pé bóyá wọ́n force ẹ̀ àbí jẹ́ pé wọ́n jẹ́ ń pa láti ṣe, ó máa ṣe látọkàn ẹ̀ téèyàn náà dẹ̀ máa rí. Ẹlẹ́kẹrin mẹ́ ni pé kí ni ó máa hùwà tó lálàáfíà. Ó dàbó ṣe pé ẹnìkan ò rí, kò ní jẹ́ pé ńgbà tó wà láàrin èèyàn bí ìgbà tó yẹ pé bí èèyàn bá wà ní àárín àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí á máa ṣe dáadáa, tó bá wá bọ́ sẹ́yìn ọ̀tọ̀ nìkan tó máa ṣe. Bí ẹ̀ bá rí gbogbo ìwà tó máa ṣe á jẹ́ ìwà tó yẹ pé kí ni ó bá Islam lọ. Bákan náà ni pé kí ni kò ní gbà láàyè àwọn nǹkan tó jẹ́ pé ó dàbí bí ta bá sọ pé bí negative influence, àwọn nǹkan tó yẹ pé aburú tó yẹ pé máa kọ láti ṣe àwọn ìwà tó yẹ pé a fẹ́ máa wọnú ẹ̀ kò ní tẹ̀rí sínú ẹ̀. Torí ẹ̀kọ́ lórí nǹkan tó yẹ pé ó lẹ́kọ̀ọ́ lé lórí, ó ti lẹ́kọ̀ọ́ Islam yẹn, tó bá rí àwọn nǹkan a fẹ́ máa lọ ṣe bí tiwọn, wọ́n ní kò ní tẹ̀lé orí ẹni tó bá yẹ pé kí ni ó fẹ́ ó ní tó fẹ́ tó ní identity Islam yẹn, tó ní súra Islam lára. Ìyẹn ló fi já sí pé nǹkan tí à ń pè ní Islamic identity yìí ó kọjá pé nǹkan tí ẹ pé bóyá àkàn wọṣọ lásán, bóyá tá bá ti rí wa ọkàn wípé awọṣọ olójàbò ó wọ jàlábíà àbórí ó kàn kó sáṣọ Islam táṣọ pàpà mùsùlùmí nílé nìkan, tàbí bóyá pé a kàn ń jẹ́ orúkọ Islam. Islamic identity yìí ẹ̀rí ẹ̀yà Islam yìí ó gbọ́dọ̀ hàn ní gbogbo ìṣesí wa. Ẹ̀wárí kí ló wá fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń dúró identity Islam wọn ẹ̀pẹ́ tó fi máa mọ̀ pé mùsùlùmí lọ́mọ yìí o, tó yẹ pé máa ti wá sọ̀rọ̀ lọ́wọ́ wa. Ẹ̀rí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ̀rí gbogbo òbí pátá ni wọ́n máa ń fẹ́ kọ́mọ wọn kó ṣe Islam. Ẹ̀rí wọ́n máa ń fẹ́ kọ́ ṣe Islam kó yẹ pé kí ni kọ́ bá wọn ṣe nǹkan tó ń ṣe, ṣùgbọ́n àìmọye ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé kí ni wọ́n máa ń ṣe àwọn àṣìṣe kan lórí bí a ṣe wá ń rí ọmọ ìta fi ń jẹ́ pé wọ́n ṣe Islam táwa náà gbé dání. Àkọ́kọ́ ọ̀nà tí àwọn òbí míì tí wọ́n yẹ pé wọ́n máa ń gbà kọ́ àwọn ọmọdé yìí, ọ̀nà tó jẹ́ pé kí ni ó máa ń jẹ́ ìdẹ́rùbà, ọ̀nà ìdẹ́rùbà ni wọ́n máa ń gbà kọ́ àwọn ọmọdé yìí. Fún àpẹẹrẹ ẹ̀rí wọ́n máa ń tó bá yẹ pé tó bá dà ọmọ àwọn òbí mi tó bá rọmọ tó bẹ́ẹ̀ kò ṣe nǹkan bóyá kò kírun mi wà àbí kò ṣe nǹkan tó ẹ̀sìn ní kí wọ́n ṣe nǹkan tó máa fi máa sọ fún wọn ni àwo aláwùpọ̀ ní ṣe ọlọ́ọ̀ máa fìyà jẹ́ gan ó lè mọ ẹwọ náà inú wọn ló máa wọ̀ ọmọ burúkú ni ẹ̀yìn tá bá ti ń sọ àwọn gbólóhùn yìí fáwọn ọmọ ó máa jẹ́ gbólóhùn ìdẹ́rùbà irúfẹ́ àwọn ọ̀rọ̀ báyìí ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ wọn le máa jẹ́ kọ́kọ́ wọn le eléyìí ò ṣe kò dẹ̀ tọ́ torí ẹ̀ ọmọ mi àwọn ògbóró tẹ́ ń ṣe nǹkan tó wù mí kò dé ajẹ́ kọ́kọ́ tó máa le sí i ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ká máa fọ̀ọ̀sì yẹn pé ká máa ṣe lọ́rùn ọyàn ká máa kàn ń pa fáwọn ọmọ yẹn láti ṣe nǹkan ẹ̀rẹ̀ ká jẹ́ pé kí ni ká máa fọ̀ọ̀sì wọn láti ṣe a máa pàṣẹ lé wọn lórí ibẹ̀ ń gbé a gbọ́dọ̀ há Quran yìí ẹ̀rẹ̀ Quran ta fẹ́ kọ́ há ṣé wọ́n ti gbàgbọ́ yìí ẹ̀ a ní kọ́ ṣe àwa ní jẹ́ kọ́ gbàgbọ́ yìí ẹ̀ ìmí tí ọba wá gbàgbọ́ yìí ẹ̀ eléyìí á wá ṣàkóbá fún ọ torípé ọkọ̀ ha ni ọkọ̀ gbé sórí wọn ọmọ tún mọ́ ẹ̀ so wọ́n á ṣe nǹkan tó wù wọ́n so irúfẹ́ eléyìí ó máa jẹ́ kí ọmọ mi kú jẹ́ tí ò ní tó máa jẹ́ pé kí ni a máa bo àìdẹ́ntítì ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àdéhùn pé náà bàálẹ̀ kí ọlá náà sọ ní àlùkò àwọn ní ẹ̀rí o fáre fún ní kọ́bílà tábùdùn ó ní ẹmọ̀ mí kẹ tó sì ní so ó da tó pé kí ni ká jẹ́ kí àwọn ọmọ nǹkan gbàgbọ́ yìí nǹkan tó yẹ pé kí ni wọ́n há bí bóyá tó bá há àlùkò hàn kí wọ́n ká máa kí ìtumọ̀ fún wọn kọ́ mọ̀ táwọn náà bá fetí ara wọn tó fojú ara wọn rí tọ́jà ká tó wọ́n gbàgbọ́ tó wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ torí Quran bó ṣe wà ní lárúbáwá ó tún wà ní ìtumọ̀ ní gbogbo èdè tí ẹ pé à ń sọ kí ọlọ́run bá lè kọ́ ṣe àforíjì fún ẹni tí ó sọ àti etí tí ó gbọ́ ó wá gba ilé tí a ṣe ní ìjọsìn lọ́wọ́ wa wàkúlẹ̀ kọ́lẹ̀ azá astaghfirullah walwalakum salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe Amira sórí 08037118099 tàbí communication officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank. Account name Aluminant Radio Fund. Account number 9628115000. Alhamdulillah Rabbil Alamin. A dúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa Tòní, a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa. A lérò pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ Tòní. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba. Kí Ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa. Àmì títí di ìgbà náà èmi ni ọmọ ìyá yín Samiat Usman Aya Adeyemo tí wọn kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

orin yìí ló mú mi rántí ilé kéwu wa ní labour office ní Kwari Road Labẹ́òkúta. Àwọn orin fọ́màtì ta fi ń kọrin rè bóyá òun ti ẹ̀jẹ̀ ká mọ kéwu. Àgbà dáwo dáwo arago sọ́wọ́ àdáwo dáwo ara bàtà sẹ́sẹ̀ pọ́ nǹkan sílé kan lọ́pá aṣọ wa ẹni tírú rẹ̀ bá ń. Ó jáde wá wò wá àwa ò àwa àwọn tá à ń kọ́ lè kéwu ńgbà ènìyàn irú àwọn orin báyìí kọ́lọ́hún kó ṣàánú àwọn àfa wa àwọn tiẹ̀ gbọ́dọ̀ ti lọ nítorí ọ̀rọ̀ tá à ń sọ wà ti lé lógójì ọdún dáadáa ogójì ọdún kẹ ó ti lé dáadáa ilé kéwu àti ilé kéwu kan náà ní ìsàlẹ̀ ọjà kútọ̀ ní etí abá àbá olódodo búrẹ́dì olódodo ní kútọ̀ lọ́la àti máa lọ sábúlé kútọ̀ kọ́lọ̀ kí ó ṣàánú àwọn àfa àwọn àwọn tó bá ń bẹ láyínú wọn kí ọlọ́run kó lọ́ra ẹ̀mí wọn àwọn tó ti lọ kédùmá rẹ̀ kó mú sára bá wọn. Oni jimo a ń ṣe gbogbo ẹ̀ kó lè bá jimo náà mu ni jimo lọ́lá jimo olóyin gbogbo jimo náà ló máa ń jẹ́ olóyin. Monday FM lawa 92.9 ṣeun gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè.

Bond FM 92.9 ẹ̀rí orin Fuji okun fún ọ̀pọ̀lọpọ̀ orin ìbílẹ̀ wa ẹ ti wá rí pé Fuji là ń lò Fuji là ń lò àwọn orin ìbílẹ̀ sodo sínú ẹ̀ ni ṣé àpàlà lẹ fẹ́ sọ ni ẹ máa gbọ́ wọ àpàlà nù Fuji ṣé sákàrà náà lẹ fẹ́ sọ ni ẹ máa gbọ́ ó dẹ̀ jẹ́ dada kúàdà ni ẹ máa gbọ́ nínú Fuji àdàpọ̀ gbogbo àwọn orin ìbílẹ̀ wa náà ló ń jẹ́ Fuji o to je ko ma bo ti wa lowo gbogbo gba niyan akuola ajimo ni asiku simi opin ose to ti bere bayi opo e la ma se loke e lagbara Eletumare bond lawa 92.9 se gbogbo pelu ase Eletumare.

orí mi má jẹ́ ń pòfo ọmọ lè rí ayé ẹ̀rí bí bàbá rolling dollar bí wọ́n ṣe ń ka àwọn ọmọ wọn lẹ́sẹẹsẹ ọlọ́mọ ló láyé lójú ẹlẹ́yìn ẹ̀ tí ẹ làwá ṣe fatai ọlágúnjú rolling dollar bàbá nìyẹn ni mo ṣe ń gbà bàbá yẹn máa tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ láti àdúgbò wọn ní ibi ìsọdá mayflower wá sí ọlọ́ṣọ́gbó area bàbá ibi tẹ́ ẹ bá wà ilẹ̀ rí ni o fatai ọlágúnjú rolling dollar.

0: Time Moments with Kivo Krima.
1: Kivo Krima.
2: Ọkọ mi, kí ló ń ṣe yìí? Ṣo fẹ́ jáde ni?
3: Bísí aya mi, mi ò kúkú jáde. Ọjọ́ tó máa lápẹẹrẹ ni ọjọ́ ìní jẹ́ o. Nítorí ìwọ ni kọ́kọ́ ni wà á lọ sí Premier Health Care Center yẹn ilé-ìwòsàn alábọ̀dé ti èní. A máa jọ lọ ni.
2: Wà á tẹ̀lé mi lọ́kẹ̀. Àbí mi ò gbọ́ ẹ dáadáa ni? Àbọ̀ nù nǹkan tó fẹ́ ni?
3: O ò kúkú sí mi gbọ́ aya mi. Mi ò kúkú fẹ́ nǹkan kan. Wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó tún bá jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n ní ọmọ á wà ní àlàáfíà.
2: Kúnlé. O ti yí padà o, àmọ́ àyípadà rẹ̀ yìí dùn mọ́ mi.
4: Bísí ìwọ nìkan kọ́ lo wá sí ilé ìwòsàn alábọ̀dé wa lẹ́ni, ìyẹn máa tún dùn mọ́ mi nínú.
5: Sí ìyàwó rẹ lẹ́yìn láti fi orúkọ sílẹ̀ kí ó sì bímọ sí health center tó súnmọ́ àdúgbò rẹ. Ṣe bí ikúlé mọ àwọn health center tó súnmọ́ ẹ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
3: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
6: Hold up! Don't miss out! Amazing rewards are up for grabs! Centex Paint is here with the scratch and win bonanza! With second blenders, sandwich makers, water dispensers, inverter ACs, recharge cards, and a whopping 500,000 naira cash prize for several winners. Buy any Centex Paint product at authorized Centex stores nationwide and be a winner. Simply scan the QR code, enter your details, scratch, and win. Load all in all, better prizes await you. Promo runs from June 1st to July 31st, 2026. While you still there, wait. Your next buy. Fits change everything. Centex Paints, the smart choice.
7: Oh, and it's Kanu Akko right now. Kanu Akko moving the ball from the central midfield. Oh no, Kanu Akko.
8: Ìkẹ́bù padà live and direct ní aláṣọ àmì iléeṣẹ́ bọ́ọ̀lù fm 9.9 gbẹ́ bọ́ọ̀lù sáwọn ṣì ń tẹ̀síwájú. Oh my god! Ìròyìn kan dùn mí nú láti ilé àwọn ọ̀dọ́ ikọ̀ mi gangan. Ikọ̀ Real Madrid aláṣọ funfun lékeléke. Oh my god! Ó jáde tán ni. Gbogbo ẹyẹ apárò ẹwú àbígbà lọ torí pé kò sọgbọ́n tí ẹ fẹ́ dá sí ekúté eléyìn kò ráhùn sádọ́gbọ́n sí ọkàn pé rí bí kòtòbìkòtò náà ni wọ́n ń yí káàkiri kóńbẹ̀ fílẹ̀ fún. Ikọ̀ Real Madrid ṣe tọ́ba yìí láti kọ́wọ́ rọ̀gùrọ̀gù la gbá bọ́ọ̀lù kan láàrin gbùngbùn 150 million euro náà ló wà nílẹ̀ ṣe é tó bẹ̀ láti fàyàlú ṣe owó ti wà nílẹ̀ látẹnu alẹ́nu lọ́rọ̀ lókè lọ́rùn bàbá àgbàlagbà Florentino Perez olówó wà nílẹ̀ ikọ̀ tó bá láyà tó lè bá wa náwó yẹn káwọn náà jáde tán agbábọ̀ tá a fẹ́ rà wọ́n wà ti ganú lẹ̀ káàkiri àwọn gan fẹ́ẹ́ darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid torí pé oríire wérò ọ̀pọ̀lọpọ̀ tí ó ṣẹ̀dá kejì àwọn náà ń rọrin káàkiri ṣùgbọ́n eré náà ni máa jẹ́ tiwa láṣẹ ọlọ́run bá mi àláwùrà bí life and direct ilé iṣẹ́ bọ́ọ̀lù fm 9.9 ikọ̀ Colombia wọ́n tarí agbábọ́ọ̀lù mẹ́ta kan ṣàpèsè àná agbábọ́ọ̀lù yìí player to watch in the world cup akọ́nìmọ̀gbà wọn Bekasese lorúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀rí pófọ́nì gan agbábọ́ọ̀lù tó wà láàrin gbùngbùn Pacho William lorúkọ tiẹ̀ yẹn ń pè ní star player inside the lead bákan náà lọ́wọ́ iwájú ibẹ̀ láti rí Kendrick Perez yẹn ló ń gbábọ̀ọ̀lù nínú ikọ̀ Chelsea ní sáà tàbí pé ọmọ kékeré jòjòló tó ṣẹ̀ ní dágbére náà ni ṣùgbọ́n kí la fẹ́ rí wò látàwọn agbábọ̀ọ̀lù yìí ìpàdé di world cup 2026 àwàyí náà lóṣù náà ni lọ́sẹ̀ tó ń bọ̀ àárẹ̀ tí wọ́n máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lábọ̀ láwọn fẹ̀ṣẹ́kù ẹ wò àwọn fẹ̀ṣẹ́kù mẹ́ta tó lórúkọ tó lámìlaka mẹ́ta wọ̀ àwọn ajú mi tí máa tarẹ̀ rẹ̀ sí ṣùgbọ́n ẹja dilẹ̀ mọ́ báyìí tó bá díjọ́ monday tá máa padà sórí ètò pẹ̀lú àṣọ ọlọ́run bá mi ń máa kà sétí gbọ́yìn wọ́n wà pé ẹ̀ṣẹ́ pọ̀ ó wà ń bẹ̀ world champion iléeṣẹ́ bọ́ọ̀lù fm 9.9 náà láwà ká máa fi lè ṣe lọ pátákì lọ́wọ́ lọ́wọ́ sì ni mi bí ọdún fọlọ́run ṣọ́ àkọdùn kò ní mú ẹ lọ́wọ́ ó sì ṣe ríbiri láṣọ ọ̀nà wa mi àláwùrà bí iléeṣẹ́ bs media mo mọ̀ lóore o àdúpẹ́ púpọ̀ bye for now èmi títí ọlọ́run rí sọ́lá ọdún lẹ́jìtì ni gẹ́gẹ́ bí àṣà mi.

0: Bond FM.
1: Bond FM.
0: 92.9.
1: Bond FM.

Salomon, sir.

bọ́n fm 92.9 náà lọ wà tàgbé ń dábẹ́ ẹ̀dùn táàárọ̀ bí ó wè ẹ mọ̀ pé bá a bá ti láǹfààní báyìí a gbọ́dọ̀ wá nǹkan kan tá a máa ganu sí náà ni a gbọ́dọ̀ ganu sí lábala tí ká ganu sí mi ò mọ̀ bóyá ẹ ti nírú rírí báyìí rí kí mọ́tò kó gbéra láti bí oṣòdì èyí lè má mọ èyí tí ó gbé láti oṣòdì ó ní dánfó láti oṣòdì ó wá ṣẹlẹ̀ pé nígbà tí ó máa fi dé bí ká ní arena lẹ́yìn tí wọlé èrò pọ̀ lárẹ́nà bóyá torí àwọn èèyàn sì ń tajà ó lóun fẹ́ gba bóyá bí ẹ̀ ń lọ sí ká ní ẹ̀ ń lọ ìkẹjà ó lóun fẹ́ gba 500 ẹni 400 ni o oníkẹ́ ẹ̀ wọlé ẹ̀ wá jókòó ẹ wá ń lọ nígbà tí ẹ máa fi dé ládìpọ̀ bíbá ẹ̀ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní gra wọ́n ti ń jáde èrò ti pọ̀ ń títì kò sí mọ́tò ló bá ní ìwọ tó ti wọ 400 láti arena bọ́lẹ̀ pé òun ò lọ mọ́ bí tó bá fẹ́ lọ ìkẹjà ẹ o 700 ni pé kẹ bọ́lẹ̀ tẹ́bà ti lè san 700 kí lè rò tí kádẹ̀lẹ̀ ti dó lárẹ́nà ẹ rí mọ́tò torí pé mọ́tò pọ̀ ní arena àwọn òmọ tó ń ṣẹlẹ̀ níwájú ní ládìpọ̀ ṣe mara bọ́lẹ̀ ni àbí kí lẹ máa ṣe ṣé ó ti ṣẹlẹ̀ sí ń rí ẹ jẹ́ ká mọ ìròyìn ní ìrọ̀lẹ́ ti tòní ẹ̀mọ iye tó gbé látòṣòdì tó ti gbé mọ́tò ṣùgbọ́n arena lẹ ti wọlé ó dẹ̀ pè kẹjà ní 500 ẹ̀yẹ̀ lè sọ 500 ó ní kẹ wọlé ṣùgbọ́n gbà tẹ dé ládìpọ̀ bọ́sọ̀ èrò pọ̀ bẹ́ẹ̀rẹ̀bẹ kò sí mọ́tò ń bẹ̀ gbogbo wọn ń du mọ́tò ní tán bá rí wá ní ìkẹjà o 700 ni o tó bá ti lè san kò bọ́lẹ̀ èrò àtòní mọ́tò wà ń fà pé

0: fún òní bọ́lẹ̀ onímọ́tò òun máa wọ bọ́lẹ̀ ni òun ò lọmọ ṣọ́rọ̀ ni tí òun gbowó lọ́wọ́ ẹ̀ ni kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ 08037888300 37788830 ẹ jẹ́ kí a gbọ́ ìròyìn o ẹni tó bá dẹ̀ ti nírú rí bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ 08037888300 tójú ń rí lójú pópó ó máa ní agbára lọ́wọ́ àwọn onídánfó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Hello.
1: Hello, ọ̀gá mi, Mr. Bọ́lọ́tọ́.
0: Yes, sir. Ẹ kúrọ̀lẹ̀.
1: Ah, màá ní choice. Bọ́rọ̀ bá ti lọ náà la màá bá lọ ní ilé ìbò wa yìí. Ẹ wò ó. Ṣé ti rọrọ̀ wa ẹni sí lọ́nà bá ti bára wa? Ká ká máa lẹ́bẹ̀ẹ́ náà ni.
0: Ká máa lẹ́bẹ̀ẹ́. Ẹ ti wà náà wá ní kẹ bọ́lẹ̀ ṣe máa bọ́lẹ̀ jẹ́jẹ́. Ó dà. Kí ló orúkọ yẹn àti bolẹ̀ ti ń pè? Ó dà, ẹ ṣeun. Hello. Ẹ kúrọ̀lẹ̀ sá orúkọ yẹn bolẹ̀ ti ń pè wá. Ambassador Musbau láti Mùsùlùmí. À ń gbọ́ yín o. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kó dá yín padà sáré náà. Wọ́n lọ máa wọ yín bọ́lẹ̀ wọn máa ó máa tìka bójú yín ó máa lu ya yín. Èèyàn méjì mà lórí ni driver àti kọ̀dọ́kítọ̀ ẹ̀. Ẹ̀yin apá ti di mẹ́rin orí ti di méjì o. Ẹni kejì ti bọ́lẹ̀ ẹ̀yin ló kú. Ìyẹn ti bọ́lẹ̀ ìyẹn ti ṣọmọ jẹ́jẹ́. Ẹ̀yin méjì lẹ ẹ̀rọ wà ní mọ́tò tẹ́lẹ̀ oṣù ni lo tíbẹ̀ má gbàgbé o. Ẹ̀yin méjì wọlé láàrẹ̀ náà. Gbogbo máa labẹ́ òkúta. Kò dẹ̀ lè gbé Ìbàdàn náà torí Ìbàdàn ò ní gbà sámi ń sá ọ ni. Àwọn èrò ní mọ́tò ti ń pariwo ẹ bọ́lẹ̀ bọ̀dá ẹ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀ bọ̀dá ẹ má fi èṣù wé. Ìyá ẹ máa kú lẹ́ni a máa pàyà ẹ. Ṣé mo ti gbowó lọ́wọ́ ẹ ni? Ẹ tiẹ̀ mọ́ ìwọ̀ fún ìtẹ́lọ́rùn ìwọ́ ló pè ní 400 tẹ́lẹ̀. Ẹ dẹ̀ ti ń lọ ó wá rí èrò mi. Ó wá sọ pé ìwọ ò lọmọ tí yóò bá ti lè san. Àbí o. Ó dẹ̀ ṣojú gbogbo yín ẹ wà ń bẹ̀ ẹ́ rí. Ẹ mọ̀ pé kọ́mírèdì lẹ́yìn. Níbi tẹ́ ti ń fà á tẹ́ eyín méjì máa lè bọ́lẹ̀ fáin bọ̀ yín ẹyín tẹ́ ẹ kú pa. dáadáa.

0: kọlẹ sa. Wa ba o. E seun o. A n gbo yin sa. E ma bole. Ṣé ẹ rò pé halẹ̀ lásán làwọn onímọ́tò ẹ náà ha pé ojú tó bá rò. Tẹ́yìn náà bá wá kẹ̀ṣẹ̀ díẹ̀ nǹkan tẹ́yìn náà dẹ̀ wò pé ẹ fẹ́ fọmọkùnrin hàn bẹ́ẹ̀ pé. Hello. Ẹ̀kọ́lẹ̀ sá orúkọ ìmúlẹ̀ tí ń pè wá. Láti kò yìí, à ń gbọ́ yín o. Eléyìí ti ẹ mọ̀ pé ẹ̀yin nísìkò ni ẹ bọ́lẹ̀. Eléyìí ti kó bọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dàbí pé ẹ̀yin tí ọmọ Ọ̀yọ́ lẹ́jẹ́ ẹ lákọ̀yà lápò ẹ mọ̀ pé bí tó máa yọrí sí apá Ọlọ́run ká. Alàgbà Sunday láti Ìkòyí. Alàgbà Sunday Ayọ̀kọ̀ṣọ́ nìyẹn láti Ìkòyí. Bond FM láwà 92.9. Ọ̀rọ̀ yóò máa ń ṣẹlẹ̀ ń gbogbogbà kì í ṣe pé àròsọ ohun tó ń ṣẹlẹ̀ là ń sọ o. Kí lẹ máa ṣe tó bá jẹ́ yẹn. Hello. Ẹ kọ́lẹ̀ orúkọ ìmúlẹ̀ tí ń pè wá. Látàkó wọn jọ pé à ń gbọ́ yín o. Ìyẹn da bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ̀yìn ò ń lé àwọn tó ti wà nínú mọ́tò tẹ́lẹ̀ bọ́lẹ̀. Ẹ ilé iná ero to fe gbe kun awon iroyin oko po ko ju boya meta lo to fe gbe kun awon to ore ani ka meta to ti wa wole ni bus stop ti arena eko bole to fe gbe ti ladipo e ma se training fun rayin o tori igba ko a gbo pe bus conductor association of nigeria ko wa ngba yen ke ma se daleko awon mi ma se to ba lo si mushi to wa ti pe 2200 to ba ri pe olokun boke waju won ti gbo lo tabi to ba so pe ah 200 le pa se bo bayin se bo bayin e sora yin o gbogbo ana la won pe a jo yi mora won ni epo lotun lo si party gbogbo lo gori ara won e seun ja omo lope lati
1: latakun ojo
0: e seun jare.

0: جلالته
1: صلى الله عليه وسلم
0: جاء بآيات محتكلات
1: صلى الله عليه وسلم
0: فمن شك فيه فهو في ضلالة
1: صلى الله عليه وسلم
0: أفي الحق شك بعد ألف دلالة
1: صلى الله عليه وسلم
0: تقدمها ذكر مدى الدهر يقرأ اللهم يا ربي
1: صل على محمد
0: وسيد سعداتي نبي محمد صلى الله عليه وسلم وبارك الله فيكم وجل الله با يوم سي وان الله با كما الله با جهه بابا تي وان دا يجو يي الله عليكم عليكم فرج الله جدنا ما با بابا tiwọn tara wọn jáde bàbá àtọkọ ẹlẹkọọ bàbá sheikh ahmed mustapha awelenge ọlọmọba yọmsi bàbá wa náà bàbá sheikh adam abdallah al-alori bàbá alibarika bàbá dunu ọlọmọ masha bàbá yọmsi wa bàbá alhaji agba ọlọmọba yọmsi wa ala anabuwa muhammad rukka agba ni ọlọmọba tó tilẹ bisimilahi kul uwa allah ọgbà àwọn tí wọn kù láàfin wa tí wọn ń darí wa tó ń ṣàmọ̀nà wa báyìí ọlọ́wọ̀ mága wa wọn ti báyọ̀ bá a ṣàlékún dáadáa fún abọ́ àgbà mudiru al-markaz ọba fọdí ilátò sheikh muhammad habibu lai adam abdallah al-alori ọlọ́wọ̀ mága mága ká burú rẹ̀ lùwàfin wa gẹ́gẹ́ mọ̀ wà dáadáa ká lè kún àlàáfíà ara náà tó wọn bá a bá wa aláàbò wa muhammad wa sheikh abiyẹ kí ni gẹ́gẹ́ ọlọ́wọ̀ bá a ṣàlékún dáadáa fún wa sheikh musa yaya agboola aláǹgẹ́ mọ̀ wà dáadáa afrika gbogbo àwọn afọ àpapata ọlọ́wọ̀ bá a ṣàlékún dáadáa fún wa gbogbo àwọn jamọ iya tó sún àdá ọlọ́wọ̀ ká àmì àmà wà dáadáa gbogbo ẹtí tó ń gbọ mi àánú ọlọ́wọ̀ ní kí ó jìnà sí wa ẹni tó máa ń ṣe olùgbà owó ètò yìí ọlọ́wọ̀ wa bẹ́ẹ̀ magyan raago magyan raasa magyan raare magyan wurara ala ati tobi re olon atawon ati yawo atawon mo won ton je se agbatere eto na olon je ma wa dada inna atayna naam ada pe fun olon
1: alhamdulillah
0: awon alalaji tin de
1: alhamdulillah
0: gbogbo awon to ku na olon ba wa so won de gbogbo awon to ti de parapata olon o en ti o baaji won je olon ni je le se
1: amin
0: ya allah to bi elomi to ba de wai afa ko to ku olon lo ti ma lohun ma sa bode meka ibi abode meka telomi ni na se yi na lo tun pada afa wo tolon ti foriji anabu wa muhammad
1: sallallahu alaihi
0: wasallam ni ebu an be ju arafa yo dalaji o ki si se ko pa nkan ni po mo olohun bo si lo nke se na to olohun ti foriji olohun ti yande ke awa riru ori ofe labe ko tun wa de ko tun wa sori agi na kodo oku die aro gbogbo awon lalaji gbogbo awon to fe sabode maka mi nge bode maka na gan papa ijosi ope ni okan fun loruko ni kí a lọ pé àti ẹ lọ àbọ̀ torí bó ti rọrùn yìí kọ́ ló rọrùn tẹ́lẹ̀ o ìyẹn làwọn yẹn fi ń ṣe pé wọ́n ní wọ́n ń ṣàdúrà mọ́kà ẹgbẹ́ rẹ̀ ibi tá à ń lọ yìí kó tó di plane náà ti ń ṣàdúrà mọ́kà kó lápá tó lọ ní plane ìjọ pàápàá tẹ́lẹ̀ bá wọnú plane pé ò bá ní ẹ̀mí tọkàn tí ò bá fọlọ́ tí wọ́n ti lẹ̀kùn pé ilé gigi tó wà ń bí lẹ̀kùn tó wá sásìkò tí wọ́n ti lẹ̀kùn yẹn tán tó ń kú ẹ̀ báyìí pé ò bá ní mọ́ni ó lè pa ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ ló gigi ló máa pa ìkọ́ sí ibi tó bá bọ́ọ̀lẹ̀ mọ́ kí nǹkan náà wá gbéra èyí máa fi ní kẹ́lómi ká kíní ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wíńdò ẹlòmí ò lè gbogbo torí tó ń dẹ́rù bá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọkọ̀ ojú omi sì ló dẹ́rù bò mí ẹ̀rọ̀bílẹ̀mì sábà dẹ́rù bà mí alẹ́ ayé aláṣẹ wá sí kan náà rẹ̀ láìpẹ́ ìmúṣorí kodo náà ọkọ̀ ojú omi tá a fi débẹ̀ ọlọ́run máa jẹ àríjẹ ayé ẹ wá wo gbogbo èèyàn ti kéèyàn wá gbéra ká tún fi ìgbà àti èyí tó ń rinṣẹ lọ kálukọ wá ṣàdúrà ọlọ́run ṣọ́ wa lọ ṣọ́ wa bọ́ ọlọ́run ṣàdúrà mọ́kà tó bá tún dé náà wọ́n á tún jókòó bí gbogbo ń tàn wí bí kálukú ti rí nínú ayé ló ń fa bẹ́ẹ̀ ẹbí ńlá lẹ́nu bí ti wá nígbà tó bá lóun fẹ́ ṣàdúrà mọ́kà tó bá ń lọ èrò ń pọ̀ bó bá dé náà tó bá lóun fẹ́ ṣe àbọ̀dé mọ́kà èrò máa pọ̀ bó bá ti rí nílò síbò ó dàbí ìkómọ náà ẹ lè fi kó mọ ọba wé ìkómọ ordinary person so níjọsí wọn a máa ṣàdúrà mọ́kà tó bá ń lọ tó bá dé náà wọn a tún ṣàdúrà ibi àdúrà tó ń ṣe yìí ẹlòmíì ti sọ ló ti kọtí bọ̀ ibi àdúrà tó ń ṣe yìí ẹlòmíì ti kí gbogbo nǹkan rádaràda ní ìbọ tí ò ní ìdí ẹ alálàájì tó lọ tó dé tó sin lọhùn tó bẹ ọlọhùn tí wákàtí márùn-ún ò já òun nǹkan kan kódà kò gbóòórùn ẹ ó tún wá dé wọn ni lẹyìn tá a dé ìwọn gbà ó ṣe déédéé tí ò mọyì ọlọhùn anabi wa muhammad
1: sallallahu alayhi wa sallam
0: gba ti ise ti tanabi ti ja imoye ogun to ti to ri si ti koju e gba to ade pe olohun be si ni gbe daadade tori yan ni wa laye ko ma ni ti o koje ma bi challenges fun ko si enjo ba ti ati enjo ba ni je yan loku oni ge nkan kan de be nkan wa re ogorun kunle to bo aba wona ẹlò ní gbogbo ń tẹ́rí tó ń ṣẹlẹ̀ sí ni challenges ni tó bá ti kọjá ẹ̀bá ẹ̀bá ẹ̀mí ò máa dá fún sí bó bá ṣe ń kọjá ẹ̀bá ẹ̀mí ò máa gòkè sí bó bá ṣe ń kọjá ẹ̀bá ẹ̀mí ò máa gbà fún sí. So kí ni wọ́n wà láyé kọ́ lóhùn ní rí nǹkan kan àárọ̀ gbà tó wá dé pọ̀pọ̀lọpọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sànàbì bíi ogun bíi wàhálẹ̀ bí kó ń lù ú ṣe gbogbo oríṣiríṣi tó ṣẹlẹ̀ pátápátá tó wá dé pé ìdùnnú wá ń dé àwọn èèyàn ńláńlá ń dé gbogbo nǹkan ń dé. Ni suratul nasr ṣẹlẹ̀ sáà ọlọ́run kọ́ ló sọ kalẹ̀ fún pé ìdájá anásẹ̀rọ̀láì wà fátíhù wọn ra ìta náà yẹdúkùnrin ònà fi ibi yìí ní ìláàyè àfúnájà fásẹ̀ bí hamdi rabbi kan astagi fèrè o iná òun ká náta wá bá.
1: Ìdájá anásẹ̀rọ̀láì wà fátíhù.
0: Ọlọ́run ní táwọn ìṣe wá bá dé àránṣẹ ọlọrun tó bá dé tó bá báyàn gbogbo tó lọ́n bá ṣòro fún kó mọ̀ máa yọ̀rọ̀ pọ̀ ránú ẹ̀yìn alálàágbé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdùnnú ní tòótọ́ ayọ̀ ní tòótọ́ bẹ́ẹ̀ pa àwọn èèyàn kan jókòó kẹ dáná oúnjẹ kan jẹun kí adúgbò fọlọ́run á lọ rí abọ́ rí kò sí ní tó burú mẹ́ fọlọ́run bá gbìn yẹn mú èèyàn dunú ni torí tó bá gbé bànújẹ́ bí ẹnìkan kan ní ó sọ fún yàn pé yá bànújẹ́ ọlọ́run má fi bànújẹ́ kan wá.
1: àmì ìdájá.
0: tó bá wá gbẹ́dùn nínú àbẹ̀ yẹn dunnú ni bó ti ẹ̀ lọ yóò bọ̀ rí mọ orí kan náà tán lọ hajj náà lánàá ní ipò ẹ ṣe gbẹmugbẹmu láì tẹ́lẹ̀ kó tó lọ gbogbo ẹ wá moderate gbogbo ní hajj yìí bẹ̀rẹ̀ lára mọ ọkùnrin yìí mo tún oní bàbá ẹ̀yin náà rí bẹ́ẹ̀ olódàbí kò máa lọ lóṣooṣù ni àìmọ̀ ọdọọdún láàgì ọlọ́run kúkú kẹ olówó lọ máa lọ múra oṣooṣù ó ní bọ̀tà àwọn onídàá àràfà ìwọ ní ara tún lẹnu tó mọ̀kọ́ tó tún ṣe àràfà bọ́lá bá dùn yẹn ní èyí ò dùnmú ni ọlọ́run má bà wá nú jẹ́ ọlọ́run má dà wá láàmú ọlọ́run wá sọ wà lọ́dún pé táwọn ṣe ọlọ́run bá ti dé àti ìsílẹ̀ ẹ̀kún orí oríṣiríṣi ìṣẹ́gun àmọ̀ṣe ọlọ́run báwọn ṣe bá dé tí ìsílẹ̀ ẹ̀kún orí náà lọ́tún tó bá dé báre ànábì o.
1: wàá ìta náà bá yẹ́kù ló nàbí ní ìlànà àfọwájà.
0: wàá wá rí àwọn èèyàn yẹdíkù ló náà fi di ní ìlànà wàhálà tó ń ṣe tó ń pè wọn ò ní pè wọn mọ ìdààmú tó ń ṣe pé ẹ wá gbọ́rọ̀ ọlọ́mọ ẹ wá gbọ́ tèmi ẹgbà tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ yẹ̀dẹ̀kù ló náà fi di ní ìlànà àfọwájà fúnra ọlọ́mọ ọmọ wá bẹ́ẹ̀ níjọ báwọn ọdún kan ti ń gbà fún wọn ti ń gba ìsìláàmù ń gẹ́nà lọ́hùn bó ni bí ẹbí ti ń gba ìsìláàmù ń gẹ́nà lọ́hùn yẹdíkù ló náà fi ìdí ìnira ẹ wọn a máa wá wọnú ìjọ ọlọrun níjọ náà ní tó bá rí bẹ́ẹ̀.
1: bí a ń di rọ́bì kàwá ẹsẹ̀ ìgbìyànjú.
0: èmi ọlọ́run ni wọ́n máa fọ̀ mọ́. máa dárúkọ èmi ọlọ́run ọba dáadáa máa dúpẹ́ fún mi máa fọ̀ mí mọ́ o tún máa wá àforíjì lọ́dọ̀ èmi ọlọ́run ọba iná ọ̀ka mẹ́ta wá. dájúdájú ẹni tí ń foríjì ni pé mi ò wó bẹ̀ mọ́ mo foríjì ẹ̀ náà lè mi ọlọ́run. torí náà ẹwù ànábì lọ́lọ́run bá sọ fún mi pé bó bá ti ń da wàá rí èèyàn àbí ẹni tó kó ojọ́ tó lọ́mọ́kà ọlọ́run gẹ́gẹ́ bá a ti sọ gbogbo àwọn àṣetà ṣe lọ kò sì sábúrú bẹ̀ kò sórí ibú kankan bẹ̀ wọn aṣọ àwọn èèyàn lẹ́wọ̀n. nígbà tó lọ́wọ́ wá ṣe bẹ́ẹ̀ tó àwọn ní mọ́kà tó já sí pé hajj lọ́wọ́ bá fi ṣẹ̀ṣọ́ fún wọn orí eré ńlá ni èèyàn máa lọ inú ẹ̀ wá dùn ilẹ̀kùn orí kan lọ́wọ́ bá ṣe fún lọ́tọ̀ yẹn ó wá lọ ó wá ṣe àṣepé iṣẹ́ ẹlòmíì máa lọ tí kì í ríṣẹ́ ìṣe ọdún tí mo kọ́kọ́ lọ 2002 ọlọ́run má jà ṣàgbákúrú ẹ̀ mo forúkọ ń tàn ṣe sàárà tó ló ti padà tún jáde láyé wọ́n páàkì ẹ̀ wá sàràfà wọ́n ló ti rẹ̀ ìyẹn ńlá ni ọlọ́lá ni kódà a padà dé sílé ní èròbó tóbi jọ́ mélòó kan tó fi jáde láyé lẹ́yìn tó lọ́n kẹ́ tààrà lẹ́yìn tó ṣe pé ní àdúgbò níbi bí ọ̀gá ni gbogbo iṣẹ ẹran tàwa fún à ń ṣe gíní kan wọn ṣàṣe bá kan níjọ àràfà ni òdìgbà àwọn fẹ kú ọlọrun ààrẹ ìfẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ló wá wálé kókó oríṣiríṣi nǹkan ló máa ń sáwọn aṣẹlẹ̀ kódà ní àwọn olórin wa tún fi kankan rí pé wọ́n yan ọmọ kékeré kan tẹ̀lé ìyá kan pé ó lè ba àmọ́ mójútó ìyá yìí ní hajj ìyá ti dàgbà ìgbà tó dọ̀hún ọmọ tó ní kó máa mójútó ìyá ìyá ló padà tọ́jú ọmọ títí tán fi wálé àárẹ̀ ìyá tán fi padà sí nàìjíríà kò sí wàrà tọ́lọ́hún kì í dà gbogbo téèyàn là náà kọjá yìí náà iṣẹ́ kan ràn ní lọ́tọ̀ ìyá wa ṣe gbogbo ẹ̀ lọ fá wa padà wálé owó téèyàn kó jọ ọlọ́run ló mọjọ́ tẹ́lẹ̀mí ti ń da ẹni tó rán náà ọlọ́run ló mọjọ́ tó ti rán èèyàn tán rí wọn ẹlòmíì náà tó padà lọ ọlọ́run ló mọ ẹjọ́ tó ti gbìyànjú tọ́lọ́run òjò bọ́ sí ó padà wá lọ ìdùnnú dé nìyẹn ìdààmú lọ oré dé àlùbáríkà dé ẹ wá lọ ẹ lọ ṣiṣẹ́ náà ẹ tún ṣe láṣẹ pé gbogbo ìgbàlẹ̀ ń tàn wá gbogbo ìgbàlẹ̀ ń bẹ ọlọ́run ibi tọ́lọ́run bá a lè ṣe ohun tí mo fẹ́ èmi ò sì mo rí ẹlòmíì lọ́dọọdún ó gbọ́ lọ́run ṣe májèm gbọ́ lọ́run tí tọ́lọ́run bá ṣe báyìí tí ń bá délé lọ́dọọdún màmá wá sáyé ọlọ́run sì ṣe kò fẹ́ yẹ àdéhùn ọlọ́run mọ́ ni ọlọ́run wá ṣe èèyàn wá lọ wá ń ṣàbọ̀dé mọ́kà wọ́n wá wí wọ́n gbé ṣe kí nǹkan wọ́n tún kí ní bu àwọn kìnnìkan tọ́nà máa ń dàpọ̀ mọ́ra wọn báyìí oríṣiríṣi kálukú wa mú ojú ẹ wa blu ẹlòmíì orí nínú àlájì náà ti di dakúdà kó dà tírọ́fì kí ló ń wá lẹ́nu àlájì ó ti lọ pé ọlọ́run gbogbo ọjọ́ tó fi lọ sọ́run tó fi mú nǹkan kan òkú ẹ olóbìnrin olóbìnrin ìwọ náà ń bá tiẹ lọ ó ṣe bá dà fọlọ́wọ́n bá yẹn kò dá kéèyàn tún wá dé ó tún wá bọ́ sínú jákujáku kò dá kéèyàn dé kò bọ́ sínú tí ò dà gbogbo ní téèyàn bá ṣe pátápátá ọlọ́run bá rí o ọlọ́run ti sọ pé wàá mẹ́ra tẹ́fọ́ àdúmínì xeyrin fa iná láàbí alimun gbogbo iṣẹ́ rí tó bá ṣe pátápátá iṣẹ́ rí tẹ́ ṣe kẹ̀ tó lọ mọ́kà iṣẹ́ rí tẹ́ ṣe ní mọ́kà èyí tẹ́ bá tún ṣe lẹ́yìn ọlọ́run bá mọ́ ọlọ́run bá mọ́ anabi wa muhammad tó tọ́lọ́run kó gbogbo nǹkan lílọ́ pátápátá ọlọ́run bá tún sọ fún yín pé tó bá ti di tó bẹ̀rẹ̀ sí ní dá o tó bá di tó bẹ̀rẹ̀ sí ní dùn o iná ẹja anásùnlá ẹ̀rọ ẹ̀lẹ́fàtì o wàrà ayíta náà sa nígbà tí aránṣẹ́ bá dé tí ìṣílẹ̀ ẹkùnrin bá dé ibi tó ti mọ̀ náà ní ibi wàrà ayíta náà sa èdè kó lóun náà fi ìdè ilé ńlá wàrà èèyàn wọ́n máa wọnú ìjọ ọlọ́run wàrà èèyàn wọ́n máa wọnú ẹ̀sìn ọlọ́run níjọ ẹnìkan ẹ̀ní bẹ̀yàn mọ́kàn tó máa gba ìsìláàmù kálukú máa gba ìsìláàmù ni àfùwájá níjọ ní kálukú máa dé.
1: Bàdé bí ibi àǹdírọ̀ bí ká a ṣe lù mí rò.
0: Tó bá ti wá àdújọ́ ọlọ́run bá ní èmi ni mo máa fò mí rí náà ni mo máa wá foríjì lọ́dọ̀ ẹ̀ o.
1: Nínà òrùka nẹ́ta wá bá.
0: Dájúdájú ọba tí gba tútù bẹ́ẹ̀ dá lóhun ọlọ́run ẹ̀yin alálàájì orúkọ ọlọ́run ọba náà ni ẹ máa dá ẹ̀yin alálàájì ọlọ́run ọba ni ẹ máa dúpẹ́ fún ẹ̀yin alálàájì bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sàárẹ̀ ẹ má tayọ àlámọ́ ọlọ́run ọba òfẹ́ ń tí ò dáa ẹ̀yin lọ sọ yín pé làbẹ́ẹ̀ka láhùnmá làbẹ́ẹ̀ka làbẹ́ẹ̀ka làáṣẹ yìí kàlàkà làbẹ́ẹ̀ka iná làhámúdá wà ní ìmàtà làkàwà ìmọ̀lù làṣẹ yìí kàlà gbọ́dọ̀ tó papọ̀ ẹgbẹ́ gbogbo oyè èèyàn tó ń wí ẹgbẹ́ èrò ẹ̀yin alálàágì ẹ̀yin tẹ́ ẹ ti dé ẹ sọ bẹ́ẹ̀ tí ò sí lọ rí àwọn àwọ̀tẹ́ rírí ẹ rí lọ́hùn ẹlòmíà ṣe gbẹ̀gbẹ̀rẹ̀ báyìí ẹlòmíà funfun wọn ní àwọn aláwọ̀ funfun ẹyẹ ẹlòmíà sì dúdú bí ojúkòrò sí lọ ẹwọ orúurun tẹ ẹ rí ẹwọ orúurun tẹ ẹ rìn ẹwọ gbogbo ẹ náà pátápátá kò dá kéèyàn dé kó tún wá bà á jẹ ẹ wo yí ọlọ́run ẹ wo ohun tọ́lọ́run bá fi wọ̀nyí ọkùnrin kan wọ́n ń pè ní redwan mo máa ń wo kinní ẹ̀ lórí youtube báyìí ó wá lọ síbi jamra ibi tó ti lọ sọkò gbogbo rẹ ti dá kò sẹ́ni kankan mọ́ àfàwọn tó ń tún bẹ̀ ṣe lóko báyìí ó wá dé ní ayinel hujjaj ó làwọn alárajìdá ó ní ayinel nas ayinel beifrahman ó làwọn àlejò ọlọ́run ọlọ́run bàbá àjọkẹ́ ayé níbo ní wà níbo ní ọlọ́ wá dún sórí òkè yẹn báyìí ó wá ń wọ̀tún ó ń wò sí bẹ́ẹ̀ ló ń bu lára mi ń bu maṣọ bó ti ń gbọ́lọ́hùn tó fi ń wí ọ̀nà allahu akbar allahu akbar ó ṣàṣàgbé ọlọ́run tó lówó tún kó wa gẹ́ńjọ́ gbẹ́ndẹ́ àlùkìyàmọ̀ kò máa sí ní tí ó lè ṣe ó ní ẹwọ́n tó ń jẹun oúnjẹ kò sẹ́ni kankan bẹ̀ mọ́ àwọn tí ó tó ń jẹun sí ń bẹ̀ mọ́ ó lè ẹwọ́n tó ń farí kò sẹ́ni kankan bẹ̀ mọ́ àwọn tí ó farí kò lè sẹ́ni kankan farí fún mọ́ kálukú tó ti bá tiẹ̀ lọ bá ṣe ọlọ́run ṣe ń kó wa jọ lọ́dọọdún nìyẹn bọ́lọ́run bá sì tún àwọn ẹbí wọn náà má jẹ adáràn sí wọn lọ alálàájì òmìnira ọtí ń jọ mi bí mo fẹ ṣe jókòó ìwọ ìlú máa lọ ra ọtí ẹni pé tó kù bá kú wọn ní ẹsẹ tó mọọmọ dà àtẹyí tí ò mọọmọ dà àtẹyí tá dá sí lọrùn àwọn káríà mi àwọn ẹlẹ́rù kẹrù ẹlòmíì ò ní kò ní dàníyàn gbogbo nǹkan báyìí àmọ́ torí àwọn ẹni ibi tó kù tiẹ̀ náà tọjọ wá ó ṣe pé wọn à lè má mú mu kú mu àwọn abẹ̀rẹ̀ wọnranwọnran njẹ́ ẹlòmíì sì ti lọ́mọ́ kàánú ẹlòmíì náà tó ti ń fojú sun aláràfà ṣìnà ló ń jẹ́ bẹ́ẹ̀ aláràfà mi ni àwọn afẹ́ yín ara mi síra yín wo lẹ́ ń fẹ̀síra yín aláàtẹ kárabù sì ná lọ́wọ́ báyìí ẹ má sun mọ́ sí iná òkè ànáfà ìṣẹ̀tàn wọ́sá aṣẹ bíi ewu aláràfà àti wúrọ̀ ẹ̀ṣẹ̀ aláràfà kan pé bàbá délé máa wọlé fọkàn balẹ̀ sẹ́ àní máa tọ́jú ẹ̀ ọgbìn ìjọkùnrin kan náà ló tún rán yẹn náà wá tó jọkọ ẹ wọn wá bẹ̀rẹ̀ fasad gbogbo nǹkan lọ́wọ́ bò fẹ́ aláràjì tó ṣe wípé ogójì ọjọ́ tẹ́ni tó lọ sí ájì bá dé tó bá padà sílùú ẹ̀ tó bá yìí ń bẹ ọlọ́run bí ipò wà lájì náà àmọ́ àwọn èèyàn níjọ́ sin àwọn akálàrajì ní jàlábí àtẹ̀bàbọ̀ fún ara ẹ̀ mọ ìtànṣẹ́ ríyálì ń sìn tẹ́ni kan máa ra jàlábí àbọ̀ fún mi èyí tí ò ní ríyálì tí ò ní dọ́là náà ní gbígbà àdúrà ìstèjì àbàdàn ń pè bẹ́ ẹ tọrọ ẹ lọ́wọ́ alárajì àwọn àtàwọn ilé kí ẹ náà máa jẹ́ tiwa káyé bèrè jàlábí àlọ́ ọmọ kan bá fún ẹ fábẹ́ ní ìmọ̀ bí wọ́n sọ fún ẹ tó ti rà lálẹ́ dé ànábì ń kọ́ mọ̀dínà ẹ ṣàdúrà fún mi. Mo rántí lọ́dún náà àwọn afá wa lọ sí hajj bàtọ́ wa dé ẹ máa ń tó jẹ ìgbó tó prom sèmi náà lọ bá wọn wọn á dé wa ní àwọn bá mi mú ṣẹ́ẹ̀tì kan bọ̀ àwọn bá wọn mú kíní kan bọ̀ ọmọ ló wá mú ṣẹ́ẹ̀tì yẹn dálé wa mú fún mi bàtọ́ wa mú fún mi wọn ni mo fún ẹ àwọn dà mo wá lọ bá wọn mo ní hajj ń mú èmi náà lọ. Ọdún tá a rí yìí náà àlọ́ ń wù mí lọ àti ké a sì ti kà á ti kánú kọ ẹ́dùn ní gbogbo tíra láti wẹ̀ kà tán ó wù mí lọ. Jọ̀mọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run àtìlẹyìn Ahmed Muhammad ọdún tó tẹ̀lé lọ lọ́run ṣe ájì yẹn fún mi náà. Ìbèrè ń lọ múbọ̀ ẹ ṣàdúrà fún mi ó wù mí lọ wọ́n sì tẹ̀wọ́ báyìí wọ́n sì ṣàdúrà náà ọdún tó tẹ̀lé lèmi náà ìrìn àjò náà àwọn lọ bàtò ní 2002 yẹn lọ́lọ́wọ́ ọba ṣínà ọbẹ̀ fèmí náà ṣùgbọ́n ọba ní kébìnrin náà bá wọn ra jàlábí àbọ̀ níjẹ́ ní dálóhùn pé lọ́ọ̀rà fún ara ẹ lọ́hùn tó wáyé pé jàlábí àbọ̀ wà kiri lọ́ọ̀rà fún ara ẹ lọ́hùn tó ọba lẹ́yìn tètè lọ sóhùn kó lọ́ra jàlábí àmọ́ṣáláṣí gímọ̀ ó kún mọ́ṣá gímọ̀ lọ́rin náà gbogbo mọ́ṣá gímọ̀ náà dé ń ta jàlábí àṣẹ ń bẹ lẹnu wọn o dídé tó dé yẹn o gbígbà àdúrà ń bẹ lára wọn o gbogbo alárajì pátápátá ẹgẹ a máa ṣiṣẹ ọlọrun ẹgẹ aṣọra wa ẹgẹ aṣọra wa gbogbo ń ta kọsílẹ ta ní òda ẹ má jà bíbẹ mọ gbogbo ń téèyàn bá ń ṣe kódà táàrẹ bá dé tí ò bá lè débi nǹkan náà ọlọrun a máa gbà á lẹsìn fún. olóore ló yẹ kí èèyàn mójú tó ń sìn báwo ni ládá ta máa máa gbà tí ò ní tán ẹni tó kàn fálàlájì nìyẹn ẹni tí ò láàgì náà ní tó kàn ní ọ̀rọ̀ tiẹ̀ náà ni anabiwa muhammad anabinin náà ni muslimin yekrus garson ilà kánà nà ókìlà mímíhùlẹ́hù sọ̀dàkọ̀ anabinin gbogbo tó bá gbé nǹkan kan lẹ̀ gbogbo tó bá ṣe nǹkan tìlápẹ̀dúwẹ̀ ń sìn èèyàn lọ́gi kan sílẹ̀ báyìí bí wàá wo sàn àbó ń wo àbálùmọ́ àbó ń wo àgbàdo àbó ń wo ọ̀gẹ̀dẹ̀ anabiwa muhammad anabinin gbé gbogbo ẹni tó bá jẹ nínú nǹkan yẹn sàárà ni ó máa jẹ fẹni tó ní. Alábìwá Muhammad anábìrin ó ní wà náà sórí kan nínú ìwúlá òsọ́dàkọ̀ kó dẹ̀ tó bá jí nǹkan yẹn ọlọ́run ó tún fi sẹ̀sán rí fẹni tó ní ni tí ó tún máa jẹ pé nínú tó tún ṣe sàárà àtúngbẹ̀lẹ̀ ní sàárà fún yìí. Alábìwá Muhammad ó ní wà náà akálà ti pẹ́rú fọwọ́lá òsọ́dàkọ̀ èyí tẹ́lẹ̀ bá jẹ́ nbẹ̀ èyí tí nǹkan míì náà jẹ́ ńbẹ̀ tẹ́ni tó ní ó sì mọ̀ anábìnrinlá òsọ̀dà kọ́tùn sàárà ni gbogbo ń tawí pátápátá ni ó máa jẹ́ fún ẹni tó bá ní. Èèyàn ronú take what next after hajj iṣẹ́ rí wo ló tún kù ni kí lèmi náà lè ṣe. Anábìnrin Muhammad anábìnrin fàlà yẹ́kùsùn muslim garrison mùsùlùmí kan kò ní gbin nǹkan kan kò ní lọ́gì nǹkan kan sílẹ̀ fọyà kúrò mí ní ìsànà èèyàn kan wá jẹ́ ń bẹ̀ wọ́n lè dábàá àbí kẹ́ ẹ dábàá bóyá ẹran tó rí kọjá lọ ló wá jẹ nínú ẹni gbin ni wà látọ́ ìrọ̀ bẹ́ẹ̀ náà ni ẹyẹ ilà kánà láwùn sọ̀dà kọ́tún ilẹ̀ yẹ omi kìámà sàárà ni kí ni yóò máa jẹ́ fẹ́ni títí di ọjọ́ ìgbéde alkìámà ẹ̀yin alálàájì kí ni tuntun tẹ́ fẹ́ ṣe ẹ̀rọ̀nù bọ́tọ́lọ́n bá kẹ́ tọ́lọ́n ṣe dáadáa fún lọ́mọ́ṣáláṣí gbìyànjú ṣe nǹkan kan síbẹ̀ bọ́tọ́lọ́n bá ṣàánú pẹ̀lúgbá amàyèlé ṣe léyìn náà kódà bó ṣe alukur'an lọ́ra sínú mọ́ṣáláṣí ẹ̀yà alálàájì tẹ́ dé ẹ ṣàánú àwọn àáfàá mọ́ṣáláṣí yín àwọn bí àwọn ẹlẹ́mọ́mù nǹkan kan àìwọ́n ẹlẹ́mọ́mù tí ó ti lọ wọ́n sì ń sunkún ẹ̀ ẹ ṣe dáadáa fún wọn ẹ̀dùn wọn mú máikrófóònù mọ́ṣáláṣí ò da ẹ lọ́ra míì síbẹ̀ fún wọn àgé ẹ lọ́ra fáànù ẹ lọ́ra síbẹ̀ kí ni ó jẹ́ kí iṣẹ́ ọlọ́run máa yá òun ni kó wà lọ́kàn gbogbo alálàájì kẹ́sì máa dárúkọ ọlọ́run ní gbogbo ìgbà orúkọ ọlọ́run lọ́lọ́run sọ fún ànábì pé wọ́rọ̀ àyíká nàṣẹ èdè kùlú náà fídí nílẹ̀ ìyàfúwájà ní tó sì jà nàbì lógún jù náà nìyẹn kẹ́sì ọlọ́run máa kù kí ó máa pọ̀ sí ọlọ́tí wájú wájú bẹ́ẹ̀ fàṣẹ́bẹ bẹ̀hámdọ̀ rọ́bì káwá stakfiru mọ́kà tẹ́lẹ̀ fẹ́ lọ́lẹ̀ tí lọ yo mọ́kà tí sheikh usman fodio tó sunkún ẹ̀rí tó ń gbé wọn rò wípé a lè máa ṣèrà tó náà wà tẹ́ ìbáta mùsírà lè aago rákà bọ́lá là á ṣì mí iye mohammadin ṣàmùsù dùn á tájọ ìhù dábàárọ̀ ńlá dá láàkà ẹ̀rà ìlà fìtì bá iye mohammadin.
1: Láàbẹ̀
0: ìlà ńlá bíkí báyìí Mọ́hámmádé. Òun lè lọ lọ́fẹ̀ẹ́ lẹ́rù pé bẹ́ẹ̀ náà ló rọrùn o. Bẹ́ẹ̀kọ́ àfá ńlá ló ń sọgbọ́n lóhun alímọ̀ síra tù náà wà tẹ́yìn bàtà mọ̀sẹ̀yà. Àbí ọ̀nà wo ló yá ẹdúwe fún mi ẹ hẹ́pù mi ń bọ̀ mo fẹ́ dàdí kí n tẹ ìyàwó rákàbúrà láṣì ní Mọ́hámmádé. Kóun jẹ́ lọ fojú kan sàárẹ̀ ànábì báyìí. Sàárẹ̀ ànábì náà lẹ́yìn wá dé lẹ́ni aláhùnmá ṣẹ́ ní alá. Títí la máa ń rí ta máa ń kọjá pé ká sálámọ̀ síbi sàárẹ̀ ànábì yẹn. Ilẹ̀ yín bẹ ẹ máa gbọ́dọ̀ ìbá ní aláhùnmá ṣẹ́ ní alá. Ṣé yí ni náà ń hàn mọ́? Ayá ara mi ṣe ànábì mo dọ́gbẹ o. Gẹ́gẹ́ bí ti ń wà òkè o. Ìmọ̀ òkè léyìí. Tó bí ti mọ̀ ṣe nìyẹn. Ẹlòmíì àdúgbò bá máa sunkún láwọn òyìnbó yàn wọn lárúbáwá. Má jà ṣe bẹ́ẹ̀ àsìkò tó dé sí tó bá mọ kí o tẹ́lẹ̀ lọ kí èèyàn lè fàgbélágbá ara ke kò sábúrú kankan bẹ̀. Àwọn àfáà mọ́ṣáláṣí ẹ̀ ṣe dáadáa fún un ẹni tún kù díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe dáadáa fún un. Tọ́lọ́mọ akẹ́ tó bá ní mú ọmọ ọlọ́mọ ràn nílé ìwé kí wọn náà máa fi léèdú pẹ́ fọlọ́run kó tún máa fi wá foríjì kí wọn náà máa fi dúpẹ́ kí wọn náà máa fi yan ọlọ́run gẹ́gẹ́ bí sọ́fà náà pé ìdájá anásùrùláì wà ní fàájì wọn. Wàrà ìta náà ṣàyẹ̀dẹ́ kò ló náà fi ìdí ìní ńlá yẹ àfún àjà fọ́sẹ́ bí pé àmúdọ́rọ̀ bí káwá sọ̀tẹ́ǹgì fèrè wọn. Ìmìnà òkà náà ta wá àbọ̀. Ọlọ́run ò gbogbo ẹni tí ò tí ì lọ ọlọ́run bá ṣe ní ìrọ̀rùn fún yín. Ọlọ́run bá ṣe ní ìrọ̀rùn fún yín. Òkè ara bá gé iṣu òkè lásán. Ẹ̀yàn ọlábá fẹ́ lọ́lùwà mi pé fi ṣe sàárà fún mi ọba ńlá. Fi ṣe sàárà fún mi ọba ńlá. Fi ṣe sàárà fún mi ọba ńlá. Ẹni tó ń ṣe olùgbọ̀wé ètò yìí ọlọ́run má jẹun mọ̀dà má jẹun rí wàhálà má jẹun kò fìtínà láyé wọn. Ọlọ́run má jẹun mà padà sí ibú. Ẹkú rẹ̀ wọ́n máa lékún sí. Káàánú wọn máa lékún sí. Àtàwọn àtìyàwó àti gbogbo àwọn ọmọ ọlọ́run jẹun mà wá dáadáa. Gbogbo etí tó ń gbọ́ mi náà ọlọ́run dáwà náà lọ́lá. Bí a máa lọ. Wọ́n ní níjọ́ níjọ́ láwọn máa lọ. Níjọ́ níjọ́ láwọn máa lọ. Ará fàálà lọ bọ̀. Níjọ́ níjọ́ láwọn. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wasalaamu ala al-mursalin. Walhamdulilayi rabbil alamin. Sallu ala nabiyyi al-karim.
1: Sallallahu alayhi wa sallam. Ṣé yàtọ̀ sọ́wọ́ adá yìí ni?

0: ìpèsè ọ̀nà magreb ní ẹtẹ́ tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́ jọ̀mọ́ láti kí ìrun magreb náà ìrun jọ̀mọ́ ní kíkí lọ́lá ju ìrun àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrun náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ ládá ti ń bẹ nínú ìpèsè ìrun náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálìkìyámà aláhùmá àmì wàjẹsà hun bí màá sọ bá.
1: ẹ kàlẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́ yín iléeṣẹ́ bond fm 92.9 tó kalẹ̀ sí 1a adékúnlé fàjùì nílùú ìkẹjà náà lẹ ti ń gbọ́ wá ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. àjọ ọlọ́mà ti sọ fún àwọn akólẹ̀kódọ̀tí tí wọ́n ń kó ìdọ̀tí àwọn ọsibítù àti lẹ́ka ìlera láti ṣe jẹ́jẹ́ o láti dóòlà wọn lọ́wọ́ àìsàn ẹ̀bólà. àjọ tó ń dènà àìsàn ní orílẹ̀-èdè wa nàìjíríà ti láwọn ti múra tó ju àrán lọ o láti ri pé ààbò tó gbópọn wà bí àrùn ẹ̀bólà ṣe bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè kóńgò. mínísítà fún ètò ààbò ti tẹnumọ́ ìpinnu ìjọba àpapọ̀ láti ró àwọn jagunjagun orí omi lágbára. ó kéré tán èèyàn 149 ló ti gbẹ̀mí mì látàrí òǹgbẹ ní agbègbè ti sahara desert. wáyé oròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu àbíọdún fọlọ́runṣọ. àjọ tó rí sí ìkólẹ̀kódọ̀tí ní ìpínlẹ̀ èkó lọ́mà ti ṣàlàyé fún àwọn akólẹ̀kódọ̀tí lẹ́ka ti ìlera àtàwọn tó ń kó ìdọ̀tí àwọn ọsibítù jákèjádò ìpínlẹ̀ èkó láti ṣọ́ra ṣe o torí àìsàn ẹ̀bólà tó bẹ́lẹ̀ ní ìlà oòrùn áfíríkà. ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ lọ́mà ọ̀mọ̀wé muiwa gbadegesi ló sọ̀rọ̀ yìí. ó ní àwọn ibùdó ìlera àwọn tó ń kó ìdọ̀tí àwọn ibùdó ìlera àwọn ọlọ́kọ̀ tí wọ́n fi ń kó wọn àwọn tí wọ́n ń ṣe wọ́n lọ́jọ́ níbi tí wọ́n ń kó wọn lọ gbọ́dọ̀ wà lójú lọ́lákọ̀ fi ń ṣọ́rí o láti mọ́ṣe jẹ́ kí àìsàn rọ̀ mọ̀ látàrí ìdọ̀tí tí àwọn ẹ̀ka ìlera gbogbo bá ṣe o. ọmọwé gbadegesi tó tẹnumọ́ pé lóòótọ́ àti lódodo ni kò tíì sí àkọsílẹ̀ àìsàn ẹ̀bólà ní ìpínlẹ̀ èkó àbí orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n a gbọ́dọ̀ wà ní ojúlọ́lá kan fi ń ṣọrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀.

látàrí ìdọ̀tí tí àwọn ẹ̀ka ìlera gbogbo bá ṣe o ọmọ mi gbadege ṣe tó tẹnumọ pé lóòótọ́ àti lódodo ni kò tí ì sí àkọsílẹ̀ àìsàn ebola ní ìpínlẹ̀ èkó àbí orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n a gbọ́dọ̀ wà ní ojúlọ́lákọ̀ fi ń ṣọrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nàìjíríà lórí bí àìsàn ṣe bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè congo ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún dókítà jide idris ló sọ ẹ̀dí mọ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní yàbá nílùú èkó ó ní òótọ́ àti òdodo ni pé nàìjíríà ò tí ì ní àkọsílẹ̀ àìsàn ebola o ṣùgbọ́n a gbọ́dọ̀ múra tó ju àrán lọ dókítà idris tó ṣàlàyé pé àjọ ncdc náà ló ti ṣe gbogbo ètò tó yẹ láti ṣe àyẹ̀wò ìmúrasílẹ̀ ìgbésẹ̀ tó yẹ bí pàjáwìrì bá fẹ́ ṣẹlẹ̀ láwọn ibùdó ìlera tó lọ bí 243 health facility láwọn ìpínlẹ̀ 32 ètí olúlẹ̀wà àbújá wà lára ẹ̀ àti àwọn ibùdó àrà ọ̀tọ̀kan tó lọ bí 17 ó ní àwọn tó ti gbé ìgbésẹ̀ láti ní àwọn ibùdó tí wọ́n ti máa ṣe àyẹ̀wò ibùdó ìyàsọ́tọ̀ bí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àti ibi tí wọ́n ti máa tọ́jú wọn ó ní àjọ àwọn àti àwọn òṣìṣẹ́ àwọn jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà náà lọ ti mọ àwọn àmúyẹ tá a fi mọ̀ bóyá èèyàn bá ní ebola àti àwọn ìgbésẹ̀ tó ń fi wà ní ojúlọ lákọ̀ọ́fì ṣọrí bí wọ́n ṣe ṣàwárí ẹni tó bá fara káṣà àti ìrànlọ́wọ́ tó lè tètè fún lásìkò dókítà idris tún tẹnumọ pé àwọn ti gbé ìgbésẹ̀ tó yá kí o láti máa ṣe ìpolongo àti ìlanilọ́yẹ̀ káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà àti ìmọ̀ràn ìlera fáwọn olùgbé ó rọ gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ìlera láti máa rí gbogbo aláìsàn gẹ́gẹ́ bí afurasí kí wọ́n má sún wọn ju bí ó ṣe yẹ lọ o pàápàá àwọn tó bá yẹ pé wọ́n ti jáde kúrò ní orílẹ̀-èdè wa nàìjíríà lọ sí àwọn orílẹ̀-èdè tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀gá àgbà àwọn rọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti lọ sinmi ẹ̀dọ̀ láti lọ fọkàn wọn balẹ̀ pé àwọn ètò wà ní sẹpẹ́ o bákan náà ló rọ̀ wọ́n láti rí pé wọ́n mú ìmọ́tótó ara wọn ní òkúkúdùn ó rọ̀ wọ́n láti yàgò fún títaari àwọn ayédèrú ìròyìn káàkiri ó ní àjọ àwọn iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo àti àwọn ilé ìwòsàn tá a ní lórílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn alábàáṣẹ́pọ̀ wa lágbàláyé láti rí pé a múra tó ju àrán lọ láti lè ṣe àwárí àti ìtọ́jú ebola bó bá lọ ṣẹlẹ̀ àjọ tó ń bójútó ètò ìlera ní ẹkùn karùn-ún ní ìpínlẹ̀ ti èkó lábẹ́ iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ lórí ìlera ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ àrà ọ̀tọ̀kan fáwọn alẹ́nulọ́rọ̀ lórí ìlanilọ́yẹ̀ lórí àìsàn kògbówókògbòbí aids àti kòkòrò hiv ohun tuberculosis o láti lè jẹ́ kí àwọn aráàlú mọ̀ nípa rẹ̀ àti láti rí pé àwọn èèyàn máa dẹ́yẹ sí àwọn tí irúfẹ́ bá nírúfẹ́ àìsàn bẹ́ẹ̀ àti láti rọ àwọn agbègbè ní agbára láti lè gbógun ti irú àwọn àìsàn bẹ́ẹ̀ o nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò tí wọ́n ṣe ní àmúwò ọ̀dọ̀fín ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹ̀ka karùn-ún ti ètò ìlera ìpínlẹ̀ èkó dókítà ọ̀làdàpọ̀ àṣìyànbí ní ètò ọ̀hún wáyé láti rí pé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àti ìgbàgbọ́ òdì táwọn èèyàn ní nípa àìsàn hiv àti tuberculosis náà yẹ pé àwọn mú kúrò ní ọkàn wọn káwọn sì rọ̀ wọ́n láti tètè máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè dókítà àṣìyànbí ṣàlàyé pé àìsàn

sọ fún ni tòótọ́ nípa àìsàn HIV kí wọ́n máa ṣàyẹ̀wò ní òrèkóòrè kí wọ́n sì máa rí pé wọ́n ṣe àyẹ̀wò tuberculosis náà nígbà tóun náà sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹnìkan tó jẹ́ pé ó wà lára àwọn tó ń ṣe ìpolongo lórí ètò ìlera ìyẹn center for population health and environment cefo abilékọ kádírì olúṣèyí ní agán ní ètò ọ̀rọ̀ nípa hiv aids and tuberculosis pé àjíjọ gbọ́dọ̀ gbé ni o nípa ṣe ìpolongo àti ìlanilọ́yẹ̀ fún àwọn olùgbé agbègbè wa mínísítà fún ètò ààbò jagunjagun christopher musa tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ti ní ìjọba àpapọ̀ ti ṣetán o láti ró àwọn jagunjagun orí omi lágbára nípa pípèsè àwọn ohun tí wọ́n nílò fún wọn láti jẹ́ kí wọ́n dáàbò bo ẹ̀ka ti ìgbòkègbodò orí omi orílẹ̀-èdè wa nàìjíríà tí ó mú kí ọrọ̀ ajé tó ń ti bèbè omi jáde túbọ̀ sún wábọ̀ sí i mínísítà ọ̀hún sọ̀rọ̀ yìí nílùú èkó nígbà tí wọ́n pè wọ́n gẹ́gẹ́ bí àlejò pàtàkì àti ẹni àyẹ́sí níbi àádọ́rin ọdún àwọn jagunjagun orí omi tí wọ́n dá wọn sílẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní eléyìí wà lára àwọn ìgbésẹ̀ èyí ìjọba àpapọ̀ ń gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti ọwọ́ alámọ̀ pàtàkì rẹ̀ lórí ìròyìn yẹn abilékọ leah katun babatunde jáde ó ní general musa níjọba àpapọ̀ náà lọ ní ìfojúsùn láti rí pé iléeṣẹ́ jagunjagun omi ilé wa ní ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé léyìí tí wọ́n fi bá àwọn akẹgbẹ́ wọn mu ní àgbáńlá ayé ó tẹnumọ́ pé àwọn jagunjagun orí omi yóò máa lo ọgbọ́n ìdánúṣe àti àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tuntun tó bá ṣẹ̀ ń jáde gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ wọn ní àgbáńlá ayé láti kojú àwọn ìpèníjà èyí ó bá ń wà ní orí omi ó ní wọ́n máa ṣe àyẹ̀wò àti ìkó ìròyìn jọ ohun máa lo àwọn ẹ̀rọ ṣìgìdì òyìnbó láti rí i pé wọ́n dáàbò bo orí omi tí wọ́n sì máa tún ṣe àkọsílẹ̀ àwọn ìsọfúnni tí wọ́n bá gbà jáde mínísítà ọ̀hún ṣàlàyé pé àwọn jagunjagun orílẹ̀-èdè wa nàìjíríà lọ́nà ti múra tó ju àrán lọ láti rí i pé ààbò tó pé wà ní orí omi èyí tí a mọ̀ sí god of guinea jù bẹ́ẹ̀ lọ pàápàá general musa tó ṣàpèjúwe àwọn jagunjagun orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó kí ọ̀gá àgbà àwọn jagunjagun orí omi fún akitiyan rẹ̀ àti àṣeyọrí iléeṣẹ́ ológun orí omi láti àádọ́rin ọdún ìdásílẹ̀ rẹ̀ nisọ̀n ni àwọn ń gbìyànjú àwọn sapẹ́ láti rí pé ètò ààbò lábẹ́lé ó túbọ̀ gbòpọ̀ sí nípa ṣíṣàtìlẹ́yìn fún àwọn òṣèlẹ́ka ètò ààbò tó kù ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní àwọn jagunjagun orí omi orílẹ̀-èdè wa nàìjíríà ń sa ipá tiwọn o láti dáàbò bo orílẹ̀-èdè wa nàìjíríà kí àwọn olókoòwò lè ní ìgbọ́kànlé nínú orílẹ̀-èdè yìí tí ó sì tún mú àǹfààní púpọ̀ wá fún wa lórí ti ọrọ̀ ajé bèbè omi wa ó kí gbogbo àwọn jagunjagun orí omi àwọn òṣìṣẹ́ àti àwọn lọ́gàálọ́gàá fún iṣẹ́ ribiribi èyí tí wọ́n ń ṣe àpéjọpọ̀ ìròyìn àgbẹ̀ náà ló dé sí etí ìgbọ́ yìí láti lè ṣe bond fm 92.9.

ẹ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló wà lẹ́ka ti ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní bí àwọn ilé iṣẹ́ ṣe ń ṣubú yakata pé kò ṣàìṣe látàrí bí ó ṣe jẹ́ pé àwọn èèyàn ní mọ̀tò ó ní kìí ṣe bóyá torí pé wọ́n mú tíkẹ́ẹ̀tì wálẹ̀ wọn àwò dúdú fún àwọn mọ́tò wọn èyí tí a mọ̀ sí tinted glass gẹ́gẹ́ bí

ṣubú yakata pé kò ṣàìṣe látàrí bí ó ṣe jẹ́ pé àwọn èèyàn ní mọ̀tò ó ní kì í ṣe bóyá torí pé wọ́n mú tíkẹ́ẹ̀tì wálẹ̀ wọn àwò dúdú fún àwọn mọ́tò wọn èyí tí a mọ̀ sí tinted glass gẹ́gẹ́ bí

0: àwọn àwò dúdú fún àwọn mọ́tò wọn èyí tí a mọ̀ sí tinted glass gẹ́bí orílẹ̀-èdè wa nàìjíríà àjọ nínú ẹ jẹ́ ká sa ipá wa láti rí pé orílẹ̀-èdè wa nàìjíríà gòkè àgbà yóò ṣeéṣe fún èmi tìrẹ o kí a tó múná wá sópin ẹgbẹ́ àwọn kókó tó wà ní ẹlẹ́ẹ̀kan sí i ìjọba ìpínlẹ̀ èkó ti gbé ìgbésẹ̀ o nípa rírí pé àwọn tí wọ́n jẹ́ akólẹ̀kódọ̀tí lẹ́ka ti ètò ìlera wà ní ojúlé alákọ̀fí sọ́rí kí àìsàn má bàa tọ̀mọ̀mọ̀ ní ìpínlẹ̀ ti èkó bákan náà ni àjọ tó ń dáàbò bò wá lọ́wọ́ àtànkálẹ̀ àìsàn ní orílẹ̀-èdè tí láwọn ti wà ní ìmúra tó ju àrùn lọ lórí àìsàn ẹ̀bólà tó bẹ́lẹ̀ ní kóńgò kó má bàa wọ orílẹ̀-èdè wa nàìjíríà mínísà fún ètò ààbò tẹnumọ pé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ o láti ró àwọn jagunjagun orí omi lágbára àmúrè wa fi pé ó kéré tán èèyàn 49 ló gbẹ̀mí mì ní aṣálẹ̀ ti sahara látàrí pé wọ́n fẹ́ ti orílẹ̀-èdè mali lọ sí niger nígbà tí wọ́n lọ ṣe ọdún mùsùlùmí tọkọ wọn bàjẹ́ sójú ọ̀nà tí wọn ò sì rí omi mu ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ adéyẹmi adésínà tó jẹ́ olótùú a dúpẹ́ pé ẹ̀ ń tẹ́tí sí wa.
1: Èdùmarè ló di rí ẹwà fákùkọ ohun.
2: Èdùmarè ló di rí ẹwà fákùkọ.
1: Ọba òkè ló di rí ẹwà fákùkọ ohun.
2: Èdùmarè ló di rí ẹwà fákùkọ. Níbi kápẹ́dẹ́ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn

0: pè mí, wọn ti ń bínú. Ṣé bí mo ti sọ fún ọ rẹ? Ọ̀dọ̀ Import lèmi ti ra òrùlé. Ṣé ni o tọ́?
1: Bẹ́ẹ̀ ni o, òrùlé Import ò nípọn. Ó gbówó yàtọ̀, ó sì kún wọn gidi. Kì í dùgún, kì í ṣá, kò sì ní tẹ̀ ní tòjò tẹ̀rùn. Tí mo bá wá lo ìṣó Import fi kọ̀ mọ́lẹ̀, ńṣe ló máa dúró digbí. Òjò ìbá máa rọná, tí jìlí lè ń jà, kò ní jò, kò ní tẹ̀, kò sì ní fòyọ. Gbogbo oníbàárà mi ló gba tiẹ̀. Àṣọpọ̀ tó yọ gásẹ̀ ìlú,
0: èmi náà lọ ra Import báyìí.
1: Gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀, torí ẹ̀ la fi ṣe òrùlé Import fún àlòkọ́rin. Kése, torí pé ó nípọn ni kì í jẹ́ kó tẹ̀. Jò, ìṣó Import ní agbára àkọ̀mọ́lẹ̀ òrùlé láì yára dógùn. Bọ́dún ṣe ń gorí ọdún àti gbígbà òjò ṣe ń bá ìgbà òjò. Kò sí ṣòro, ẹyẹ bá fún gbàǹtu ẹyọ pẹ̀lú Import. Ìbàlẹ̀ ọkọ̀ dájú. Rawọ ìkọ́lé Import lónìí, pè wá sórí 08055533779. Import, òrùlé tó ṣe gbára lé. Bọ́dún ṣe ń gorí ọdún.
2: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use comics, make you dey relieved.
3: Oga chemist, I beg, I need cough medicine. Where fit work sharp sharp.
4: Oh yeah, try comics cough syrup.
2: Yes, sir.

0: Ẹtẹ́tí sí kéde pàtàkì ẹgbẹ́ Patrick mímọ́ ti ìjọ St. John the Evangelist Catholic Church ládìpọ̀ Oṣòdì Lẹ́kọ̀ọ́ fi àsìkò yìí kí Princess Elizabeth Adenaya àti gbogbo ẹbí lápapọ̀ fún ìrántí ẹni rere wa olóògbé Pa Patrick Adenaya. Wọ́n gbà ládùúrà pé Ọlọ́run yóò túbọ̀ bá tẹ wọn sí afẹ́fẹ́ rere. Àmì.
1: Ọ̀gá sí Edu, ó ti sún ni o. Òrò ní tí mo ra yẹn tó ti ń jò. Oníbàárà ti ń pè mí. Wọ́n ti ń bínú. Ṣé bí mo ti sọ fún ọ rẹ̀? Ọ̀dọ̀ Homeport lèmi ti ra òrùlé. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni o, òrùlé Homeport nípọn. Ó gbówó yàtọ̀, ó sì kún wọ́n gidi. Kì í dùgún, kì í ṣá, kò sì ní tẹ̀ nítòjò tẹ̀rùn. Tí mo bá wá lo ìṣó Homeport fi kàn mọ́lẹ̀, ńṣe ló máa dúró digbí. Òjò ìbá máa rọná, tí ìjì líle ń jà, kò ní jò, kò ní tẹ̀, kò sì ní fòyọ. Gbogbo oníbàárà mi ló gba tiẹ̀. Àṣọpọ̀ tó yọ ọ̀gá sí Edu.
2: Èmi náà lọ ra Homeport báyìí.
1: Gbogbo òrùlé kọ́ lẹgbẹ́ ẹ̀, torí ẹ̀ la fi ṣe òrùlé Homeport fún àlòkọ́rin kése, torí pé ó nípọn ni kì í jẹ́ kó tẹ̀.

Oh, my.

àtàwọn ẹlẹ́dẹ̀ wọ́n ti wà tẹ́lẹ̀ kó tó di pọ́ ló ń pa àwọn èèyàn tí ẹ ń lọ dẹdù ńjọ sátidé rẹ nítorí náà kì í sáwọn ni kì í ṣe àwọn lórí pàǹtà rí o sọlọ lọwọ àlè wàsálà ìmọ̀ mùsùlùmí ló gbà wá

àtàwọn ẹlẹ́dẹ̀ wọ́n ti wà tẹ́lẹ̀ kó tó di pọ́ ló ń pa àwọn èèyàn tí ẹ ń lọ dẹdù ńjọ sátidé rẹ nítorí náà kì í sáwọn ni kì í ṣe àwọn lórí pàǹtà rí o sọ̀rọ̀ lọ́wọ́ àlewàsálà ìbá mùsùlùmí ọgbà wa wọ́n ń bu wọn lórí ẹ̀ ni o kì í ṣe tí a fi yàn wá o kì í sẹ́ẹ̀rí kọ́ lọ máa kọ́ mọ́sáṣí sórí sàárè àbí ọ máa kọ́lé lórí sàárè o àti fọ sí wẹ́wẹ́ dáadáa lẹ́tọ̀ wa tọkọjá o àbílẹ̀ wa ń sọ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ó ní làánù lọ́ọ̀lù yahuda wọn nà sọ̀rọ̀ kọ́lọ́wọ́ lé yahuda àti nà sọ̀rọ̀ kọ́lọ́wọ́ lé wọn jẹ̀nà síkẹ́ àwọn àwo nínú wọn ìtàkàzó kúbọ́ra àbíyáyé wọn sọ̀lẹ̀ híhìm masájìdá adọ́gbé sàárè àwọn ànábì wọn àti sàárè àwọn èèyàn rí àwọn àfa wọn ni wọn lọ mú ni wọn lọ kọ mọ́sáàsì síbẹ̀ wọn kọ mọ́sáàsì lé lórí imam bukhari àti muslim ló gbà wá wọn lò pé a ti sọ gbogbo àwọn sanadu ahadithi yẹn àti darajatu ahadithi yẹn a ti sọ kọjá ní lẹ́tọ̀ wa àti ahadithi aisha tó sọ yìí pé ànábì fi ń kìlọ̀ fún wa wọn hà dára wa ká má ba bọ̀ sínú táwọn tí wọn kọjá wa ti bọ́ sí o ní làwọn mùsùlùmí yìí sì tún ṣe o mọ́sáàsì wọn kọ́ sórí sàárè o sàárè wọn kò yí o sàárè àfa wọn kọ mọ́sáàsì lórí sàárè àfa wọn lọ sàdúrà bíi sàárè àfa wọn kò wọ yìí níta ṣé ni ò ní jẹ́bọ lọ́dọ̀ ẹlòmíì àbí sàáìdì lè kó délé kọ́lọ́ba ní ẹni sí ìkànnì ọmọlẹ́yà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ nípa ọ̀rọ̀ tá nàbí sọ fún wa ó lánàá fi sọ wípé látàtàbí àdínà súnmọ́nà mankana kọ́bìlàkùn hájíwàlẹ̀kújáti bìlẹ̀kújáti ó ní ẹ̀yìn ọmọlẹ́yìn mi eléjì àmọ́ ìpè ìmọ̀lẹ́ ọlọ́run lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó náà ní fi sọ̀rọ̀ ọmọ yà ń tẹ́kọ́ ní hawa kò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu ó lẹ́yìn ọmọlẹ́yìn mi látàtàbí àdínà súnmọ́nà mankana kọ́bìlàkùn ẹ tẹ̀lé àwọn ẹsẹ̀ àwọn tí wọ́n bá ti ṣáájú ìgbà tẹ́mi dé mo fi ìsìláàmù hàn yín àwọn tí wọ́n ti ṣáájú kémi tí wọ́n ti ṣáájú kémi ànábì muhammad sallallahu alaihi wasallam tó dé ẹ máa kọ́sẹ̀ wọn kódà ẹ kọ́sẹ̀ wọn débi pé hajj wàlẹ̀ kúzá débi lè kúzá sallallahu alaihi wasallam ọ wá fi jọ ọfà tá bàbá wa máa ń ta ẹ rí i pé ọfà ó ní tí ó yí kiribiti àbí ọfà gángan ni ó ní torí tẹrin tí ẹ tó ní tá a máa ń ta tá a máa ń sẹ́ndì ọfà yìí wọ́n fi lé orí ọrùn sọ ọrùn lẹ́ẹ̀mẹ́ bàbá máa pè ọrùn ní tó yípo wọ́n fi lé wọ́n máa ń fi ìyẹ̀ sí ìdí ọfà yẹn ìdí ọfà gángan wọ́n fi ìyẹ̀ sí kí wọ́n tó sọ wá ba rẹ̀ wọ́n tó ta tí a bá ta orí tí ń bá lọ yẹ ibo ni èrùtí ń fi ẹ̀ṣẹ́ ọmọ bá lọ kí ni ó tẹ̀lé orí náà ni ó tẹ̀lé ànábì sọ̀sọ́ ó fi ilé ń sàpèjúwe fún wa hajj wàlẹ̀ kúzá ti bìlẹ̀ kúzá ti yẹ bí orí ọfà àti ìdí rẹ ti tẹ̀léra wọn ibi tó bá débi tó wọ̀ báyìí ìdí náà tẹ̀lé lọ́bẹ̀ ó ní bá ti tẹ̀lé àwọn tí a ń bẹ bìfọ́ islam nìyẹn tá a sọ pé tí wọ́n ń ṣe ní wà wá islam tí a wò filẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wọ́n dọ́n tó ti sọ kálukú ẹ̀yẹ rárẹ̀ wò obì tá a kọ́pì dé a fi islam lẹ́ẹ̀dì pé kódà aṣọ tí islam ní ká wọ àwọ̀ mọ́ aṣọ tí àwọn tí a tẹ̀lé wọ̀ là ń wọ̀ tí wọ́n bá yí nǹkan padà yìí pé báyìí láti ṣe a ti gbà tí wọ́n bá láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ a ti gbà tọ́lọ́n bá ní bí a ti ṣe ni aṣọpá gbà ẹ wọ́dún tó ti sọ hajjiwale kúzá débi lè kúzá òní hata làwùdákàlù jóhóra dọ́bìn lẹ́dàkà tùmù ẹ kọ́sẹ̀ wọn débi pé ìwà gíríntì bí ti máa ń fún tó ti ń fún tí a bá wọnú ẹ lẹ́dàkà tùmù ẹ náà bá wọn wọ ẹ sọ pé ẹ fẹ́ bá wọn wọ kí ni ìmọ̀ fún wọn ẹ sọ pé rárá bí ẹ ti ṣe ìkọ́sẹ̀ wọn lọ sáwù yìí ẹ wò kọ́sẹ̀ wa òun kálukú kọ́ yára rẹ̀ wò kákọ́kọ́ wúra wa níbi ìtọ́jẹ́mọ́ àsọ̀tàn wọ̀

0: asawo ta wo inu suratul araf aya 26 ti 28 e tabaloka kile lo ba so nbe olorun ni ya bani adam bugbo ma nabi adam lo lohun wi ya aya 26 28 suratul araf olorun ya bani adam eyo ma nabi adam kile so nbe oni la yaftinannakum shaytan e maje ki esu koko yonu bayi la yaftinannakum shaytan kesu o ma ko yonu bayi ko ma ko fitina bayi aya 26 28 oni e maje ki esu o ko fitina bayi o fitina esu kini olorun ko fitina nbe oni kama akhraja bawaykum min aljanna isu lo yo awon baba yin ko nu alijanna njo si olo ni won ma je eso won je ibadan ti won je eso aso se kini aso bola ra won fatafiqa yakhsifana ali mimma wa min warq aljanna won be si man ja ewe igi ti nbe na gba aljanna won fi nbo di ara won olorun wa pe won be ti je eso isu lo ton won je bi je eso bẹ́ẹ̀ sì jẹ́ sọ́tá kí lọ bọ́lẹ̀ lára wọn bára wọn ó wò wọn wá bẹ̀rẹ̀ sí máa ń jẹ́rìí igi wọ́n fi ń bu ojú ara ọlọ́ọ̀ni òun wá pè wọ́n kí ló wí wọ́n náà dá ahúmọ́ rọ̀bù ìhúmọ́ aláàmú àníhàkùmọ́ àǹtílùkùmọ́ ṣájára ọlọ́ọ̀bá wọn wá pè wọ́n ọlọ́ọ̀bá méjèèjì pè wọ́n pé sí èntì kí lọ fi ń pé kẹ́ ẹ má débi igi yìí wa aqul lakum inna ash-shaytana lakum aduwwun mubin bo ti so fun yin tele ipe esu ota to foju han ni fun yin won si be lohun qala rabbana zalamna anfusana wa law bautani asabusi sura na ni suratul araf ye na ni aya 22 ni ye asabusi wa in lam taghfirana wa tarhamna toba furija to si kewa lanakunanna min al-khasirin adani fu darija olorun si lohun darije won iba titi won lo olorun won kilo fa won ma won awon ma won mejeji ya bani adama eyo ma adama eyo ma hawa la yaftinannakum shaytan e ba tu je ke so tun ko fitina bayi fitina lo ko ba won baba yi yo ko ba baba yi adama ati ya yi hawa loko ba won kama akhraja bawaykum min aljanna buti yo awon baba yin bo yo baba yin ati ya yin awon obi mejeji o yo won ko de bo lo gba aljanna iba to yo won be yanzi wa ni malibasa uma obo gba so lara won e ma je ka so obo lara teyin na ma o esu ni man gba so lara eyan ni man je ke yin ri ohun Quran lo so o lo gba so lodo adama lara adama ti hawa un josi o ma fo yan le e ma fa ya le e ma fi jika le ma fa pa le ma fi tan le ma fi di le ise esu ni o lo ku baba wa josi ati ya wa olorun yanzi wa ni maliba sa u ma li yuri ya u ma sa u ati hi ma o gba so lara won ki won le ma ri o ara won ko le fi wa ha won ìṣùgbọ́sọ ẹ wà sọ tí a gbà lára ọmọ mùsùlùmí adúlá lè kúlùdá tí ìbìlẹ̀ kúlùdá ọmọ mùsùlùmí wọ pàǹtì sọ́básíláàmù tí ẹ mú ọ̀nfàyàlẹ̀ sọ́básíláàmù ọ̀nfọ̀yàlẹ̀ sọ́básíláàmù tí ẹ mú iṣẹ́ èṣù lọ́lọ́run pè é ọlọ́run iná wí yàrá ọkùnrin wọ́n wakọ̀ bẹ́ẹ̀ lù wí nà ẹ́sù látàrọ̀ ọ̀nà ọ̀hún èṣù àtàwọn ọmọọgbọ́n rẹ̀ àtàwọn aránsẹ́ rẹ̀ wọ́n rí ẹ̀yìn bíjẹ́ yóò ti rí wọn wọn dẹdẹ dẹ yìí wọn dẹdẹ yìí tó wọn sẹdí àwọn ọmọ ogun ẹ sí lọmú ibi tẹ́lẹ̀ náà bá ti à ń gbẹ́sẹ̀ lé àwọn tí wọ́n síwájú tẹ́lẹ̀ pé bá ti ṣe rí fmf islam lẹ̀ ní tí ìṣe islam lẹ̀ tẹ́lẹ̀ ọmọ yẹn gan ọba ìkọ́ṣe ọba débi yìí pé àwọn tá a wí gan tí a gan ti fẹ́ẹ́ ju ti àwọn tá a wí lọ àwọn tá a wí ní oru ó lu gbogbo ṣòkòtò toru ba mu amukọ akata lu wọn ọmọ mùsùlùmí náà ń lu ṣòkòtò rẹ yóò dàbí wèrè ọ̀nkọ́pì nù tó tutù ba mu àwọn tá wí ó wọ aṣọ tó tó fún wa tó fún kẹni mọ́rùn fún ọmọ mùsùlùmí náà yóò ṣe kódà lásìkò orúdò òun ó tiẹ̀ tún á wọ̀ yóò a máa fi nǹkan fẹ́ra tá ń kò sí lọ́rùn àsàfẹ́ kọ́pì pé àfi tí wọ́n bá ṣe náà làwọn náà fàṣẹ àwa náà wàá tún fẹ́ àti jù jẹ lọ ọlọ́run ní nàìjíríà náà ṣe àti náà òní ilẹ̀ náà láyé mi náà a ṣe ìsùnmí a ṣe lẹ́yìn tí wọ́n máa dà wọ́n tí wọ́n gbàgbọ́ tí wọ́n máa dà wọ́n láàmú ìgbà tọ́lọ́run wá tó ń sọ lọ ọlọ́run wá ní yába ní adam kúzù zì nátakùnrin ń dàkúlẹ̀ masidi ẹ̀yọ́ màná bíi ádámà tẹ́ jẹ́ mọ́mì ní òdodo tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá fẹ́ máa lọ masáàsì ẹ̀ máa wọ aṣọ yín zina gan ni ọ̀ṣọ́ ẹ̀ ṣọ̀ṣọ́ lọ ẹ̀ máa ń lọ masáàsì ẹ̀ wọ aṣọ tó balẹ̀ tí súnà mọ́ wá fọkùnrin àtòbìnrin ni kẹ́ ẹ wọ o wà kúlù wọṣọ́rọ́bù ẹ̀ máa jẹ ẹ̀ máa mú wọ́lá tu ṣirífu ẹ̀ wọ́lá tu ṣirífu ẹ̀ sì má ṣe kẹ́ni ẹ̀ má kọjá àláwọ̀ inna wula yóò xibbi lima sirifin olùwàni kuli mani harama zina tala alati akhajal ibadi wato libaati na risk zina olóò ba lọ sọ nika ewewu ẹ ma fi wulẹ talo an kò léwọ fayin ti bo se fun ita fẹ fayọ n bẹ naani pe ta ba lọ wo baati kọpi to ta tẹle wọn to ẹ ri pe ọmọ musulmi ẹ li da musulmi ma pe musulmi le ẹjẹ wa wo suwiti wa yìí ká wo ǹjẹ́ ní téèyàn bá pa àwọn tí à ń kọjá lọ tá n béèrè okòwò lọ́kọ̀ọ̀kan ta ni kí ni wọ́n ṣe ẹ sáré ó kéré ọ̀pọ̀ ẹ rí mùsùlùmí tó nǹkan náà ń bẹ́ẹ̀ ẹ wá wo bó ti wí ṣé aṣọ tí ìsìláàmù ni ó wọ̀ lọ́wọ́ mi lọ́kùnrin wa tóbìnrin wa ọkùnrin mi yóò fi kéré dì ní láìsẹ̀ nítorí ẹ̀ dàrú yọ kàwọ pàǹtì lásán ẹlòmíì wọn bá débi pé wọn fi ṣòkòtò bẹẹ bẹrẹ dì ní ìṣọmọ mùsùlùmí bẹẹ bá ṣe mùsùlùmí wọn sọ pé ọmọ wọn tiẹ ìsìláàmù làwa ń sọ tàwíìdù tọlọrun àṣẹtọlọrun pa àwa làwa ń sọ tí ìbá ṣe mùsùlùmí wò bọ fún wọn lọ máa ibi tó ti rí pé ọmọ rìn o ṣùgbọn ìsìláàmù ò láwọ gbọdọ rìn òhò tí ìsìláàmù fi kọ wa nìyẹn ẹ wá wo mùsùlùmí tí ń kọ́ pìẹ́ ń jẹ́ ṣe mùsùlùmí tí rí òhò gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ń fẹ́ ká jìnà sí i ànábì wa ti sọ fún àṣọ lọ́wọ́ àlewà sálámà ó ní ẹ máa kọ́ sí wọn ẹ máa tọ́jú ọ̀nà wọn ẹ máa kọ́pì wọn débi pé bí ẹnu ọfà bó ti tẹ̀lé ìdí rẹ̀ bí ìdí ọfà ti tẹ̀lé ọrùn rẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà máa ti tẹ̀lé wọn lọ kódà bí wọn lè pé ẹ padà lẹ́yìn mẹ́kọ́ rárá ẹ dákun ẹ tún máa bẹ̀bẹ̀ fún títẹ̀lé sọlọlọ́wọ́ àlewà sálámà àwùjọ tó ti sọ oníwọ́ pàṣẹ ẹ̀kọ́ mákìrún wọ́n sọ pé ò kírun abíkó fẹ̀rún lẹ̀ ni tọ́lọ́ ò fi lẹ̀ nítorí fẹ́nìkan lágbára lé ọ lórí ta ló alágbára lé ọ lórí tọ́lọ́ ọba abíngbà tí ń bẹ lọ́lọ́ ni ọmọ abẹ tí ọba sí má ta ló lè mú gbogbo orí kò lẹ́ẹ̀kan náà allah gbogbo tí ọba díẹ̀ ṣe ẹ lọ́wọ́ òun ni ó gbélé fẹ́ sí kì í ṣẹ̀ṣẹ̀ ni ó gbélé fún nǹkan ọrọ̀ ayé tiẹ ẹlòmíràn sọ fún ọ pé ọgbọdọ kírun òun ó gbọ síṣẹ bọtì ọgbọdọ kírun kí ọfẹ kírun fún ọwọ àlọ máa yọrun kí ọlọrun àtún adán owó lórí ẹ yóò àjọ yà pọ yọrun kí ó lè dìtìlẹ ẹsẹ yìí pé kíṣẹ yìí ọyà gbélé èmi fẹ máa kírun iṣẹ nìkan yà gbélé fún un pé ẹjẹ ń wáṣẹ lọ bòmíì ọlọrun ti sọ nu kurani yìí pé wàmọ yẹ tẹ wà kálí àlọlọ ifá wà hasimuru tọba bọlọn dúró ọlọrun tó ọ ọlọrun tó ọ oní ọwà mi fọ ibi tó o ti ń bọ tó o ti rí sẹ ee débi tó ń lọ nù ibi ká ló ti ń bọ tẹlẹ o ló sọ ẹmí rẹ rọ tó o fi kú kó tó di pé ọlọ gbaṣẹ ṣé kò alágbá láti sọ ẹmí rẹ rọ lẹ tí ọba rí sẹ náà abígbà tó rí orí kò rí tọba yìí kò tí ì rí kọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni ká máa ronú sí má jẹ kẹsìn ọlọrun bó gbélé nítorí nǹkan ayé o jẹ kẹsìn nǹkan ayé ni ó gbélé fún kẹni fẹsìn fún tọlọrun ọba yóò sọ fún pé máa fọ mú iṣẹ rẹ tọ ọba kọ tọ sọ bẹẹ tọ wá yọ ẹ ṣe é ṣe Olorun wa tu asiri e asiri re Olorun tu le lo yo a le on bi se un o wa jaya o jara aye o ja o je ni Olorun o je ni Yesu mo to ba declare pe emi fe esin ti ah te pe ah e da ko esin ori Olorun le fi se saba bi gaga temi ti o bina pe ah wan bi iru esin wo le se yi wa salaye e fun mi o ma ka kun po ti mo ni n ba se lenu e to ni ti se o ma lo o gale di muslimi loye to lo fi sababi ke o fese o proud pelu ese muslimi lo ni wan fi ese e hama elomi o ti tori po fe lo ilu oyibo yo farun gban e je tori pe won yin fun visa won le ma fun visa won le so pe terrorist lohun e lo farun gban e orisirisi nkan ni sele awa ma fese pama ma fese olohun pama o to ba fese olohun pa wa olohun no fi wo na pama ni won na o se gberi ju ba lo fese ha eh iwa ti je agba je an pe muslimi ni alakara ti salakata kiti wo o be ko won na ni believe pe islam alakata kiti ni se islam ni nda gbo ji ndale ndale gbo olu to gun ti sele se islam ni ndale ibi muslimi ni ya se muslimi ni wo be se muslimi ni pa yan be wọn náà ó ti ọ yẹ kúrò náà kún kálukú orí èmi àti ẹ̀ńtẹ́ ń gbọ́ mi nítorí náà láti máa kọ́pì pé ẹ̀sà máa wo kíní yìí bọ́bá ti ṣe náà lèmi náà ara fi ti ẹ̀ hàn pé bẹ́ẹ̀ mi ti ń ṣe tèmi nìyẹn kọ́ wájọ́ kọ́lọ́hún dúró tí ọ gbogbo ohun tó bá fi pamọ́ yìí náà ó kù mbẹ́ náà ni bó fi pamọ́ níjọ́ kan náà wọ́n mú ọ náà kù mbẹ́ ìwọ náà pamọ́ sábẹ́ ẹ̀ lẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run ṣe gbé pamọ́ yọ ọ àkújọ́ tọ́ mọ́rọ́ ẹjọ tó rò fọlọrun yìí pé sábàbí tí mo fi ṣe rí tí ọba wọlé ìjọ tí ò ní ṣiṣẹ mọ iṣẹ jẹ ní oṣù ilé ayé ohun rí ṣe ìjọ jẹ ní ọwọ ajábọ òní ẹka mú wá kò ní sáàyè láti padà wá ṣiṣẹ mọ ló jẹ pé ilé ayé ni a ti ṣe nǹkan o wọn náà lè àkìrata ìyàdáru kọra àlìkìyàmà òun níbi tí àgbé lọ títí tí ọmọ ṣẹkù ìyẹn ló pàtẹ́ bí sọ wípé ara pé èèyàn ń bọ wọn ni munasaba ti fi mú hadith wánu tawhid wa tanka òun náà ní pé ara bíbọ ni ara wásànù ni ara pé a mú wọn ló sà torí a ti bìlíìfù pé tí a bá ti sọ yẹ òun náà lábẹ́gẹ́ àwa náà sì ní agbá láti sọ wípé a fẹ́ ṣe nǹkan tí ó jẹ́ tiwa tọ́lọ̀ pa wá láṣẹ o ti mú wọn ní ẹkẹ́ni oti ma lo sa oti ma lo lohun ta ye pe oya mo ti be ri o se ara ese ti eni o fi control gbe si aye ti e oni ko control gbe si aye ti e ki se se elesin ile o je ka mo pe anabi wa muhammad sallallahu alaihi wasallam imali olo ba ni fi soro imam tirmidhi ati hakim inu hadith wa abdullah ibn amr ibn as o wa tun madisi kan wa wala nabi sallallahu alaihi wasallam so fa yi pe hatta lau kana fihim man yati ya ummahu alaniyatan la kana fi ummati man yafal dhalik sallallahu alaihi wasallam obi into awon malewu gan gba yi pe haram ni koda ti a bari lodo awon ara bi ti a ri kan to mu ya re ta tin ba sun tin ba lo ko nta ola awon malewu no copy e la kana fi ummati man yafada ari no amalai mi jada pe ah to dari gbogbo se won ran dada kiri aye yi ni bo lati ko njo na lode abi bi film ta won na ni abi lori television ta won na ni abi lori ran dada ta won o kiri na ni ta ngbo to ti wonu ile eni kokan yukhribuna buyutahum bi aydihim wa aydil mu'minin aw qur'an qala yukhrijuna buyutahum wọ́n ma fọwọ́ ara wọn àwọn ọ̀tá ìsítáà wọ́n ma fọwọ́ ara wọn wọlé ara wọn wàhédì lè mọ́mìnì náà àmọ́mìnì náà ma wọlé mọ́mìnì ní fọwọ́ ara ẹ̀ wọlé ara ẹ̀ nísìnyí ilé mọ́mìnì ti wó ìkànnì ń bọ̀ yìí nísìnyí bó ṣé wọ́n mọ̀ mọ́mìnì abẹ́jọ́ máa yẹ kẹ́ẹ́ náà kiri ni mọ́mìnì ọba mọ̀mìnì ọ̀rọ̀ máa ra tí ó yìn tí ó máa fi sọdún ọdún tí ó sì ní ẹ̀sìn tiẹ̀ nítorí náà kí lọ fẹ́ tí a mọ̀ mọ́mìnì bí àbọ̀ ń gbé ẹ̀sìn rẹ pamọ́ kálukú yẹra rẹ wò oto bo kiri bebere idile n bo sokoto si se islam lo feeling ko nitori ko ti awon ti abo o ti oya e ma bo lana ni gbogbo omo lo di lo lori o jade ni ile muslimi omo o kari o dabo na ni o si pada na kaabo na ni yohu ti islam so yi pe esu lo mu wa yohu na ni esu fi lo yohu lo so awon baba wada baba wa ti ya wada njo si to si liyanku la jana esu na lo wa gbese li lori gbogbo nse nse na ni wo na imam muslim o tun gba wa ninu hadith sauban kolo ban yo ni si wala nabi wa muhammad sallallahu alaihi wasallam wala so pe inna allah zawali al ard hadith yi ta fe kai hadith to goni ibe sallallahu alaihi wasallam o so awon apere ati awon ami opin aye o so fa nbe awa mo muloko kan a ma fi jo nti ari ni isin imam muslim lo gba wa authentic hadith ni latodo sauban ko lo ba ni onisi oni so fa sauban so fa pa na bi so bayi to se gbo se ti to se wa nbe olorun bi lo pe inna allah zawali al ard olorun ba ile aye olorun sumaun o kojo fohun pe ko ma wo bayi faraitu masharikaha wa magharibaha ibitoro ti yombe ati biti ti wo ohun ri soju bayi sallallahu alaihi wasallam kila wakiri anabi ti aniye anabi muhammad sallallahu alaihi wasallam oni wa inni sa'tu rabbi wa belom mutawassala oba mi wa be lawon kankan te fe ma gboyi fa inni sa'tu rabbi li ummati mubelo oba fawon aromodo ma me chotu ma wa wa so fa lohun yi pe alla yulika bi sanatin amatin wala ba awon awon male awon aromodo ma ti mo ti an ko yi ti won wa leyin mi in fe ko pa won re ko fi binu pa won re ko fi bi pa won re ko fi oda pa won re ko wa je ko ti o ba sele gbogbo ni o sele sile kan na ti won ni si ma in fe be mo fe ki won ma po ki islam o ma takani ko mo be lohun ye lọ́lọ́ sọ wípé lakọ́rìjàkùn tó ń wí ọmọ túmọ̀ ẹni lakọ́rìjàkùn ni ọmọ wa náírà márùn-márùn ọmọ lakọ́rìjàkùn ọmọ wa wọn ni àtọ̀rọ̀ àlùbẹ́ka o kọ́lọ̀ ọba lè fún lálùbẹ́ka lakọ́rìjàkùn èyí tọ́lọ̀ ń sọ ìtumọ̀ lakọ́rìjàkùn mọ́rọ̀ sólù tó ọba ma ni wọn náà gbọ́ nípari suratu tọ́ba o lakori jaakum rasulun min anfusikum inu yin la nabi kan ti jade ti sanabi muhammad sallallahu alaihi wasallam o wa bayin olorun asi azizun alayhi ma anitum gbogbo to ba ni yin lara ki oni oni baduma gbogbo ti o ko ni bayin koda ko olorun so yi pe nkan bayin ni ese to wa yin pe o ko ni abawon yo ti be lorun pe olorun dakun mo fe ko ra awon male mi lorun ju bayi lo ẹwọ bí musa ti da padà nísìnyí lọ bó ti bí musa ti da kọfà yìí náà mọtakala tó ti kú dàdí hey àwọn tí a ń bẹ lẹyìn rẹ wọn ò nílé kí 50 ìran yìí o ẹwọ máa lẹyìn rẹ yìí sí nítorí ipò nílà òun lè kí awa ni ọ padà ọlọrun tó gé márùn títí oṣù sẹkù márùn ìgbà tó kú márùn ọlọrun ìyá kamso wẹyà kamso márùn yóò máa jẹ yóò ẹsì máa gbala da 50 ẹ láàyò bá dàbílẹ kọlùlẹ dẹyà ó ti tó bá ń dẹ kò máa ju márùn lọ ló kù márùn sọlọ lọ wà lọ sọyẹ pé 50 la wá ti ń kí ọrìṣẹ márùn náà kí kọ ráyè kí kódogun ìkọ ń jẹ àpọ mara wọn àkìkọ ò ní jọ náà bá lójú ìmọbi tó ti rí ní tiẹ mọbi ẹjọ òkè ìfèrí tó sọ yẹ ọrọ òkè ìfèrí ni ó ọlọni olóòdì iná sọláta kaana ti alali mọ̀nyìnì iná kìtàbà mọ̀kúta olóòdì ìrọ̀ kíkí ohun ti fàṣekù sí àṣekù ẹ̀ ní ókí jìbí alẹ́sà ó sì tó kí àṣekù ẹ̀ fana bí àṣekù ẹ̀ ìbọ̀lọ́ àti àríkpé kò kíkọ́ iye kò sí ẹ̀ ń tọ́sọ́ bí o ṣe kù dàrú o ọ wá sànù wa gbogbo àwọn kábẹ́ ni máa ń sànù gbogbo tí o bá kó nira bá wa ni nẹ́sìkòfù wa nù kọ́ran tọ́lọ́ bá ní a máa ṣe nǹkan kan lọ tọ́lọ́ bá rí i pé ọ̀dà bo ti ni ka ma sele o ye tun wa sele pada hikma olorun ba lo fi ni ka ma se lo o fi ko aleko o ya e wa to se n toro ju bayi lo pada ma nan sakha min ayatina aw nusiha na ti bi khairi minha aw misliha surat baqara o ni ta ba pare nu aya kan ta ba ni ke gbagbe e ke maluma olorun ni to lore julo tabi ru e na la tun mu wa pada to fuye laqad ja'akum rasulun min anfusikum azizun 'alayhi ma anitum ogunjo ni la lo tobi ni emi e ke gbaduma arisun 'alaykum iman soju kokuru daada fun yin bil mu'minina raufur rahim raufur rahim bil mu'minin gbogbo ola nu loju o kere fun yin fun te ogogo en te je mu'mini fa yin tawallu che ba pa ja chan lawo se ti e to mo ti se wa to da mu lo an lo to banje ni an lo ri to bayi fa kul hasbi allah ipo to olorun ba mo badu la ilaha illahu oba ti o si oba mi leye olorun ba to mi ale tawakkatu o sidike ni on mo badu wa wa rabbul arshil adim on lo ba to ni arshu e to tobi e wa je e wo lojo ma e ma mu wa o ni anabi la enti o ko yo nu bayi ni ni o la o se di lakajakun lakajakun o se jo owo mumu wa o ni o nbe lo ba ni fi kini pa won re o to o sanu wa ikeji no adura to se to nbe lohun o ni walla yusallitu alaihim aduwwan min siwa anfusihim e wu se ko ma je ki o ta kankan ko ma je won bori won lati ta aya fi jan gba gba abodi fura won sallallahu alaihi wasallam aya fi jan ba se kene se ba gba abodi fura won mi si wa anfusim otara won ngba je ba mara won ja won mu ara ta wo loku mo ko je pe o ta ka o ka de yo ka so pe ya e pa won re oni fa yesa biha be do ta mu ti o wa clear won ti o fi ni si ma jo ali kiyama ko ma sele wo se ba gba abodi won ma o ko ya de mi si wa anfusim ijale ma se la ara won o o si ma pari e won ma ja won ma pari e ti o ba ti je kara to da si kini o to le ko la ba lo won ko le je gaba le ya lori won na a wu ni si o ta to je gaba lori islam so n lo lagba lati je gaba abi a ti tele gbese ota won kaluku olori ati olori ajaji eso lori lo fe to san se ota na lati copy ya loku bo bare n to fe so n pa sunna ni isin o so pe wo oro ke sa siko yo oro yen o gba be ma to won ti je wa tan o sunna ga le ti e gan yo ti e yo sa joji si o mi si wa nfusim o so ye fọlọhun wa ina robi call Allah ba mi wa so fun mi pe ya muhammad wa muhammad sallallahu alaihi wasallam inni idha qadaytu qada'a ibn Allah ba ti mo ba se pase kan abi mo se dajo kan fa ina wala yurad ko se nto le da pada mawo adua to bi mi to se to ni kin bo se je so fun o wa inni a'taytu kali ummatika alla uhlika bi sanatin ama gbogbo fun o titi dijo ale kiyama eni pa awon ajo re ki so pe mo pa won lele kan na ko ma se ni kan ma ara min pa won re ni fi ale mo gba wala usallitu alaihim aduwa min siwa anfusihim yastabihu baydatahum mi si ni fi ota taburi won mi su abi to ba je ninu ara won ni ati gba bodi ota ta yo wole o matẹdun won ba ko ti won gba bodi won le bori won o wa wo gugu ya ti nje musumi loni ke lo fa a bodi enu ko awon ta islam na ma farik tasud o do pe ya won te ba ya won gba le tu le je gabale an lori o farik tasud to ba ti faraka to ba ti le defy ankere aro to ba ti le defy di won to ti pin won papari e je gaba o lo fun ti won o ba ti ri yin wo won le bori yo ولو اجتمع عليه من أكتورها wo ba gbogbo awon ota tin be nle aye o ba nkura won jo o le bori won teni won ba ti ko o le bori won teni won ba ti ko aw ko la man baina aktoriha gbogbo nti bi ti ota ba wa won ndale ja fowo po ka ba won jagun ka pa won re olorun o le pa yin re agbara won go le kayi aya fi ti kini ti giri yin balani sallallahu alaihi wasallam o ti soma olorun si do ngba be hata yakuna ba'dhum yuliqu ba'dha chofi adi ki ara won na ni won ma para won ti won ma gbogun sira won ti won ma wa bi ara won ti ni sekuma e wa dijo hata yakuna ba'dhum yuliqu ba'dha wa yasbi ba'dhum ba'dha imam muslim ba di si wa o latodo sauban kolo ba di onisi wa yasbi ba'dhum ba'dha tapakan won o si ma kwa pakan won leru won ma para won o si ba kwa leru won wa lo mo taata won ma fi se iran lowo lori omo ya won won ma pa won won ma kwa leru e wodu to ti so sallallahu alaihi wasallama fon so ibi ti ri waya ma muslim ti to ko si de ni hadisi 2889 in sahih muslim barqani inu sahih we nu hadisi sahih hare on towa o tun gba alekun ewa ti muslim mo ti pari barkon wa gba lekun hadisi wa ngba ti ba hadisi bo imam abu daud na abu daud na sunan abi daud e o wa si sanadu e sanadu e wa si sanadu lo sodo sauban ma sanadu e lo sodo abi kulaba ni an abi asma an sauban sanadu e sanadu abi kulaba oni ogbo alatodo abiasma abiasma gbalatodo sauban sauban na lo gba wa ma sanadu e yato sita kokko ti muslim gba wa on wa pari hadisi ye o wa nso pe ngba tanabi debi wa yasbi ba'du ba'do ta won o si ma kura won leru anabi wa tun so kamile ye sallallahu alaihi wasallama oni wa inna ma akhafu ala ummati ala immata almudillin oni mo payawo oni kilin kolaya wo si olohun sallallahu alaihi wasallam oni akhafu ala ummati ala immata almudillin oni mo payawo ya malaye mi awon asaju ti won so won nu o la won asaju ko di ti won ma so won lo ti won ni je ko won ma esin awon la asaju ti an so yan nu ala imma awon asaju lida ti pe awon oito en tin bele yin won so na won ma so nu ni o se pataki ka du ni won ba se ju die abi fashi ko die lati ma mani la aimatul mudillun awon la aimai ti won so yan nu e wo ba to ti so o kon kaluko ka to tu gan ni sin awon ni kaluko kokoko wo aye ka re ko wo awon aima nje ni bi islam se ba na di bi file sallallahu se be lo ti wa ni se bi awon awo won so di be awon wa yi islam pada de bi pe islam ni se to je islam to to to ba so fa won eyan awon yo wo ka so di pe ah ibo lo ti gbe le wa a gbo lo ile ri lo ma in to je sunna gaga a gbo lo ile ri won ma wi in to je bidia ni won lara wo se dada nbe wo tun ma bi ele bi bidia yi pe se n ta se yo da bi pe o da be ti se won wa ni en ti a so sunna wa ni kenin kan ma so yi ko de enikan daru ko ma so pe bo ti dun to yi ko da ngba je ba jo n fide gbodi lo dun wọ́n ní ṣe bó ti a tó ṣe ní yọ àdá báyìí sóhun yín àbí òun yìí èyí wà owó ọba tó forí sí àtìlù bàndìrì sallallahu alaihi wasallam ó lè túbọ̀ ń pààyà aláìmá aláìmá tàlímọ̀dìlẹ́ mọ̀ ń bẹ̀rù àwọn àfà àwọn aṣáájú tí wọ́n ń sọ ìyàn náà tí wọ́n ò ní fẹsẹ̀ yín ní ojú ọ̀nà àwọn àfa wọn apin sọnà mẹta àṣepin sọnà mẹta àwọn àfa ń bẹ ulama mukhlisuna amilun àwọn tí wọn ní ikhlasu fọnà ọba tí ebi tọlọ ni wọn máa ń ṣe amiluna wọn sì ń ṣe ntí kọ àmúwà àti tí suna mọwa asi olorun atanabi e sallallahu alaihi wasallam na duro lori awon afa kan ye awon lele olorun roye ni qur'an suratu zumar aya kesa olorun ni kul al yasawi alladina ya'lamuna wal ladina la ya'lamun iwo to ni ma nipa tolorun atanche ni npa to e si didi ara yi awon to ni ma npa tolorun won ma to yin te ni ma so na e jora yi inma yatadhakkaru ulul albab awon ti won ma ti won gbagbo yi awon le ntogban awon afa gidi ti an to yan so na tawon yo gbe seluju ona won olorun roye won nu alquran inu suratu fatir aya 28 olorun tun gba ti roye bo olori innama yakhsha allaha min ibadihi ulama awon ti an pa yo olorun oba nu awon ewu olorun oba lawon afa ti an pa yo olorun oba nu awon ewu olorun lawon awo afa o ba pe awon sori awon ma pa olorun awon afa ri ni aya ta wi mo wa njoko kan ti e pe so fun mi bo wa njoko kan mc o fe ro ya afa kan da ba lawon afa ti a de yi o awon afa je nso yan so na lawon ta wi o mc we mc ta wi wa je nto ti an si yan ti an se kini ti an da we yan no ti an si yan lona o o ba fe tuma aya yi e ba mi je na o ibe mo ti koko gbori tori eti bo la si asakura tori eti to gbogbo gbogbo be olorun da kun koko ko la npa na olorun ko wu mi bo o olorun si se o olorun ni ki ki won so pe soro njo na ma roro so o fa tuma yo fa royin afa re kan o wa ni aya tolorun wi o e ma sigbo o ni inna ma yakhsha allah min ibadihi alulama alulama ituma to fu aya ti e sigbo lon ti so awon tolorun ba pa aya ninu awon eda to da lawon afa lọlọ ma pa ya won gan o la to so beri o se rofo lafdu jalala olohun ina ma yakhsha allahu min ibadihi ulama o so allahu difailu o so ulama dikele mafulu bi tolo o se ni aksu olohun lo so nke fale o si yi kwa npada wa ni inna ma yakhsha balaw ti sonu qan ki inna ma yakhsha allaha min ibadihi alulama awon ti a pa yo lonu awon ewu ohun lawon afa tori awon ma pa tolohun ana ma iya ti o fi en ti o ba pa ya re ti o fi je ana si ma daada je to pa ba ya re ti o de fun awon afa ta wi lawon ti a jo ni mima ti a pa yo lohun ti a si lu ima won ona meta la ni wa pe won si inshallah nu lecture wa on la fi bere lecture nti nbo lagbaro na oba awu ipe meta si won pe awon afa si gege bo ti wa nu alquran ati eri ko kan nu alquran ati nu sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam sira wa sira fatu majidi e je ma gbe wa o ko ma si boya nkan mi la nka o dawo zo gbe dakun aya fe ma kini nu fatu majidi ni usharehu ni fatu majidi kitabu tauhid gaga lo nga si sharehu kitabu tauhid pelebe lori o pelebe ni ile lo si sharehu lo tobi awa na la si sharehu eleyi na sharehu eleyi na ga ngba ta ba to fe develop o nga le to bunja ladu bi mefa o le to wele mefa pada iti je ko ni ye ki se ko ni ka ma ko pe wa inna ma khafa la ummata la ma ala ummata al mudillin ay al mara wal ulama wal uba kama atume kuni di o se wa bi fun ye ta ipe tauhid ni tauhid o ni gbogbo nche nso yi ati gbogbo ntoro ma ta fi ma ipa nse olorun ba wa ni pipe iti agbo olorun je ki wulo fun wa subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilaik والسلام عليكم ورحمه الله وبركاته لا اله الا الله لا تيوا وان دان ليكو بي اكو سوا ني مشلا سي نيو كودا سي فاتا كي سيا ستريت اوف اوميلاني رود جيشا ايلوس سوري لي ليغوس تابي كي اي بي اوان ايرو اي باني سوا وا لوري
1: 090-2997-0666 tabi 081-512-6370
0: a o si da yin lohun lori ibi ti o ti rira e ma se ra ayedeun era eyi ti o se ojulowo ti e ba foju gan ni ayedeun idanileko yi awon ti won se tabi awon ti won ta e kan si wa lori awon ero ibanisoro wa islam dara o si ni bo ohun to dara
2: alhamdulillah rabbil alamin o kan ni fun olorun ba to kun se ni ro fun awon doctor wa doctor Siraj bin Bilal al Asra lati tun se siwaju leni lori eto tawhid abe olorun ninu ami re ti o tubo san doctor wa ni esan re ni aye nibi ati ni ojo agbede alkiyama ki olorun ninu ami re ti o tubo ma masalasi nuru muda ti o je onigbo eto yi lowo ẹni tí ẹjọ́ olùgbọ́ wa náà kí ọlọ́run gbọ́ àdúrà wa kí ó túbọ̀ fún wa ní àgbọ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ kí ó lè ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ ṣe ìwàwù àláùmà áàmì.
3: ẹlẹ́kẹ̀ẹ́ká gbàgbé wípé tó bá ti di alẹ́ ọ̀la sátidé a máa pàdé àwọn pàdé láti ṣe dr sadin gbadébọ̀rọ̀ ojú ìjẹ́ kí á gbé òde pé a ti sọ́kàn alẹ́ ọ̀la ìdílé aago mẹ́sàn-án ilé ìwà alẹ́ òní ẹni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa tẹ̀síwájú àbẹ̀lọ́ba nínú ọ̀nà òkú ní sàláìsọ wa ju àkókò náà lọ títí di ayé ọ̀la ọ̀hún tẹ́sí máa pàdé wa èmi ọmọ ẹ̀yà ayélujára tí òun lá òyedòkun ni mò ń dágbére pé wàásàlámù àìlàlẹ̀kọ.
4: yá ilá ìlọ́wọ́
5: Assalamu alaikum. Ṣé a tún ti ṣetán fún àyípadà ọ̀tún láyé wa?
6: Wa alaikum salam. Bẹ́ẹ̀ ni o. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, ojú mi wà lọ́nà
5: gbàgbọ́ IBC ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́fà rẹ̀ tí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ Mùsùlùmí ilẹ̀ Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Èkó ṣàgbékalẹ̀ rẹ̀ là ń sọ yìí tí àkòrí rẹ̀ ń jẹ́ òkodoro kárí ayé àmúyẹ àìnípẹ̀kun.
6: Darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ atáyé ẹni ṣe níbi tí a ó sì máa gbọ́n ìjìnlẹ̀ ọ̀rọ̀ nípa ìdarí ayé Mùsùlùmí ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa látẹnu àwọn ògbóǹtarìgì oníwàásí bíi Sheikh Murtado Abdulgafar Babanlẹ́kí Sheikh Zikrullah Shafi Sheikh Sahin Salman àti bẹ́ẹ̀.
5: mo dúpẹ́ kádírì cfo iléeṣẹ́ ntn nigeria onímọ̀ ẹ̀rọ ibrahim abdul ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ yaba tech bákan náà ni ọ̀nàrẹ́bù fàwọn káyọ̀dé lágbọ́dà náà wà ní pàgọ́ fún ìfọ̀rọ̀jomi tó rọrùn pẹ̀lú àwọn olùpàgọ́.
6: bẹ̀rẹ̀ ní december 25, 2025 títí wọ january 1, 2026 ní human capital development center hcdc náforíjà ní ìlú ẹ̀pẹ́ ni yóò ti wáyé o.
5: àwọn ilé ẹ̀kọ́ girama ó san ₦10,000 àwọn ilé ẹ̀kọ́ gíga ó san ₦50,000 nígbà tí àwọn àgbàlagbà tó kúrò sì san ₦20,000.
6: fún àlàyé 0817-329-1878 tàbí 0802247318.
5: olùkéde malam kamaldin abiona ààrẹ mssm ìpínlẹ̀.

ọjọ́ abí ni báwàsá bá òrò lánà ọmọ ẹnẹmọmọ èrèjẹ náà ni o. Alágbà ìsálẹ́kẹ̀ akínyẹmí ìyálójà ti ìlú ìkọ̀tún adísọ́rẹ́ ilẹ̀ àwórì wọn bá ti kọ̀tún ilẹ̀ sísẹ́ síwájú àyè gbà mí wọn sàṣẹ kò ní kí àna wọn kó ayọjọ́ ọ̀bí wọn tó gbòde kan. Arábìnrin sálímọ́tà ìyàwó gàṣálí lágége ọmọ ọlọ́tọ̀ gbogbo ọmọ arúgbẹ́dẹ́ gbọmi ọmọ òṣùpá nípẹ̀jì ọmọ amọ́rírú ọmọ abẹ́mẹsùn fẹwà hanni àṣèyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí àtẹ̀gbó àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà tẹ̀ bá ń gbọ́. Alájà ìsálótò akínyẹmí ìyálọ́jà tìlú ìkọ̀tún mẹ́ta tìlú ìkọ̀tún ló ń kí àná wọn pàtàkì sálímọ́tà ìyàwó gàṣálí lágége ọmọ ọlọ́tọ̀ odò kò rí kádùn.

0: Abdul Masin Memorial Grammar School, member of Awal Islam Group of School, Lagos. You know, we're talking common your Jew. When you are one to Danto, and you can't all free the call, computer education, well equipped laboratories. You are like a way, library, what quantitative, you want to come on your way, you want to come on a question. Adequate audio and visual teaching aids, no, baby. What's on your pet farm, Momo? At the bed, no. Hey, to a band one, admission, no, no, no, no. You should be market, Memorial Grammar School, Cipri, Nursery, Nursery, Primary, DSS, at the SS classes. And you know, it's a lot of people. Omo isile ko to pe te ba fe mojo idowo examination date awon ojo opo ni ke ma pe 0035050657 tabi 0086940506 ati 0025613298 pelu 0085403575 Jubri Martin Memorial Grammar School ni number 1 Africa Road Abule Lai Pari Ipinle Eko ni lewe alalubarika to nko awon omo nimo to ye koro.
1: Àwọn àgbàgbọ́ ń sọ pé igi gbogbo má gbomi lójú àtòkèrè bá ti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa bí bá ní ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti ní ọ̀gbàrá lọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pè ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osuna Herbal.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-38-615168 070-38-615168
1: Òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ ẹ̀ ti mọ̀. Kò ń dúró kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wá wa.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 070-38-615168
3: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Tí wọ́n wà ní títí láyọ̀. Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
4: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Mishana Aji Ashiru Ganiyu Oriyomi.
3: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì ọ̀pọ̀lọṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ ká wa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sílẹ̀hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sílẹ̀hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ ká àwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí iṣẹ́ ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Egbe nípínlẹ̀ Èkó.
5: Àìsàn olú bẹ́ẹ̀ jẹ́mẹ́gọ́ ara tó fi kárìbọnú tó wá ń ronú. Má dákẹ́ mọ́lẹ̀ Salire Albansin Tanikolo Salire.
6: Ẹni bá délé ṣe Salire Mama Center Nìkọ́lọ́ lè ròyìn bẹ́ẹ̀ wí àtẹ́gbẹ́ ìbílẹ̀ tó ń jẹ́ bí iná ṣe ń ṣiṣẹ́ ìwòsàn fúnni lálàáfíà lágọ̀ ara. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ni ẹ gbà bẹ́ẹ̀. Ilé ṣe Salire Mama Center lónìí ká fi wí àtẹ́gbẹ́ ìbílẹ̀ bá ní gbogbo ti èyí ké yí àrùn àbáìsàn lọ́jọ́ pípẹ́ àti ní ìtó ṣẹ̀ṣẹ̀ wọ́ni lágọ̀ ara. Ní àìsàn fònífúfọ̀ ládìde ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà nǹkan ọmọbìnrin tó ń ṣe ségesège tọkùnrin máa ń lè lálùjọ kọlẹ̀ lọ́dọ̀ obìnrin. Ọgbẹ́ ẹnu àbí kárakúta ìtayí oríṣiríṣi àìsàn tí ìbá máa dà ọ́ láàbù lágọ̀ ara. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ láti ṣàyẹ̀wò fún ọ. Tètè gbéra ńlẹ̀ kò sí lè ṣe Salire Mama Center tó wà nínú bàtà tiẹ̀. Samson Olata Iworo D and D Street Ìkọ́lá ojú òré road Agbẹ́nàjẹ Command Lagos. Tẹlifo 0803-213-5468 0803-213-5468 Salire Mama Center ìwòsàn tó dájú ní tiwọn.
4: Kéèrè o, ìyẹ́ ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbemisola Ọlanu kan, aláṣẹ Twist Mother Food Canteen Akówọ́njọ Ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, Lọ́mọdé Lágbà, Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè Akúṣe Ọpọlọ. A ò ní tọ́sájò, a ó kó èrè òkò délé. Ẹgbẹ́ yóò máa lékún. lekun a o ni toro je a o ma ri na ri lo a o tayo ninu egbe pelu emi gigun alaafia la o fi lo gba o ami
5: ai so wu lu bayi jana ko era to fi kani ponu to ma ronu
7: ara lile lu gun oro eda to la laafia ohun gbogbo lo ni sugbon akiro ka di o adara mo se aisan kan o sisi bi o je ara omo okunrin ba san to le tabi ito apoju to ni sugar ni ati se nkan osu obirin to di nira aisan majata aromo ni egun foniku fo lande aile isoju se eni laarin loko laya ati aisan ara mi ti n bagbo ara wo ya aja agbara olohun nilana ti we ti gbe igbalode ka e pe ile ise Salirem Aba Center soju opo yi 080 3213 5466 tabi 091 5434 5507 091 5434 5507 mo tete de mo rire gba mo pe leyin anu se ni

Dire adesso tombo, walala. Ebbene, dire adesso tombo, walala. Un buon frutto la tempo a cui posso solo te per dedico. Asso per la corona di mio la fera. La fresca è meglio, la fresca è meglio. Potere burra, ebbene, la fresca è meglio, la fresca è meglio, la fresca è meglio. Potere sommella, la fresca è meglio. Afẹ́bìnrin rẹ̀ síbi gba ẹ̀rọ tó ń tẹ̀lé ìlú tó wà tó wà di kí wọlé ọjọ́ Friday. Àpẹẹrẹ àtàdínlẹ́ẹ̀dà. Agbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ ilé iṣẹ́ Sunlight Hour. Ètò ìwé pé àwọn ìtọ́jú àwọn ojú òpó yìí ní ká kọ sílẹ̀ 00321-35466 tàbí 091-543-45507. Àdàrà ní sọ́ọ̀sà kò sí bí ṣe bá jẹ̀rọ̀ bá dá jẹ̀rọ̀ kò fún ọkọ̀ ní ẹgbẹ́ ìbèrè. Inú àdúrà ló ń gbà agbára kọ́ tó dára fún àdúrà tó kù díẹ̀ káàdó sì fi àdúrà. Ẹnì kan sọ̀rọ̀ láti kọ́ sí ìhàn nínú ìkáyé bàbá tápà gbogbo àṣàn tó ṣàfihàn ní ìwé abúlé ẹ̀gbá. Ojú òkú rẹ̀ 00337355700 tàbí 07089274444. Ọba mi dojú pé ó yẹ díẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n níbi tẹ̀ lábẹ́mọ̀ ìbọ́wà yìí Adébáyọ̀ fún ìsọ díẹ̀ díẹ̀ ìfọ́tà solar system tó lọ́wọ́ ti tẹ̀ sọ̀rọ̀ orúkọ kúlọ́gbádọ́. Ojú òkú ti bẹ́ẹ̀ lọ níbi tẹ̀ tó lọ́pọ̀ ẹnu kàn ṣe tó pẹ́ lọ́fọ́ra fún yín tó fẹ́ lọ sọ díẹ̀ díẹ̀ díẹ̀ tó lọ́pọ̀ ẹ̀fọ́ parí rẹ̀ tí ó sì mú sí kọ́lu kọ́ọ̀ kankan lórí rẹ̀. Ó ti bá bọ̀ ọjọ́ ti pẹ́ o. Ó sì rí àbò tó bá gbà ní lọ́wọ́ dákú òrùkú. Owó rẹ̀ kò gbọ̀rọ̀gbọ̀. 00230

Sọ̀rọ̀ fún Kéè, ṣàlàyé bó ṣe ń ṣe é fún bàbá Kéè, kọ́ mọ aráyé tó gbé jalè rẹ̀ fún olùgbèjẹ́.

0: ọmọ ọdún mélòó ni ọ́ Oh, see, drama 40 years. Oh, see, drama 50 years. Oh, see, drama 70 years. So, just play line and say, you can see me, or take part in sending. When it's a bad dog, Baboko, you want all my penny, or long, beled me, Baboko, Cosim Bawa say, last dog. Lori, you don't call a Timo, you saw a depay, or then got to say, big gun for a million. Timo, see, Lori, see this thing, take any your law, your two padawa, Nigba Toya, and no Pade Babaka, Baba, and no. Se todo ano e da cola e fumi lori sara ti ma so mo kun dole baba yi lo se todo re fumi o lo fi je si pe ni gbogbo eni ton wa so do baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati ori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo ni gba ogbe te na ni soro si ero oba ni soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pẹlú àṣẹ lọ́dọ̀ ọlọ́run títí ẹ náà ní sọ̀rọ̀ sí tí sára yìí tó bá wá pẹ́ lára a máa dààmú ọkùnrin bẹ́ẹ̀ náà ni a tún máa dààmú ọmọbìnrin gbogbo wa tó já sí pé ní ọ̀ọ́lẹ́ rìn dáadáa kọrin láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ abíkọ́ máa rìn gẹ́gẹ́ bí ẹni tí bàtà fẹ́ bọyọ sílẹ̀sẹ̀ rẹ̀ kí iṣẹ́ ẹsẹ̀ kó máa fani so kárìn mọ́lẹ̀ ara gbágbé ká máa rẹsẹ̀ gbé dáadáa abíkọ́ dàbí ìgbà tá a tẹ̀gùn mọ́lẹ̀ ká tẹ̀lẹsẹ̀ kó máa gan ni gógó kó máa dàbí ìgbà téèyàn tẹ̀gùn mọ́lẹ̀ ẹlòmíì ń bẹ ọwọ́ ò máa gbọ̀n ni ẹsẹ̀ ó máa gbọ̀n ẹlòmíì ń bẹ ọ̀pẹ́ yìí ni ó máa fà so ẹlòmíì ń bẹ orí ò máa fọ ẹlòmíì ń bẹ ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí wú ẹlòmíì ń bẹ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sú orí fífọ́ ẹlòmíì ò ní rọrùn sùn dáadáa kọ́ sùn láàrin wákàtí méjì mẹ́ta kọ́ ti lajú kalẹ̀ lẹ̀ nǹkan yóò dá mọ́nítọ́ bá dọ́dọ̀ bàbókè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó bàwà mú kó níbẹ̀ kò sì ní bákan náà mọ́ mo ní kọ́ ọ má bora ẹ̀ mọ́lé ẹ má bora yín pa ẹ dìde lẹ̀ máa bọ̀ wá bàbá bókè o ní sub number 10A òye kọ́lá plaza níwájú deeper life church ní jákàndé gate ní ìsọlọ ní èkó ibẹ̀ ní bàbá bókè o wà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tí ẹ náà ní sọ̀rọ̀ sí.
1: Àníyàn ọlọ́run jẹ́ kí ni iṣẹ́ gbogbo àwọn ọkùnrin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ọlọ́run jó lana ọkùnrin mi wà tó jẹ́ pé tó bá rí olólùfẹ́ rẹ̀ ara rẹ̀ ó ti sáré dìde yóò ti dàbí pé jẹ́ lọ tó bá súnmọ́ olólùfẹ́ rẹ̀ báyìí àfi wọ̀ ọ̀dọ́ bá dẹnu kọlẹ̀ irú kí la fẹ́ pe eléyìí.
0: ẹ ṣeun atọ́kùn tẹ rí àwọn nǹkan tẹ́ ẹ dárúkọ ọ̀hún à ń pè kan ní ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ni ìdákọ́lẹ̀ ọ̀tọ̀ ni tẹ̀sọ́ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọ́lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́nìyàn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ọ̀gbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà máa fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wà á gbà pé ní
1: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn ìwọ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀lá dọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí ní ìsìn àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmù mi lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni òun ti lọ gbà òun ti lọ àwo òun ti lọ kòkò bábá sásùn kọ náà ló ń já sí mo rò pé lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ya rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́ náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkò bábá sásùn kọ náà ni kí ni n tó ń fa eléyìí àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
0: Ẹ̀sìn atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbọ́ tán wà láwùjọ ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè o púpọ̀ ọlọ́run sì máa fún wa láti yọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. Ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ wípé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun kọ́ gbé ajẹ́gùn yẹn lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí ó lò tó sọ wípé ní ọlọ́run àgbàdo àwọn.
1: Ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn. Oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara 60+ ni tá ń pè ní 65. Wọ́n là á máa fi ṣe ìwòsàn fún ara. Ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o, èmi ò lóògùn ẹyọ kan tó máa wọgbà àrùn torí bẹ́ẹ̀ tó bá dúró ọ̀rọ̀ òkè o. A sọ fún dèdè bá ti fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ àbókè o tí sì ń ṣiṣẹ́ ní ibo ṣiṣẹ́ kó ṣe.
1: Ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kíní. Bàbókè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn ìṣara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọ obìnrin náà tí wọn náà máa ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan sí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbókè òní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. Mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọ̀lọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà. Ìwọ ṣáà ti bèrè bàbókè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbókè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútaliyín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tí ọlọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀. Bàbókè ò kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀ kù wá àbí nǹkan kan.
0: Gbogbo abákan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́ka yàtọ̀ síra wa bẹ́ẹ̀ bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilóhùn fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. Ìwọ náà tó bá fẹ́ wá tètè dédélẹ̀ kọ́lé bá tètè wá láàárọ̀ àti wà ń bẹ̀ látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́.
1: Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
0: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè ò tó sì ń bá wa sí.
1: Àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbókè ò bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbókè ò náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally. So má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbókè ò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn. Gba ojú òpó bàbókè ò kó máa kò wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 080-944-7114-08-0-9447-1143 tàbí 080-2261-3442 080-2261-3442. A ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Èdùmarè. Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun là mí ẹ̀. Ó dìgbà kan ná.
2: Àrítẹ́rítẹ́. Inú lórí tó rojú kókó báyìí.
3: Ojú mo ṣì rí tí àwọn tí ìmọ̀ àbọ̀ jẹ́.
2: Ẹni mo ṣe.
3: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò gbé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀ ìdí eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀ ẹ̀ ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Tí o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan rò.
2: Àìsàn àtàrò yín mà ṣe kán o. Ìbí wa ni ṣiṣẹ́ báyìí lóbi fẹ́ mi.
3: Ṣé èmi ni Màṣẹ́ sọ fún Ìgbẹ́kẹ̀ lọ lójú tó rárá yín? Bẹ̀rẹ̀ tó ń fẹ́ gánà kárí o. Ó lè mojú bàbá òkè ihò.
2: Ìwọ yẹ sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́ mara yín tó gun jalẹ́ rẹ̀ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Nígbà tó máa bọ́ lẹ́sọ̀ ní ènìyàn tó fún ọ. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó gbu so. Bàbá òkè ihò lè ní kò já tura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàbí gúnlẹ̀. Bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egbòro Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó. Ẹ pé 080-944-7113 080-944-7113 Bàbá òkè ihò.

0: Yahweh, aku adalah lepuluku, lagi alaga, kepada lelai, bapak tadi, aku dulu ke bapak Fuad, laga di, penuh bungku, ia, abadi ini, penuh asyidu, ajasa, Allah si dewa, bapak ini sasa tindo, kepada sudin, bapak tadi, lawa, aku lebi, aku lewa, bapak, Lagore babe dale okoju kuro le sore atuwa atulabe wa bale te de kalejai tile tuwa kafata e ole te de kalejai adebu sala wa kare agode babe dale aguse estate okobi ole ya dukani aberu shatik Ati bibe bale bale jati bale ikuni ko la gbe ye pa si ni wa le ibare ti bi bare to ba go shit ba de ye lu ba de ja o ka le ki bu ko le ibe ya jira pata pata pata bi o su lo ko la tro ko ko ko se so to le wa o to pe o gbe de ka to ni ko le le du le ni to lo ru wo ala mi fu gbo gbo ha pa yo Ibu ibu ada di lebati ma, ada ini ini ini saya ada sudu. Tapi ibu ibu, aku punya sila. Kau punya selain ama tomo kolo abu wasu selain ama tomo kolo. Aku ada tata. Aku ada asa berdua di luar lafia. Ibu sudu, ibu sefu. Ibu jantan yang 0063355507. Mungkin orang tu jadi kerana kita nak kasih orang ini juga 0034054711. Dia kasih dada kasih tu orang ini. Dia kasih dada kasih tu orang ini. Tadi ni kau tadi orang ini dia kasih. Ah, mana kita tadi saya ni? Dia ada tu tanya si tu ni. Dia tu pun 0215043599. Tapi ni orang, faham tak ni? Tapi Emiye wa si gbese ta bi ri gbe so ke dupere wa ke dupere re te pe o wa ta ko jere wo to kan re ti o ko so fun ya wo le pe o bi ya wo ko sita a pa ri jebo do asu
1: Foresters Secure the Nation's Forest. Si nawo ba sele lagbole, a ma kogun fani kan je nikan lo. Nigbe yin olugbe osodi solo leko, ti e nilo eso alabo tiwantiwa, ni je oniruru ayeye, bi iko mo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati bebe lo, iba ijode ale abi tosan, teyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se kan si egbe Forester, labe assistant Commander, Forester Security Services, Lagos State, Al-Hajj Chief Adewale Salami, Desalam. Egbe lo won ni 080-33-21-1124, tabi 080-80-50-0098. E si sule pe State Commander ni ipinle Eko, Commander Oguni Ibalogun, 0033-186093. Anfani si fun wa lati kan si ni egbe won to kale si 21, Adeyemi Street, Arowojobe area, Osoje, ipinle Eko.
2: Foresters Secure the Nation's Forest.
3: Kero, ọdọ́tí ìkéde pàtàkì, ẹnjìnà Mukala Odep, òyìnbó oní jẹnẹrétọ̀, sọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road, Council Bus Stop, Ìdímù Lagos State, lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun, 1kc jẹnẹrétọ̀ sí 500kc, fún iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéréje kéréje, ilé ìjọsìn, ilé ìtura, àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé ìtajà, supermarket, ilé ìgbé, orí jẹnẹrétọ̀ lẹ́yìn fẹ́ rà, ẹ darapọ̀ mọ́ owó rẹ̀ kò gara rárá. Ẹpẹ́ ẹjìnà Bukola Odep òyìnbó oní jẹnẹrétọ̀ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948
4: Àmì Mọ̀kẹ́yẹ́ àgbàfẹ́ rẹ̀ bí.
5: Ẹkú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yìn ara ilé. Èyí ni ìmọ̀ ìlera láti iléeṣẹ́ Ànímọ̀káyé Dámiláre Bàbá Tápà Worldwide. Ní àkọ́kọ́ náà, ẹ pé ojú òpó wọn yìí 080 0833735570 0803373 5570. A kì ń wo kádùn lórí ìṣòro kan tàbí ìkejì, àìsàn tàbí àrùn ni, àbí àìrí oorun sùn, àìlèrìn dáadáa. Agbára ewé àtègbò ka gbogbo etí tó ń gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin tí ó kojú ìpèníjà àmúbọ̀ ọkọ tàbí aya, àbí ìwọ ò ní àkójọ, ó ṣiṣẹ́ bí erin, ó wá ń jẹ̀jẹ̀ ìlírí. Ẹ kàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Anímọ̀káyé Bàbá Tápà Worldwide ní nọ́mbà 61 Santos Avenue, Abúlé Ẹ̀gbá, Lagos. Ojú òpó wọn rèé lẹ́ẹ̀kan sí 0803373 5570 0803373 5570. Tí wọn náà bá dé iléeṣẹ́ Anímọ̀káyé, wà á fi ògo fún Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀ á sì dayọ̀.
4: Rántí ìdí ọ̀rẹ́ mi, gbìyànjú kó má dàgé ìjò tó kọjá lórí àpáta tí ó ti nípa ní ìmáyé.
6: Ọpẹ́ ni Fọ́lọ́run ọba mi Èdùmarè. Ẹ kú lé níbi gbogbo tẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ wà lórí ètò yìí lálẹ́ ètò ní. Kànàkànà mi ti dé ọfẹ́ mọ̀ ajá tó ń jòwú. Àfihàn mi ti dé o kí gbogbo ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni. Ẹ kú lé o, ẹ kú iṣẹ́ òní, ẹ kú àfọmọnìyàn ṣe. Yọ ọmọ dakọ mọ̀ níbàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùmarè. Orí ètò wa ètò yìí náà láti déhun iléeṣẹ́ Bond FM láwà 92.9. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi Èdùmarè. Lálẹ́ ètò ni aláwọn nǹkan kan tá a bára wa sọ. Rí wọ́n ní àjáṣọ àjárọ̀ kì í máa wọ́n nílé aláǹtakùn. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi Èdùmarè. Ẹja dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Bàbá Anímọ̀káyé tí wọ́n ṣo nígbọ̀wọ́ ètò yìí. Níbo ni ẹ kalẹ̀ sí nọmba 61 Santos Avenue ní Abúlé Ẹ̀gbá nílùú Èkó, níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí. Gbogbo ẹ̀ ń bá lọ sọ́nà Sango, bẹ́ẹ̀ bá ti dábúlé ẹ̀gbá, ẹ̀bọ́lẹ̀ níbi ilé epo móbìn, ẹ̀wọ̀wọ́ ọ̀tún yẹn tẹ̀lé àwọn ọlọ́kadà. Ẹgbọ́kadà ń bẹ̀ ẹlẹ́rìí lọ sí nọmba 61 Santos Avenue. Ọ̀dọ́ Bàbá Anímọ̀káyé níbẹ̀ lẹ́jà sí gan. Àbí ká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ pè nọ́mbà wọn 0803 7355 70 0033 7355 70. Nọ́mbà tẹ́ ẹ fi pè wọ́n, tẹ́ ẹ fi gbá wọn láàgọ́nù pé bàbá mo ti débi báyìí, mo ń bọ̀ lọ́dọ̀ yín ṣe wà ráńdì. Torí náà ni mo fi ní pé kí ni tí ń jájú wọn náà lọ́wọ́, kí ni tí ń bà yín lọ́kàn jẹ́, ṣe lórí ọmọ, ṣe lórí iṣẹ́, ṣe lórí ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run ọba mi Èdùmarè ní bẹ̀dà yanjú ọ̀rọ̀. Torí ntẹ́dàfẹ́ jẹ́ ilé ayé, ìràwọ̀ ẹ̀dá bí ẹ̀dá ń lọ lọ́la, àṣírí tí ó tó fara pamọ́ fún ni ọwọ́ àlàáfíà ẹni lọ́wà. Ẹ̀kọ́ nọ́mbà ńlẹ̀ lẹ́ẹ̀kan sí 0033735570 0033735570. Nọ́mbà bàbá Anímọ̀káyé nìyẹn. Níbo mo ń lọ lálẹ́ tòní? Àníkélà kò rí ètò gan tí mo wá sórí ètò lónìí. Àkórí ètò tù ní òun ni mo pè ní ẹni agbójú okùnlé tí ọ̀jẹ̀ ni agba, àbí kí n pè ní àbámọ̀, àbámọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni fún ẹni tá a mọ̀, fẹ́ni ẹ̀jẹ̀ ni, fẹ́ni tá a rò pé kò lè ṣe ni ní nǹkan ṣe imú kúkú níkà, ṣùgbọ́n kò gbóòórùn àṣebi. Imú níkà o. Òun àṣebi ni ọ̀gbọ́. Ìjẹ́lẹ̀ mọ̀ wípé ògo tí ẹ̀dá gbé wáyé ó jura wọn lọ. Bẹ́ẹ̀ ìràwọ̀ ti kálukú ó jura wọn lọ. Ìràwọ̀ kálukú pọ̀, wọ́n á máa tẹ̀ràwọ̀ ẹlòmíì pa ńgbà bá ń wẹ̀ lọ́wọ́ láti ìkókó. Ó lè jẹ́ pé ìràwọ̀ 24 lọmọ ń gbé wáyé. Ẹni tí bá wẹ̀ ńgbà míì tó sì lójú inú ọ̀mí tí irú wọn bá jẹ́ kà, wọ́n á máa tẹ̀ pa o. Bí ìràwọ̀ bá wá jẹ́ 24, àjẹ́pọ̀ ti ń lọ síbi ti gómìnà àbí ti pẹ́sídẹ̀ǹtì nù. Kálukú ló ní nọ́mbà ìràwọ̀ tiẹ̀ níbi tí wọ́n lọ. Àní bàbá ń bá ní gbé ta mo wa re ni a je pe o ku die ka to ka ba ni gbe ka mo mo wa re ni ka mo mo nu e ni a je ko ku die ka to so mo ya meji ni o wa ni wa finu hara won amo mo ya wo sambe iru won ki finu hara won awon mo ya wo sa igbe aye awo sa ni won ri ni won mo gbe be ba mu awusa eyen la won e ri pe awusa awusa ile kan na ni won wa sugbon won o rinu ara won owe baba mi o ke fi pa owe lo fi pa owe lo fi pa bo le meji ba rin ti won ba manu ara won ki won o kiesa ara won awon ore a ma sera won omo iya a ma sera won egbon saburo eje seje ibeji gan ti an jo je taye kan iwa a ma sera won be ni sa eni mo fi so pe eni agboju oku le ngba mi ko je ni agba eyi ko yi eni agboju oku le je ni agba awu eni pe gbogbo bi te tin taja nje eni fura nbe ibi te tin sise nje eni fura nbe eni en ba gbele nje eni fura pelu e nje le mo ri pe ai nti mo so fun yin jo si nipa arabirin tin wa passport ye to fi passport pamọ so wa akakire to fe trafu oko re o si mo passport ye pamọ o si mba sare kakire oko oko lo mu pamọ o oko lo mu passport yawo pamọ ohun ataburo yawo won tun lajo sepo igbon dodo baba baba ti ki fi robo to loju baba ni hawo passport ten wa ibi bayi lo wa ibi bayi lo wa no le yin iwo ko yawo kilode to mu passport yawo re pamọ kilode asiri egu ki bo lodo timi kilode to mu pamọ nje le mo pe visa ti won fu yawo orido odun meji o si expire oko o si jewo wi pe emi mo mu passport e dani ngo fi travel ni abi abi ri nkan se ranti ti mo so fun yin gba na lohun yawo oko aburo to wa nba to nba egbon lopo oko aburo tin begbon re lopo to tun fe pa oko ah o fe po ko aburo re to fa isode ti mo salaye fun yin jo o na lile ti mo ne kin tun mo wa ko ton wa la le to ni eyi ko yi ani eni aba feyin ti nigba mi egun lo mo fi owo eni ani o fe ni loju atalo fi senu ta mo ti ye laye o olohun oba mi odumare oni je keken ka ye o tawa o keken ye o mo ni tawa pelu ase olohun oba mi odumare awon ore meji bi omo ya awon ti won ti ro wi pe omo ya ni won pe ba ri won ta omo ya wa ma sun le ara won wa ma jeun ara won abi kini wa je se fun ara won mo wa ma wo so ara won eh aso kan na ni won wo njo na won si rode won to de ohun de won jo rode na ma ni won jo rode ni o won rode won to de de won bo aso wi pe ka won sa aso won wa sa aso awon mejeje ni won sa aso won ti sa aso won sita ni abajade lo ngba won pada wole ore yen to n jade pe ko won ra nkan to pada wole ngbo dirole won ni won lo kaso won wa kaso won ko sinu bi ti won kaso si ngbo dijo keji ore keji ora so ti e mo ore ora so ti e mo arabere si jenti ki kankan ko ki lo ma wa ma so lo ni boya buru mi ti mo lo school niyan boyo ti feran re nu ewo e fi le oja e fi le oja e oponu alai ni la kai alai kankan ko omo se o ase bi ti an ti fe fi jakule ni ase bi ti an ti fe fi gbo subunu eyan mo pe aso eni ta wo ta lagun si ibe logo eni gbe aso eni ta wo o ti yi ogo eni o ti pe o ti mu ogo eni o ti mu lare ogo eni aso ti so tele wipo on fe mu aso re ah ki lo de ohun nikan ni laarin gbogbo awon ta won jo rin ohun nikan lo lori ohun nikan ni rin ajo ohun nikan lo lowo ju ohun nikan lo jare yaju ohun nikan ni lo loko gidi so ohun nikan ni laarin gbogbo awon sawon toku na sawon wa lori ni nje fura nje fura eh ore ni baba mi a orun ore re oloye ka ni fura baba nsale ni lo oye ka ni fura baba nsale ni lo baba sale titi baba de koro e fura me ba sale titi o me ba de koro e fura o oye ka ni fura baba nsale ni lo omo so ariwa kaye baba tapa ile ise won be ni number 61 Sandos Avenue ni abule egba ni ilu Eko gbogbo eyin se ngba me baya lo Eko Victoria Island gbogbo bi kebe merila lewa te ti lanfani ati gbo mi awu baba yoju si won ko live yi baba yoju si won ko live yi ta lo ma bi ogun ti nwa ta lo me nta roba won gbe ni okunkun ta fa sinu male ejan dele se ani makaye baba sapa mo pada bo.

0: 0800 33 73 5570. Number one, go and buy Mabulu Eba, Beba Tide Mobi Bosto. Be a water, a bokada, a little loss in number 61, Zandos Avenue, all be in the bay. Be in a loma be. Most be a wide old one, and what I see. Number one, you like, I see 0800 33 73 5570. Number Baba, ni makaini e. Ewo, oro arabele inyaju o. Olon dapada. Olon bogo. Olon, ase ti o si folongo. Ase bona kamba di, onami ocho la. Ase bene kamba di, ene ka ocho. Ni mofine, kene mpa olaya, kene ujuro ono son. To, ewo, a netori a wijari kito otaleno. Ibi afara gwe tu yoro si. La letto nini number ni makai le kasi kato malo 0833735570 0833735570 number one le kasi titi jome jo tatu mfili ya tayo kwa de ni uruwe tu yi tayo salami luru koti mi haji bantula wanka mkwe mini guwa yeo ile atayo na la mwari pelu wa sholongo ba miu jumali titi igba na beba fe kwemi 0706943-9624 0706943-9624 ara la mwada o ane dana o odi wo biyo joro odi jomejo
1: bimo ole kola nko
2: kola ke olo mwa jeki mbeni to wa yi wa lara reshe
1: bi iti ba wu
2: ojo ti wano si bibi igba ti messenger bank leta ile ise o so o fi di remi
1: o ni o be lo ni e o
2: ta ni bo se se atun lo nju dan
1: so ti wa mi e do ani mo kaye baba tapa
2: ani mo kaye
1: ani mo kaye baba tapa lo ko lo fi da la le grega ani mo kaye baba tapa so pa no bo le legun re gbo na o to lo ti gbo le lo jeje bi ajere ewe nbe e go wa bo lo wa du atun ogo aye pa nbe lo do ani mo kaye baba tapa bi gbere to nbe lo fo aya omo rere eni to nso won ko fe jere o wase wase o ise je keni ma kaye be lo fun e gugu aye ba so re doro modibe to so pe lo ro to lo so ro badanja e wi don te gate de adu ala ni ma kaye o fi jada no number 61 Santos Avenue Abule Egba la ni ma kaye baba to pa fi dikale si o ko tin fe wi ate gbo se bebe 0803373 5570 0803373 5570
3: hello kola
4: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́dọ̀ ìkọ̀tún ìjẹ̀gùn ìjẹdùdó ìjẹ́jẹmọ ìṣẹ́rí àti gbogbo agbègbè rẹ̀ fi ń dà lọ́gbọ̀ọ̀rọ̀ lọ sí ilé iṣẹ́ àpamọ́ venture tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá land houses and assets bákan náà ni wọ́n tún jẹ́ bí ìbẹ́lọ́pà tó ń bá nìkọ́lé ìbẹ̀rù ọlọ́run nílé iṣẹ́ olóyè múrísíkù àpamọ́ fi ń bá àwọn oníbàárà wọn ṣe àwọn tí wọ́n ti dán ilé iṣẹ́ àpamọ́ ventures wò gbogbo wọn náà kan sára sí òtọ́nú tí wọ́n fi ń ṣiṣẹ́ ń bẹ̀ láti bá wọn dòwò pọ̀ ẹ̀yìn náà pé Alade Alhaj múrísíkù àpamọ́ abúlé ṣòwò 08032751648 lẹ́ẹ̀kan sí 08032751648 ẹ̀yìn náà bá wọn dòwò pọ̀ lẹ́nìí kẹgbà pé ìkan kìí ṣẹ̀ṣẹ̀ ràgbó.

0: Ilé-ọ̀fẹ́ Spiritual Naturalist Care Center. Ara gbé nílé ayé, ojú lásán ọ̀gbọ́n lọ́wọ́ Èkúrọ́. Kò dá kẹ́dà ọ̀fà ìsàn àtàlùgbà. Ìdí nìyí tọ́lọ́run fi gbé Aláàjì Dr. Gani Ògúnsárí bàbá Ore-ọ̀fẹ́ kalẹ̀. Fún gbogbo ẹni tó fẹ́ dúró ore fi rọrùn lògbà nínú ayé. Ore-ọ̀fẹ́ Spiritual and Naturalist Care Center. Tó bá jẹ́ ti ká ṣe ájú àdúrà tàbí tọ́jú àìsàn àtàlùlágbo ara takọtabo. Ọlọ́jọ́ pípẹ́ tàbí lè tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àṣírí agbára àwọn baba ńlá tiwantiwa. Pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni Aláàjì Dr. Gani Ògúnsárí gbé lọ́wọ́ tó fi ń jẹ́ bí idán ní gbogbo ìgbà. Àfàìdé bẹ́ẹ̀ làfàìdúpẹ́. Ore-ọ̀fẹ́ Spiritual and Naturalist Care Center. Àwọn tó mọ bàbá yìí ló ń jẹ́rìí ayọ̀. Láti lẹ̀ yìí dókè òkun ni. Ohun tó dá ń fẹ́ àjò. Ohun tó kù díẹ̀ àdúrà ló ń bèèrè. Má jókòó tẹtẹrẹ ti àgbà òfìfo lásán. Kò sí ètò kéré tí ò tẹ́ ìṣòro lọ́dọ̀ wọn. Mú ẹgbẹ̀rún kan ₦1,000 péré owó káàdì lọ́wọ́ tó bá ń bọ̀. Má wòra rẹ̀ níranyanjú sí Ore-ọ̀fẹ́ Spiritual and Naturalist Care Center.
1: Ẹ máa bọ̀ ní nọmba 9 Honorable Street, Olówó Ilá Bus Stop, Along Glassy Ìṣẹ́rírò, Ìṣùtì Ẹgbọ̀n Ìgọ́dọ̀ Lagos.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pé 0803-496-2522 tàbí 0812-871-8630. Ore-ọ̀fẹ́ Spiritual and Naturalist Care Center. Ẹ̀yin onígbìyànjú lọ́lọ́run ọba wà.
2: Ìgbésí ayé àwọn ọmọ yín gbọ́dọ̀ jẹ yín lọ́gán.
3: Alágbèrè
2: òjò. Wọ́n máa ń pa àwọn ọmọ ológo tògo-tògo. Wọ́n máa rí àwọn ọmọ tó yà kó jógo òdílé, ẹ sì ń tì wọ́n ṣubú kí ló dé.
3: Ayédòbírí po ẹ̀wò wa ẹ̀.
2: Kí ló dé tí ọ̀pọ̀ àwọn èèyàn ń sun ẹkún ní kíkankíkan kí ló dé tó jẹ́ wípé ẹ̀mí àwọn ọmọ kéékèèké tó jógo òdílé wa ń bọ̀. Mojú tọmọ ẹ, ìgbésí ayé ọmọ ẹ gbọ́dọ̀ jí ológun púpọ̀ púpọ̀. Àìmọye nǹkan ní ṣe àwọn ọmọ tẹ́ bí wọn ìrẹ́ ni sọ fún ẹyin òǹbí ẹjọ́ rí ọmọ.

ìṣẹ̀lẹ̀ tó lágbára púpọ̀ púpọ̀ ni o fúnra mi ló sí kànga ó dẹ̀ kó sínú kànga fún rẹ̀ àfi bí ìgbà téèyàn bá ń ṣeré orí ìtàgé gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin bọ́ìsì ẹ̀yin ọmọ làgò mọ́lẹ̀ tẹ́ ń bẹ lọ́jọ́ ta nǹkan ò ní ṣe yín o ṣẹ̀rí ẹ má jẹun tàn yín ọ̀pọ̀ àwọn ọmọ míì lẹ́mọ̀ wò pé ẹlòmíà ní tọ́ọ̀gì ni kí ni ń jẹ́ tọ́ọ̀gì ọ̀pọ̀ àwọn ọmọ tẹ́yìn ń wò tẹ́ wò pé tọ́ọ̀gì ni wọ́n ń làgò mọ́lẹ̀ ni wọ́n láǹfààní tí wọ́n ṣe fún tí wọ́n ṣe fáwọn èèyàn ìjẹ́ àmọ̀ pé àwọn èèyàn yìí ni wọ́n ṣe gidigidi wọ́n dẹ̀ gbìyànjú àti kó sínú kànga yìí wọ́n fọmọdébìnrin bọ́ta ṣùgbọ́n nígbà tí wọ́n fà bọ́ta kí ló padà ṣẹlẹ̀.

ẹ̀yin olólùfẹ́ ẹ̀tọ́ ẹ ilẹ̀ ti gbọ́ lẹ́nu arákùnrin yìí ẹni tó bá rí ẹsẹ̀ méjèèjì yìí bẹ́ẹ̀yàn bá dorí àrùn yóò bù ẹkún mo fojú kan ẹsẹ̀ ẹ̀rọ ọlọ́run bá bà mí pé ẹ̀dẹ̀ ní kankan ló ta yín kan ló ta yín ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí yún ẹsẹ̀ yìí ló di tó búrẹ́kẹ́ báyìí ibẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé ní tòótọ́ àní ayé àmọ́ ẹ̀dá ni gúnlẹ̀ kò sí ọ̀nà táwọn èèyàn kì í gbà tí a bá ti rí polówó ni ọ́ àní àìmọye ológo tó ti fẹ́ yọ nínú ìdílé tí ẹ̀dẹ̀ ti parú ògo bẹ́ẹ̀ run ayé ò ní pọ̀ ọ̀run lálẹ́ yìí kò ní pa ògo ìdílé yín kò ní pa ògo ìdílé yín run ẹlẹ́mẹ̀fẹ́ máa ń sọ pé ẹni tó bá sọ pé wò tẹ́rù ìwọ̀n tí ó fi tàn lá ló mú ibi tí ń pọ̀ wà náà ní ńlá wà àwọn kan ń bẹ tá a dídì gbé kalẹ̀ pé ká máa gba àwọn èèyàn sílẹ̀ ni mo fi ń sọ fún ọ lálẹ́ yìí pé kò sírú ìṣòro ọ̀hún bó ṣe lè le tó ọlọ́run ọba ń bẹ láàyè ẹ.

bó ti wà ní láti lè ṣe rédíò ìfẹsíwápọ̀ bọ́ọ̀lù fm lọ́wà táwọn dábẹ́rù táwọn rọ bí òwe ìmọ̀lẹ́wà gan nàmbà wá ẹ adékúnlé fájì ìwé ìjẹ́ àrò ìkẹjà láwà táwọn dábẹ́rù táwọn rọ bí òwe tó ọláwọyìn ọlá ìdílọ́kọ̀ tèmi àìlọ́gùn fájì dàdí wọ kílò mọ èdè bábá èdè bẹ́ẹ̀sì àlùkò náà ni akéde tó ẹ̀ẹ́ká bẹ̀rẹ̀ lọ sí iléeṣẹ́ bàbá gbẹ̀mí pápá àpamọ́.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Ṣé dákú àbí ríro? Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ òun ẹ̀mẹ fàkílẹ̀ òun tó mọ́. Ó ń léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o. Wọ́n ti rí ni tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ni.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀. Ní Ketu.
0: 08062729575. Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹkún ilé làkàrà lé o. Mo ní ẹ̀rì wọ́n là tóró ọ̀nà. Kábíyèsí là ń fi ọba Lámídà fún. Mo ní àlejò kan ní agbára. Òdú ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n kó tó di pé mo gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmọdé Ọlálérè. Bẹ́ẹ̀ pèmí ní Olúmọ àti Olú ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Bàbá ewégbè mi, tá a bá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa tó mọ̀ nípa ewé àti egbò kábi ṣọmọ ara ilé ore. Tó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mi tó bá fi lè pè wọ́n, àdúrà pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́ pọ̀hún, ẹni ọlọ́fàrà ti ń gbọ́ mọ̀tá. Bàbá ewégbè mi, kò bá mi gbà.
1: Ẹgbà.
2: Ẹ fi ara lésà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
2: Ọdún kẹlẹ̀ orí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ọ̀ṣègùn ìbílẹ̀.
1: Bàbá, tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 níbi iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rẹ́ sì mọ̀ yín. Bóyá ẹ ti wá yí padà àbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá ilé ẹ fi kọ ẹ fi lọ òkè òkun ẹ fi lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà?
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
2: Nípa iṣu ara yìí sà, kí ló ń fà gan-an àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀?
1: Ẹsẹ̀ atọ́kùn, ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni. Ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra. Ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni, bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà?
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú, bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbè mi, ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́, kí à ń pè ní iṣan ara gan sà?
1: Ẹsẹ̀ atọ́kùn, iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa, ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀, atọ́kùn, ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí, báwo nìyẹn ti lè mọ̀ pé mo mà ti ń mú kùdìẹ̀kùdìẹ lágbo ara?
1: Ẹsẹ̀ atọ́kùn, ìwọ tí òun gbọ́ mi nílé, yálà àgbàlagbà ni ẹni àbí ọmọ kékeré, tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀, gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì, ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni, àbí ìwọ tó jẹ́ pé tọba ti ẹnu òpó náà kan sí kejì, á ti máa rẹ̀, wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ó dogun fún ẹ. Ẹlòmíì tó bá ní kò bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yìn yẹn máa bú sórí. Ẹlòmíì á ní ìbádùn ìbú nṣo. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro òun.
2: Bàbá ìgbè mi, ẹlòmíì sà, ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàrá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń pé ń ta gèégèégèégè, ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣe ń tà?
1: Ẹsẹ̀ atọ́kùn, iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
2: nìyẹn.
1: Yọjú sí bàbá ewégbè mi, adosoro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti balode ati ti ibile ta fi mo kini nse yi gan igba wo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se osan fun yin
2: ṣugbọn mi n gbọdọ ma so fun mi pe ofe le nse ayewo
1: beni ofe layewo amọ te ba ti di e gba card 1000
2: ni lo ti po Bàbá ẹgbẹ́ mi tún ti di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ láti ibi tí olùlẹ́sẹ̀ ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òwúrò ìrúsọ̀ orí máa lágó. Ẹlòmíràn máa ní ara máa ń rú orin orí orin sùn tí gbogbo eléyìí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ó ní ṣe pẹ̀lú iṣan ara. Ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣèdí ọ̀fà kan wà tán pè ní ọ̀fà sàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Iṣan ara, ẹ̀jẹ̀ ara, egungun ara jẹ́ ni. So tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára, ó ṣeé ṣe kí ara máa ta ni, kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. Àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá, àwọn ti lọ sáwo, àwọn ti lọ sí kòkò bàbà sásùn. Ó ṣeé ṣe kó mọ̀ jẹ́ san ara ni, kó dé ọ̀fà ara. Ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun, kò ní fi dẹ̀ wa mọ́lẹ̀. Kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò níwó sàn. Orí mi kò gbé wa pàdé aláwo rẹ̀. Àmọ́ téèyàn bá dọ́dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú ògbó ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí wò sàn. Àwa kì í ṣe ọlọ́run o, ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
0: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kíkákú àbíríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ òun tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o. Wọ́n ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ bí ìtàtijọ́ ègbò náà ń dàbí ti gbà ni. Abẹ́rẹ́ jẹ́kí apákọ̀ọ́sẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ òòrùn àrùn ni kì í jẹ́ kí iṣan ó gbàdé. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Ṣé ewébẹ̀ mi sì mọ̀ dájúdájú?
1: Iléeṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 08062729575. Lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Òwò náà lè ń gbọ́ bàbá ewébẹ̀ mi láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa. Bàbá ewébẹ̀ mi, ṣíkà ni pé iṣan ara yìí òun gbogbo ló gbìyànjú ni.
1: Ẹ̀sìn iṣan ara gangan la ń pè ní ìjọmọ̀nìyàn. Òun ló gbé ara wa dúró. Tí iṣan yìí bá ti ní àkùdé, ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ rẹ̀ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin á dún ká. Iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pé ẹ̀jẹ̀ orí bí lọ bó ṣe yẹ kó lọ, omi orí bí lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan, ẹnìyẹn ò ní pè ní dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé, ó dogun fún o. Iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan, iṣan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́, ilé kan bàbá wa ń pè ní òkú àtọ̀sí. Ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó bá iṣan. Kò wá níbẹ̀ kí iṣan yìí ní agbára àti gbé ìtànpẹ̀ ní nǹkan ọlọ́mọkùnrin dúró.
2: Àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ nǹkan ọmọkùnrin yẹn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ̀.
1: Iṣan kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá. Tẹ́jọ́ bá sì lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè, nǹkan ọmọkùnrin ó máa sókè ni. Eléyìí bàbá wa ń pè ní àsókè.
2: Ṣùgbọ́n tó bá ti ń délé ṣe bàbá ẹgbẹ́ mi, àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
1: Bàbá, àyẹ̀wò fínífíní wà. A ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara. Bá a ṣe ní ti ìgbàlódé, bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń láyé jọ.
2: Ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Kódà ìbánisọ̀rọ̀
1: bàbá ewégbè mi rè 08062-7295 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062-7295. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀. Ikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kasi. 080-62-72-95-75.
2: Baba ewe gbe mire. Ashwa kuruwa. Ile agbara. Lori iswara olomo kure. Lasi nsotrupu ye. Okwale kwa olomo kute wantansi. Onfwa mo kure. Tui ole shi dede. Odo wa. Kusofi ule komuni. He. Aoto mo kwa e da da. Tena ufisha yinon li. Nasi wala ti itene oshun. Yani oshun state. Baba ebe ni. Tini nko mi ti. Otu le shi akuba. Fui. A le shi dede mo kure.
1: Ese atokun. Iwoto ibo menili. Ele yi ikoma la ane, an baba me ti wang bom enele. Okone to ba ti ni ifo suga, konele se da da. Okone to wang bom enele, to ifo biye me ta, biye me ane. Ile to ma.
2: Isera, isera, isera.
1: Iyo se akoba, la ti seju se le pe, lulu mifere ni nule. Akoko ni ye, en ti ba ti nto le meji le me ta ki le to ma, u ti nto ala fi ara danu. Ba se nto yi ni sara mama da se si le. Awa mi ti wang ba ji la ron, atokun. Ese wọn awu te ba fọwọ di bayi a di lọnu aisa kan ni ye abi eyi iya mi te ngbo mi nile ati baba mi to je pe ojo ri lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba se larugbo nile
2: ojo ri na ni se pelu isan ara
1: be ni ojo ri ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se mo da se sile si sugbon ati ni awon egbogi to da fun ipele da bayi eyin te ngbo mi nile ma support lo gba o ti yo awo o ti yo koko baba sasun aisa ni bo mi mara ke n pa loruko to nje to mi sita ki n fie sile gbogbo wa la mo bi lu seri atokun nile se baba ewe gbe ni a fi ara niyan te ba ti koko dodo wa afaje koko je ni pe e koko je anfani le
2: to discount na ti si ayo wo fun fun
1: ni lana ti baba wa ati ti
2: gbogbo ni baba ewe ni mo se le kan ni ah, kini yira ti o lomo ni. O mo npa dada wo re tin gbo mi te ni. Ko mara be asodo. Ti te ma fi dele se yi, e nso fun mi na e nfo gbe pe gbogbo to se olagbara.
1: Atokun pelu ogo Olorun. Te ba ti dele se wa, e ni ka ba ma pa se wa. Ile se baba ewe gbe mi wa ni Ketu bus stop. Ladoju ko bridge elese. Nibi ti won tin wo moto alapere ni Ketu. Ile se baba ewe gbe mi wa ni Ketu bus stop. Ladoju ko bridge elese. Maybe ti won ti ro moto alapere ni Ketu
2: e ma nfa balẹ pe ero ibanisoro yi
1: ero ibanisoro baba ewe gbe mi re o 080-62-72-95-75 e gbo le kan si 080-62-72-95-75 odi gba kan na
2: to adupe lowo alejo wa baba ewe gbe mi oruko ti mo ti yi pada le kan si olumide Olalere ni oruko temi re pe Olorun Almighty emi eko eko ni e se
0: o pataki to ye fun me de ni eni ki alaafia re pepelepele ko ba kuro lowo ko ni kufo la dide para wa kale lowo isoro ese oruko ejika ibadi ati eyin ti daku abiriro gbo on to ba le ma mu ni ko le me un e me pakile o to mo lewu die a o si gbono foju se wa lodo Olorun fe ja para o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tati jo egbo na nda bi ti gba ni be me gbe mi 62-72-95-75 isan ara lo ngbe eda duro na si ni okunrin tin jokunrin o gba isan owo kiku ese kuku tai tai lai ma si je ki apa te ese kan re bi ota re o wa ro ni ki je ki isan o gba de wi ate gbo si loko wo se ewegbe mi si mo daju daju
1: ile se baba ewegbe mi wa ni Ketu bus stop ladoju ko bridge elese nibi ti won tin wo moto alapere ni Ketu
0: 062-72-95-75 la pia re se pataki fun wo ati gbogbo ebi re